0: أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أحيانا بعد من أموتنا وإليه النشور. أبدا شوية لنا يا جماعة إذا توقعوا علي الله لا يتبعوا أروها تياشين سيسيطني ونبيع تقدر على في سبعة هو الشيطان ما سوى مجي ويروا في طوال الله أعوذ بطيطنا علي لا أكوجي ومي دو فلاشي أعوذ بيالي يا جماعة لاتون يديني وبيبتون كالكوية تابع يا سليم ni ọkọ̀jú ni ayọ̀mọ́tò ni ààbò ọ̀kadà ni àfẹ́sẹ̀ rẹ̀ ni àbúrò pín in ọlọ́mọdé ara rẹ̀ rá ọlọ́mọdé wa muhammad kọlọ́lá ìlàhà ìlọ́lá yìí ni àbọ̀ àárọ̀ orúkọ mi imam alhaj abdulgani adébáyọ̀ igi gbangba aláwàsí àgbà fún ọmọ àjọgbé níjọ sátẹdé àwọn fásitì rẹ̀ àfẹ́ sọ fún ara kásì pẹ̀lẹ́pẹ̀lẹ́ káfí pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí pé ní kí ọba wọn dídò ìfọ̀ yọ̀họ̀ra tó gbé ogun tábà jẹ kárípẹ́ni tó mẹ́ni ogun tábà mú kárípẹ́ni tó mẹ́ni nítorí pé ní mọ̀láhà tọ́yì láàárọ̀ kíbálí ìlà tọ́yì wa ọlọ́run ọba kò ní ṣe kéré ìrógbà kankan lórí ìgbà ọba tó mẹ́ni kò sí ọgbà kàfin tó bá mọ́ ọlọ́gọ́sà gbàdúrà wa gbogbo àwọn aláṣẹ iléeṣẹ́ bọ́n fm 92.9 àtọ̀rọ̀lọ́dọ̀ ọlọ́run fọ́n kọ̀ọ̀kan wọn àṣeyọrí ìbìnrin tí ní ọgbẹ́ àṣejù ọlọ́gọ́sà bá ṣe fún wọn láàrin ẹnì kankan lẹ̀ àtọkùnrin àtobìnrin àtọ̀rọ̀lẹ̀ àtàlejò tó wá ń fẹ́ bọ́n fm ní ọlọ́dọ̀ ọlọ́run ọba fọ́n kọ̀ọ̀kan wa ọ̀làlà haúlẹ̀ ọ̀là kò wọ́ta ìlàlùlà ìlàrí lájú gbogbo ayẹyẹ ìdílé yìí tọ́mọ wa náà ọlọ́dọ̀ ojoojúmọ́ rẹ̀ fi hàn orúkọ mi lẹ́ẹ̀kan sí imam alhaj abdulgani adébáyọ̀ igi gbangba aláwàsí àgbà fún ọmọ àjọ ìwé níjọ sátẹdé ọlọ́run àwọn ìpínlẹ̀ wa ló ti lọ́ọ́ bọ́ọ̀kan.
1: ọdún ogun

Dancing to the Dustman. Bomb FM.

0.

0: on
1: my mobile number.
0: 0800
1: 386
0: 36
1: 02

0: sílẹ̀.
1: Orí ọ̀fẹ́ Ọlọ́run.
0: Kò ní fi sílẹ̀.
1: Ẹ ó sì máa gbé láìlé
0: wọn.
1: Mo dúró di ẹ o. Mo bẹ́ rí ẹ lénìí.
0: Mo
1: pàgbọ́ pò sí le wá.
0: Jésù
1: Olúwa.
0: Jesus name.

0: FM 92.9 ìfẹ́síwápọ̀ kárí ayé.
1: Bond FM 92.9 ìfẹ́ náà ló so wápọ̀ kárí ayé káàárọ̀ ẹ̀kọ́ ojúmọmọ láti lè ṣe Bond FM 92.9. A kú ìsinmi ẹ̀yìn ọ̀pọ̀ ẹ̀ náà la máa ṣe lókè ìkò ní agbára ọlọ́wọ́ bá. A ò ní fi eléyìí ṣe àṣemọ ẹni tí ń ṣe ọjọ́ 24 oṣù keje ọdún 2026. Ìwọ̀n bá eléyìí tó kù kóṣù yìí ó parí ọlọ́run á ṣe ohun tuntun ohun ọ̀tún ohun ìyanu nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa lágbára ọlọ́run bá. Àwọn ètò wa ń tẹ̀síwájú lè ṣe Bond FM 92.9. Ẹ káàárọ̀ ẹ̀kọ́ ojúmọ́ Olúfúnkẹ́ Wúrà Ọládèsá lórúkọ tèmi. Nígbà tí aago 5 ti rò lọ́mọ ní Kọ́ngó, a máa lọ sórí ètò orin ìyìnlógo pẹ̀lú Sunday.

Yeah, I'm going to go to the hospital.

bàjẹ́ tọpẹ́ Emmanuel ọ̀nà ni ẹ̀ngbọ́ yẹ ẹgbẹ́ olúsókè ẹ̀yìn ẹ̀nà ọ̀nà kádùnà gbé sókè ẹ̀yìn ìlẹ̀kùn ayérayé kọ́ba ògbó kó wọlé ta ni ọba ògbó náà olúwa tó le tó ní agbára ohun tí mò ń gbìyànjú àti bá wa sọ ni pé ènìyàn ní ipò ènìyàn ọlọ́run ní ipò ọlọ́run má fi ènìyàn wí ọlọ́run tó o bá ti fi ènìyàn wí ọlọ́run ìjákulẹ̀ ló máa bá pàdé bí ènìyàn bá máa já ọkulẹ̀ tó bá ti mọ̀ fún bí ènìyàn kò ní dùn ọ́ torí pé ènìyàn ń ṣe ọ́ o kódà ẹni tó gbára lé o lè yẹra fún ọ ẹni tó gbẹ́kẹ̀lé o lè dalẹ̀ rẹ ẹni tó ṣoore fún o lè fìbi sú ọ ẹni tó rò bí ọ̀rẹ́ rẹ gangan o lè gbá ọ lẹ́pàá ẹni tó ń fọ̀rọ̀ lọ o lè tú ọ láṣìírí ẹni tó wò bí ọ̀rẹ́ mi ní koríko sùn o lè gbé ọ lẹ́sẹ̀ ènìyàn ni ènìyàn ó máa jẹ́ ṣùgbọ́n tó o bá ti fi ènìyàn sí ipò ènìyàn tó o fi ọlọ́run sí ipò ọlọ́run bí ènìyàn bá ṣe ibi sí ọ kò ní dùn ọ kí ibi ènìyàn má bàa ní ipa púpọ̀ lára rẹ o gbọ́dọ̀ wà lójú fún àdúrà ní ìgbà gbogbo torí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ènìyàn ń robi sí ènìyàn bí ènìyàn bá wá ń robi sí ọ tí wọ́n bá gbé ìṣe wọn dé kí apá wọn kọ́ má bàa ká ọ wà ní ojú fún àdúrà ní ìgbà gbogbo láì sinmi àti láì sáré ṣùgbọ́n bẹ́nìyàn bá fibi sú ọ tàbí bá ṣe ibi sí ọ ìwọ má fibi san o tí olúwa ní ẹ̀sán yóò sì gbẹ̀san kì í ṣeṣe tiẹ láti gbẹ̀san ọlọ́run ló ní ẹ̀sán fìílẹ̀ wọ́n tó sì jẹ́ sóore sóore nígbà gbogbo wọ́n dẹ́kun àti sóore máa ṣe lọ bí ènìyàn bá ń fi bí sú ọ tàbí wọ́n sọ̀rọ̀ rẹ láì dá tàbí wọn ò fi yàn ọ tẹ̀síwájú gbogbo tí èèyàn bá ṣe yóò kéré rẹ̀ ìwé ìrántí ìgbà gbogbo ló ṣí sílẹ̀ bóyá ó ṣe rere tàbí ó ṣe ibi ó jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ọ bá ọ nígbà tí ènìyàn bá gbéṣẹ́ rẹ̀ dé torí pé bẹ́nìyàn ò bá tí ìgbéṣẹ́ rẹ̀ dé lónìí sí ọ máa retí ìwà wọn torí pé ènìyàn ni wọn tó wá gbọ́ o ẹni tó bá ṣe ibi sí ni lónìí ó lè ṣe rere sí ni lọ́la ẹni bá ṣe rere sí ni lónìí ó lè padà ṣe ibi sí ni lọ́la ìdí ẹ̀ tó jẹ́ pé fi ènìyàn sí pé ènìyàn jẹ́ kí ọlọ́run ó wà ní ipò rẹ̀ tó o bá ti lè jẹ́ orí bẹ́ẹ̀ ìjákulẹ̀ ò ní bá ọ ní gbogbo ọ̀nà rẹ nígbà tí ènìyàn bá gbé ìṣe rẹ̀ dé ṣùgbọ́n tí gbogbo ọlọ́run ọba nìkan ni alágbára yóò sì ṣiṣẹ́ rẹ̀ nínú ayé òní àtiwọ́

0: ọlọ́run tó dá ayé àti ọrún, ọba aláṣẹ láyé aláṣẹ lọ́run, olùgbàlà mímọ́ àti olóore ọ̀fẹ́ jùlọ, àwa márìdé Elédùmarè, àwa ju aṣẹ́gun lọ, ọba tó ń gbọ́ tiwa, àwa ju aṣẹ́gun lọ, ọlọ́run ìyìn àti agbára, oní bàbá wa fi wà níkàlẹ̀, àwi kòǹkò lójú ọlọ́rọ̀, wòlíì, àlìsìn, májẹ̀mú, Ògúnbàjò,
1: Bàbá Aládùúrà worldwide,
0: láti inú ìjọ CNA Church of Zion International, tó wà ní 30 Ayé Gbajẹ́jẹ́ Street ní Majidun ní ìlú Korodu. Kí ni bàbá wí lówùúrọ̀ yìí?

Ọlọ́run tí ó ní ipa àti agbára, Ọlọ́run tó mú wa sùn tó mú wa jí, Ọlọ́run tí ń da ogun ayé wa dúró, Ọlọ́run tí ń gbọ́ àdúrà, a tọ̀ wá lẹ́sẹ̀ yóò gbọ́ igbe àti ẹ̀gbẹ́ wa. Ọ̀nà tí a ó fi ṣẹ́gun ọ̀dẹ̀rẹ́ ló wà, Olúwa sọ wá di aṣẹ́gun. Agbára tí a fi ṣẹ́gun lónìí, ẹjọ́ bọ́lu ayé wa.

0: Baba je ka rena lo.
1: Amen.
0: Ni aye titun ni osun titun ni ijoba titun Oluwa je ari ti wa se.
1: Amen.
0: Imole re jo mole yo aka.
1: Amen.
0: Igo re jo guyo.
1: Amen.
0: Gbogbo ipo ti aye fi wa si eyi ti o te wa lorun. Je ri pa wa ko ni be.
1: Amen.
0: Agbara ti je ni agba lowo ogun e bolo aye wa.
1: Amen.
0: E je ari ti wa se o. Don't go up with Bali. Let me carry Bamu. Uguali, Wakubu, Larawa, Okawako Bali, Kinuakubu, Jesu, Uliawa. Let me out by our soul, Lady or Lord, just so we pay. I want you to share the learning of Jesu. That is, we are more than conquerors in Christ Jesus. We will room. We met your essay 37.
2: Nínú gbogbo nǹkan wọ̀nyí àwájú ẹni tó ṣẹ́gun lọ nípa ẹni tó fẹ́ wa.
0: Bíbélì sọ pé àwájú aṣẹ́gun lọ. Ta lẹ́ni tó ní ìṣẹ́gun lọ́wọ́? Ilé ayé tí a wà yí ilé ogun ni. Ní ìwé sọ́dì Bíbélì sọ pé ológun ni Olúwa, Olúwa sì ni orúkọ rẹ̀. Ilé ayé ilé ogun ni ilé ayé ilé ìjà ni. Ẹni tó lè fún wa ní ìṣẹ́gun nìkan ni Ọlọ́run. Ìṣẹ́gun ni wípé kí a borí ìpèníjà, ìdíwọ́ àti gbogbo ìṣòro tó kọjú sí ayé wa. Láti jọ aṣẹ́gun lọ túmọ̀ sí wípé kì í ṣe pé ènìyàn aṣẹ́gun nìkan, ṣùgbọ́n ènìyàn jẹ gàba lórí ogun. That is when you become a conqueror. Ojú aṣẹ́gun lọ. Ènìyàn ṣẹ́gun ṣùgbọ́n ojú ẹni tó ṣẹ́gun lọ ni pé ẹni tó ṣẹ́gun ó wà ní lẹ́bù kan ṣùgbọ́n ojú ẹni tó ṣẹ́gun ni pé ìṣẹ́gun tó ju ìṣẹ́gun lọ. Lórúkọ Jésù Olúwa máa yọ̀ǹda fọ́.
1: Amen.
0: Kí ènìyàn ń tójú aṣẹ́gun lọ, ó láti ní ẹnìkan nínú ayé rẹ̀. Ẹni tó ní láti ní ni Jésù Kristì Olúwa wa. Pọ́ọ̀lù ní nínú gbogbo nǹkan wọ̀nyí àwájú aṣẹ́gun lọ, nítorí pé ó ní Jésù nínú ayé rẹ̀. Ẹni tó máa ṣẹ́gun ó nílò agbára torí ayé agbára la wà. Láìsí agbára Ọlọ́run, ó ò lè ṣẹ́gun, ó sì ní torí ogun. Torí Sátani lágbára púpọ̀, ó ní agbára ní ìran rẹ̀. Ọlọ́run ti fún wa ní orúkọ kan tó borí gbogbo orúkọ lọ. Pé ní orúkọ Jésù gbogbo púpọ̀ gbólẹ̀. Ní Psalm 52:11, Bíbélì sọ fún wa wípé ó ní Olúwa ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Onílẹ̀-èméjì ni mo wọ́ wípé tí Olúwa ni agbára. Agbára tá a fi ṣẹ́gun ọwọ́ Ọlọ́run ló wà. Mo gbàdúrà fún ọ. Ó rọ ọ̀fẹ́ tí wàá fi ṣẹ́gun. Olúwa yọ̀ǹda fún ọ. Ní John 16:33, Bíbélì sọ fún wa wípé Jésù ní ìkan wọ̀nyí mo ti sọ fún yín. Bẹ́ẹ̀ni tó lè ní àlàáfíà nínú mi. Ó ní nínú ayé. Ó lè ní òní ìpọ́njú. Ó ní ìgbà ìṣẹ́tújúká nítorí pé mo ti ṣẹ́gun ayé. Agbára tá a fi ṣẹ́gun ayé ọwọ́ Jésù ló wà. Láì jẹ́ pé gba agbára náà, ó lè ní ṣẹ́gun ojú kan ló máa wà. Agbára Sátani ń dá ìyà dúró. Ó fi hàn sójú kan. Ó sọ ní aláìní. Ó ń gba ògo lọ́wọ́ ènìyàn. Ó ṣèmìyàjẹ ènìyàn lásán. Gbogbo àdúrà agbára tí ayé rẹ̀ nílò. Èyí tí ó máa polongo ayé rẹ̀, tí ìtàn ayé rẹ̀ máa fi yí padà. Ògbà agbára náà
1: lónìí.
0: Fún àpẹẹrẹ, Mósè àtàwọn mọ́sẹ́lì fún ògbà agbára Ọlọ́run òun ti borí Fáráò. Torí Fáráò ń lépa wọn. Lẹ́yìn ìgbà tó ti jáde nílẹ̀ Íjíbítì tán, ni ó ní Fáráò ń lépa wọn. Mo gbàdúrà gbogbo alágbára tó ń lépa rẹ̀. Bí Fáráò àti àgbo ogun rẹ̀ ṣe ṣègbé lórúkọ Jésù, agbára náà máa ṣègbé. Ìwé sọ́dún fún bí Fáráò ṣe lépa ọmọ Ísíráẹ̀lì. Èmi wá pàṣẹ fún Mósè. Nígbà táwọn ọmọ Ísíráẹ̀lì fẹ́ bẹ̀rù, Olúwa ní kan má bẹ̀rù. Wọ́n máa rí ìgbàlà tó o máa ṣe fún ọ lónìí. Gbogbo Fáráò tẹ̀lé rí lónìí, ẹ kì í rí wọn mọ́. Mo gbàdúrà ogun tó ń bá ọsùn tó ń bá ọjí, ò rí rí wọn mọ́. Bákan náà, Olúwa sọ fún Jeremiah àwòlé pé kí Jeremiah àwòlé má bẹ̀rù. Torí pé ó ní àwọn tí ń bá ọjà ní ẹ̀yìn ìgbà jà. Àwọn tó gbógun tì ẹ̀yìn ní ìgbégun tì wọ́n. Ọlọ́run sì bá àwọn ọ̀tá Jeremiah jà. Mo gbàdúrà Ọlọ́run máa bá àwọn ọ̀tá rẹ̀ jà. Ẹni tí Ọlọ́run bá gbèjà ẹ̀, òun ló ju aṣẹ́gun lọ. Torí ogun kan kì í lè ní ilé tí Ọlọ́run máa ṣe. Mo gbàdúrà ogun ìkọ̀kọ̀, ogun ìbábá, ogun àfojúrí, ogun àìfojúrí, ogun ìdíwọ́, ogun ìdílé bàbá, ogun ìdílé ìyá, ogun ìdílé àna, ogun ìdílé ọkọ. Lórúkọ Jésù, ó di ìtàmọ́lẹ̀ nínú ayé rẹ. Ogun ilé iṣẹ́ tó ń jà ọ yẹn, ó di ìtàmọ́lẹ̀. Èyí ni pé bí Ọlọ́run bá wà pẹ̀lú wa, kò sí ẹnikẹ́ni tó lè dìbò sí wa. Dáfídì máa borí ogun Gòláìàti òmìnira. Mo gbàdúrà òmìnira ìdílé rẹ̀ èyí tó fi ẹ́ sí ojú kan tó fẹ́ kó rọ́nà lọ. Òmìnira náà bí ọfà ti bá Gòláìàti tí Gòláìàti ṣubú, ọfà ló máa ba òmìnira náà. Ó máa ṣubú lórúkọ Jésù. Àwọn orílẹ̀-èdè mẹ́ta tí wọ́n dìde sí Jehoshaphati, àwọn ìlú Amori, Amoni àti Edomu, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn dìde. Ṣùgbọ́n Olúwa gbẹnu wòlíì sọ̀rọ̀. ogun yi ke se tin ogun olorun won gbagbo jesu aba ti pe awon alore won ko ri won gbe ohun ele olorun soke olorun won gbe yin sawon ota dawa santa ata omo juda ti jesu mi bori ha oluwa mu lo sa funu foji ta pe ni ibuku iyanu sere mu gbadura gbogbo ota to dije so nipa se ohun alore loni won ma subu amen waya yo sebu lori ota re baka na ewo sona kerubu e to go bi ti si kaya o ko iwe ikusi pe kon ma pale mo nbe ni to ko iwe ikusi o to ko wa san si otomo tomo baba iku na ma bolu amen je si kaya gbadura o lo so do woli ile asa so wo pe ko ma doyin ko gbadura o si gbadura olorun yi ogun na pada nibi ti senaka o ti si orisa awon mo re yo ida wo gupa eni to gboro ku ese olorun sare ma gba lalejo awon kan wa to je pe won ro iku si omo olorun nigbati adonija omo david to gboro iku si ati avi to tele won fowo ara won sera won pokoso gbogbo ta de ni ma de ninu aye re won ma pokoso amen olorun ya david lenu o ya jeremiah lenu o ya semekodi lenu gbogbo adura olorun ma ya o lenu amen ile la mi o gbe ko ra de temi abayami ni ife han agbara olorun ni won gbogbo adura gbogbo ota eyi ti o je ko ni isini ti won ye ise ni lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run tí ó ń gbọ́ mi tó gbàdúrà ènìyàn tó wà nínú ìjọ tí ó ń jẹ́ alátakò èyí tó ń di iṣẹ́ ìrere lọ́wọ́ bí ilẹ̀ ti gbé kọ́ ọ̀dọ́ tọ̀nà bá mi nì ilẹ̀ máa gbé wọn mi láti òní lọ ògo iṣẹ́ ìránṣẹ́ wa máa sọ̀rọ̀ sátánì ni ọ̀tá òun ni ọ̀tá ọmọ ọlọ́run òun ló ń gbéraga òun ló ń gbọ̀nà oríṣiríṣi láti yọ ọmọ ọlọ́run lẹ́nu ṣùgbọ́n nípasẹ̀ jésù olúwa ẹni tí a gbàgbọ́ ẹni tó lè ṣẹ́gun fún wa òun nìkan ló lè ṣe ẹnikẹ́ni tó bá ní jésù olóhùn gbogbo orúkọ tó borí gbogbo orúkọ ni ìgbàgbọ́ nínú jésù kì í dojú kiri àwọn àlórí kọrin ní sáàmì wọ́n ní ìgbàgbọ́ nínú jésù dání.

0: lọ́sẹ̀sẹ̀ a ní ìsọjí nínú ìjọ wa tí a pè ní ìsọjí dá ogun dúró ní ọjọ́ Wednesday láti aago mẹ́fà sí aago mẹ́wàá lọ́jọ́ ìsinmi Sunday school ní aago mẹ́jọ lẹ́yìn rẹ̀ a bẹ̀rẹ̀ sìn ọjọ́ ìsinmi ní Royal Location Event Center ní Parafa ní Itokin Road ní ọjọ́ Thursday láti aago mẹ́wàá sí aago méjìlá a ní ètò àdúrà tá a gbé kalẹ̀ tá a pè ní wákàtí àdúrà dídùn mo gbàdúrà bí ó ti darapọ̀ mọ́ wa àdúrà máa ṣe ìyanu ayé rẹ̀. Bó bá fẹ́ràn ètò yìí lọ́wọ́ pé ìkan nínú àwọn aago yìí a sọ fún ẹgbẹ́ òṣèlú ran ètò yìí lọ́wọ́. Bákan náà aago yìí wà fún WhatsApp bó bá fẹ́ bá wa sọ̀rọ̀ o fẹ́ bèbè fún ẹ̀bùn àdúrà àbí o fẹ́ wà ọ̀nà tó máa fi débi program wa orí ọ̀fẹ́ wà fún ọ. Mo gbàdúrà lọ́dún yìí wà á rí tiẹ̀ ṣe o. Aago mi ni 08037040488 àti 08097532100. Mo gbàdúrà ìyanu máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ. Jésù Olúwa wa.
1: Nínú ìwé mímọ́ David wípé ohun òun ìwọ yóò máa gbọ́ ní kùtùkùtù òwúrọ̀ èyí ló fà á tí ìjọ CNL Church of Zion International Magidun SA bí àdúrà ilé ẹ̀mí mímọ́ fún wákàtí mẹ́rin aago mẹ́fà sí mẹ́wàá òwúrọ̀ 6-10 a.m. ní gbogbo ọjọ́ Wednesday tá a pè ní ìsọjí ìdá ogun dúró níbi tí oríṣiríṣi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀ lójúkorojú ní CNL Church of Zion International 30 Ayé Gbajẹ́jẹ́ Street Magidun SA Magidun Korodu.
2: Kò tó síbẹ̀ tó bá dọjọ́ Thursday ní aago mẹ́wàá sí aago méjìlá ní Royal Occasion Event Center ní Along Itokin Road ní Parapa.
1: Níbi tí ó ti máa pàdé wòlíì awíkòǹkò lójú ọlọ́rọ̀ Prophet Alizin Májẹ̀mú Ògúnbàjò pẹ̀lú àwọn èèyàn iṣẹ́ ọlọ́run mìíràn pẹ̀lú kìkì ọ̀rọ̀ kan wòlíì ogun ọjọ́ pípẹ́ dì farahàn. Hello 08037040488 08097532100.
2: Ó yá ní wákàtí àdúrà dídùn.

I'm going to go to the hospital.

ìtọ́jú àyíká wa ṣe ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrààlú a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí ẹ wá bójú tó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbin àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí ló sì bẹ̀rẹ̀ wọ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdààmú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìwọ̀sí tí ní ìgbìnà wá inú owó ìwọ̀sẹ̀ onídàá ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ bon 90.1 fm lórúkọ bẹ̀rẹ̀ wá ṣé sì gbọ́ yín

0: ju o gbona feri feri yo si ma ti lara lara lo sinu engine so la ro yi ba kan so de tibu na to gbe royin a poja lo si oke oya arele wa ja so bala me tinubu oni ipenija ni isoro eda kan ni isoro abe mi si ni ko si nkan to ni bere ti ki lopin oni gbogbo awon ipile toro mo ti oke oya oni won lo fo kan bale lori ipenija fun ti idabo to se pe o n ba won fira o na pada gbagbe re ni o oni ma ja musoti ka ma ja baka gbe lori awe si o kokun bandi ti awon afemi sofo ton da alamu ni oridan aja pa pa duro ni ti toke oya won ni se n lo lori e oni ta ba tin ka ma so nipa ti eto eko o won amaye derun igboku gbedo opo eto won ogbe ati ina mona oni sakoso joba awon na gbe du lopolopo budu ba kojo woro ama dun so ase dada re je ka ma ranti arorun won na gboru gbagbe ologbe general azat usman kazina oni ko lo ba ko dele fe ni re ari general azat ko lo ba ko fi ji nkin won nigba ti are soro ilanu ode en to je pe olufun ni na ma ro to lori eto oselu alhaji ibrahim mazari to je pe won dele fun are ni yan suju are lanu ode ni bi ranti toran ti odun keta ti baba wa azar usman kazina to pe an dagbere fayo yan je ko mo pe gbogbo en to je pe wa ni oke oya an sise lori e lori n toran ti ipinija to loju ko won be yo pe a pada gbagbe re ni o lori pe ise n lo lowo lowo oju wo keji nation sunday tribune lati ri kala ro yi
1: lojo we ro yi je sunday telegraph la ro tuni ijoba apapo tin so la ro tuni o won ni pe iro funfun balawo ni eleyi eleyi ti won gbo pe yenu papa ta won le ise oniroyin gan yen iroyin ti won gbe ka kiri pe ijoba apapo won tun tin pale mo lati ri pe won tun fowo kun owo ewo ta won yan so fun ti ina won ni papa won to je pe won pin si band a ati b ijoba apapo ni ah eleyi ko ri be o won soro na ninu atejade eleyi ti won gbe jade ti olubandamoran agba si are ni ofisi ejakejare to ri si oro ina to eyan ni ogbeni sadiq wanka to ti selaye pe awon ri gbo pe ninu awon ile ise iroyin kan won gbe iroyin kan jade se won fi tan awon eyan lamu won fi je ka eyan ma ko ma tan ko to ri se nkan to to fun awon eyan wi pe ijoba apapo tin gbe igbese lati se le won ni lo ti o won ni o so eleyi ni pe to wa si bi ipade kan ni to won se ni ipinle ko o ni alaye ti awon kan se nibe la won selaye nipa pe bi ipele ipele se wa ninu ina pipin bode je pe owo ti won san bi won se pin won lati ma san o de la ere se pe awon oni lokan bo ti le wo ke mo pe awon tun fe ko inira ba awon ara ilu to si o nitori pe nkan ta ilu ko tin ko ju bayi ko se nkan kekere agba ni wa kan na lo wa selaye oro na wi pe owo wa kuna fun gbogbo awon ile ise iroyin pe ile ise iroyin ati oniroyin eyin lo ye ke ma gbo ara yi gbo ohun to sele ilu ko si ke ti ma wa ma da gbogbo eru ke ma da idarudapo ninu iroyin iroyin to ba ti se iroyin o to e ma ma so ko ma ma da wa na le won ni ipade na ti won se o wa ye ni ojo keji le logun osu keje ta wa yi ni won se ni ipinle ko bi ti awon ti won ro toro kan awon enu ro nipa eto ina ni won ti jo se ipade lati owo ye bawo ni na ibi to de ona wo ma n gbe egba lati ri pe igbelaruge ati ilosiwaju ti ba oro ina ko ri pe awon eyan le ma je anfani ina daada lorilede won ni pipin owo gan sisan owo nipa oro ina won ni ko se ijoba papo lo n joko ti won so pe iye bayi o lona awon ajo ti je fun won ni sile bi ajo national integrated electricity policy awon na lowo te fun won ni si gbogbo ife se isakoso ina won ni tori na eyin ile iranse iroyin e se ose o eya aralu ijoba apapo oni yin lara o nipa ti ero na won ko gbe igbese lati fi owo kun owo na ninu iwe iroyin sunday telegraph jẹ laro to ijoba apapo ti se alaye laro yi
0: iya ara ti po ara lati fesi ti won sunday tribune laro ti tori deso na to gbe iroyin pe olopa ore ara le ni won se wọ́n ní bọ́lá adé ìbánjẹ́ kòkòrò kúkú tá a bá pọ̀ tá a sọ fún fàájọ́ sọ ní sálàkọ́ ìwé ẹ̀rùn jẹ́ ká gbádùn lóru iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá lẹ́wà nàìjíríà wọn lọ́jọ́ dìímọ̀ o wọn ní lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ń gbé pọ̀ èèyàn nu ṣùgbọ́n tó jẹ́ alūkkóró ọlọ́pàá ìyẹn ní olú lẹ́wà àbújá tolúkọ̀ ẹ̀jẹ̀ csp anete okonko adm inedu lọ́jọ́ kò dìímọ̀ o ó ní wọ́n gbé pọ̀ èèyàn nu kọ́dà àwọn tó tarí ẹ̀sẹ̀ ìyàlú ẹ̀rọ ayélujára ìwà àwọn ìwé ìròyìn pé tẹ́ ẹ bá ti kó fìrí báǹdì tí àbí sí òkọ kú àbí tó jẹ́ pé gbé ohun ìjọ olóró tán bá gbé lọ́wọ́ pé ẹ̀yìn bá pa wọ́n ni o arákùnrin ni kò sí nǹkan tó pọ̀ jọ bẹ́ẹ̀ oníbẹ̀ bá gbàgbé ìpàdé alẹ́ lọ́rọ̀ kan wáyé ní iléeṣẹ́ àgọ́lọ́pàá ilẹ̀ wa nàìjíríà ní kòpẹ́kòpẹ́ orin tó jẹ́ gbígbó ọlọ́pàá pátá ilẹ̀ wa nàìjíríà ọlá tó jẹ́ rilwan dísù wọ́n sì wà ní kalẹ̀ tí wọ́n sì ń sí àwọn onígbẹ́rẹ́ papọ̀ pé ẹ̀yìn ọlọ́pàá pàápàá jùlọ tá a bá ní ká mọ òfin ilẹ̀ wa nàìjíríà ní gbogbo iná lọ jẹ́ pé lè gbéba lọ́wọ́ àwọn tó jẹ́ pé wọ́n bá rọ̀ mọ́ ti ìbúwọ́lù tó jẹ́ pé wọ́n pà mí tí wọ́n fún wọn láàyè tó jẹ́ pé wọ́n rí pé wọ́n bọ̀wọ̀ fún nǹkan tó fẹ́ gbé lọ́wọ́ ìyẹn dìbò lórí ẹlẹ́ẹ̀kejì tá a bá tún ní ká wo ìtọ́rọ̀mọ́ ti òfin tọ́ first order 237 ó gbogbo ẹ̀ wọnú ara awani oni ipe pajo to wa lojo po ma jo lori jinigbe ipe ko jale an bandiki an banditi awon to je pe fa wahala lori de wa Nigeria ti je ka gbado oni osan ni pere papo ki wa je pe olopa olopa to ba lati le fe ko da bo oni ko si n to jo be o yara lati gboro lora lati fisi Sunday Tribune the Nation lati na kala wa ni
1: ninu wa Sunday Vanguard lara to ni nibe ni won ti se lara yen yin ajo to ri si kokoro ati aisan lori lede yi Nigeria Center for Disease Control and Prevention NCDC ni won ti se lara re pe ba ti se wa yi bo won ti se ka ni meni meji awon ni ka won mu se ti gba ara ilu wi pe arun Lassa fever to won ti so wi pe o ti se lo o ti se ba bi se lara ru ago won ni o di die ni irinwo ohun ni awon to ti ni lakole pe awon ti won ti fara kasa aisan ohun o wa so ni pe awon ijoba ibile lorisirisi na lo je pe won ti wa ni to awon to ni yi ti won wa won ni lakoko nibi ipinle ondo ipinle bauchi ipinle taraba edo ati benue ohun na ni pe ida lo de agbani le mefa ohun na ni awon ti je pe awon ti lako sile pe ka na ti ni aisan yi o wa ro gbogbo omo orilede yi pe bawon ti se salaye ki agbiyanju lati ri daju pe akoko e wa ni imototo ayika wa atawa na ka ri pa wa ni imototo ka se imototo tori pe arun na mi ti o ba ti se imototo e o se se ko tu gba ara elomi wole si wa lara lawon so lara so ni pe gbogbo bi to wa yin na lawon ti n gbe igbese tori pe tawon o ba gbe igbese ni gbogbo le tawon ni lakole o se se ka won ma ni lakole ka won si le ma mo iroyin na wa pe iye awon bayi ni aisan na ni o ti ko won ni bayi ni ipinle ondo bauchi edo kogi ati cross river ibe na ni awon to je pe won ti lakole pe aisan na wa ndori sugbon pe won ti so ka di gbogbo awon ipinle yo amo die die na lo wa be sugbon pe ba tu wa to si bi ko ma foka bi na weather na won se mo ile wa se ti igba oyin lati le mo daada lori pa iroyin ka le ka ki a le gbadun e mo wa iroyin Sunday program jade laaro toni ibi ti ajo NCDC ti salaye awon aisan na ati iye ti o wa bayi
0: lojo kiri Sunday Tribune lo awon ka to koja lo si ipinle Kwara bẹ́ẹ̀ bá dákẹ́ tára rẹ̀ ó bá dákẹ́ ò wọ́n ní òun má dé ń bẹ lábẹ́ òrùlé lófin òun kókò sí olóko etí ní òní jẹ́ agbe pamọ́ ò wọ́n ra ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà wípé ẹjọ́ ẹ̀dọ́kùn àwọn wò lọ́tún lọ́sì àwọn èèyàn àwọn tọ́jọ́pọ̀ wà nínú gbó kìjikìji tọ́jọ́pọ̀ àbáńdì tí kò lọ́ọ́ lọ fi mẹ́rìndínlógún ọgọ́sàn ni ò lórí àwọn èsì òkòkú tí ò jẹ káwọn ò gbádùn lórí àwọn tẹkùn ẹjí lọ sínú ogun láti pé wọn dòlẹ mi wọn ojú ìkíni Sunday Tribune lẹtì ẹ náà kà láàrọ yìí.
1: lójúbọ ìròyìn Sunday Vanguard láàárọ tòní ó ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti sọ wípé àwọn ń gbé ìgbésẹ̀ láti rí i pé ìbáṣepọ̀ ó wà láàrin orílẹ̀-èdè wa Nàìjíríà àti orílẹ̀-èdè Tanzania pàápàá lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn tí wọ́n wà lẹ́wọ̀n ọmọ orílẹ̀-èdè tó wà lọ́hùn àtàwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún tó yẹ pé bí wọ́n fọ ọṣẹ ìṣẹ́kíṣẹ́ kan wọ́n fọwọ́ ṣìkún wọn wọ́n wà ní ẹ̀wọ̀n wọ́n làwọn fẹ́ ṣe ọ̀rọ̀ tùbí ìnùbí débi pé àwọn ọmọ tó wà náà wọ́n ṣe pàṣípàrọ̀ àwọn tó wà lẹ́wọ̀n ẹ̀tú wọn sílẹ̀ àwọn tó wà ń bí náà àfi wọn sílẹ̀ kólúkálùkù lè máa lọ lálàáfíà ẹni tó yẹ kọ́ yìí ṣe wá síta òun náà ni ẹni tó jẹ́ agbẹnusọ fún ẹ̀ka ìjọba tó rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ìyẹn kìmíẹ́bì ẹ̀ǹbíàfà ló ṣàlàyé lánàá òde yìí pé ìjọba àpapọ̀ ń gbìyànjú láti gbé ìgbésẹ̀ eléyìí láàrin orílẹ̀-èdè yìí àti orílẹ̀-èdè Tanzania láti lè rí i pé àwọn èèyàn wa tó wà ní inú ẹ̀wọ̀n wọn nílùú wọn wọ́n dá wọn sílẹ̀ k

0: moto da ni de iran tun se nfe gbe igbese awon se wo sapo oro na to ba ti be bi to ba ja si awon je ki gbugbu ara ilu mo amo awon wo bi pe to ba le tun se le a je papo anfani fun awon orilede to wa ni orilede tanzania je pe won wa ninu ogba ewo won le tun won sile ninu we royin the sunday fanka mo salaye laaro toni
1: lojo te di nation laaro gbogbo royin to ti gba we tabira lo gbe royin sunday ti bo na to gbe royin pe eyin lo to ba ti bo sile o mo fun ka ni won ni yara lati gboro lora lati fesi bi pe to gba kan ja rede wa nigeria ologbe sunny abacha olohun lo bele sa club akodele fende ṣugbọn ni to ba so yin o ba pe kilo baya ti lukoro ba so won ni be ba gbagbe lenu ko pe bi pe opo ntarigi eso idabubu kan ni o n to je pe o na ti retire to ti fresh lenu se ijoba denis amachiri lo je ko dimo o ni se ri ologbe sunny abacha o ni arabirin kan to je pe akogun oyibo bi pe obirin ni bi pe ori arabirin na ro ye pe o ku si o ngbati almusa fayo mo soro e to fi gba kan de olidari idabubu chief security officer fun ologbe sunday abacha mi jo absat almusa barita oni pelu re mo ko si nkan to jo jo be ah kilo te to kan mo fe mo se omo rede wa re je agbara to je po mo si won to bo si won lona oni ro patapata gba le npa sugbon o to a to je ka almusa ba to wa so ku ni pe nta ba pa mo lo
0: lo ni
1: e ko le ba tojo o so pupo lo ni be ba si gbagbe pe almusa ba na tun so pupo loro lori iku ologbe sunny abacha mi pe lara awon kan to je ko so ni pe oni ni baba gbagbe ta ba si gbagbe ka pira wa si akesi ni bi iran ti toro mo ti odun keta fun ti ajagun feyinti aza usman kazira ti an se ran ti re ni ilu kaduna lanode na so pupo loro iku ologbe sunny abacha sugbon almusa ba ni ta ba sa fi pa mo lo ni iku le ba so je n ta ko ni na to so bi pe ori obirin apo ni sọ́nà àbáṣà kú sí wípé kò sí nǹkan tẹ́ pé ọjọ́ bẹ́ẹ̀ ọlọ́run mi tún gbé pó yẹnu pé ọba mẹ̀gáàdì kan ọba bọ́wọ́ ni nígbà tó jẹ́ pé lọ́sẹ̀ àbẹ̀wò sí àwọn nǹkan tó rọ̀ mọ́ ti pàtàkì wípé gbogbo ẹ̀ kọ́ ni wọn ò kú sí orí obìnrin o agbọ́n ṣe oyin ṣe ojú olóko ni kùdùkùdù ẹ̀kúrẹ́ rẹ̀ ròyìn wọn bẹ́nu wo sunday tribune the nation láàárọ̀ ti tòní.
0: lọ́jọ́ wa ròyìn sunday telegraph láàárọ̀ tòní ni wọ́n tún ti sọ wípé àwọn afurasí kan tí wọ́n pè ní ambandit bí àṣà orílẹ̀-èdè náà náà bandit wọ́n ti ní kí wọ́n tún ti gbìnà yábàyò ní ìpínlẹ̀ zamfara níbi tí wọ́n tún ti gbé jí tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ bogudu local government ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn nọ́lẹ́bù nura umar abdullahi tí wọ́n jí gbé pẹ̀lú láti jẹ́ pé wọ́n pa ẹ̀wọ̀n mẹ́rin ni wọ́n fi ẹ̀mí ṣòfò níbi tí wọ́n ti ń gbìyànjú láti já àwọn ènìyàn gbé ọlọ́pàá méjì ó wà láàrin wọn àti ẹjọ́ pé àwọn ọdẹ tí wọ́n jẹ́ níbẹ̀ náà ni wọ́n láwọn tó yẹ pé wọ́n pàdánù ẹ̀mí wọn níbi tí wọ́n ti ń gbìyànjú láti jí àwọn ènìyàn gbé wọ́n ní ti àbágbàgbé níbi ìgbà mẹ́kọ̀ọ́ sẹ́yìn nígbà ọdún easter òun náà ni wọ́n ti já àwọn bíi mẹ́tàdínlógójì kan tó jẹ́ pé láàrin àwọn mẹ́tàdínlógójì tó gbé dégbé wọ́n ní méje nínú wọn ni ó ti papòdà nínú àhámọ́ wọn tí wọ́n wà sílẹ̀ pé dìsìn yìí wọn kò tí ì dá wọn sílẹ̀ ọwọ́ rọ ìjọba àpapọ̀ pé tá a bá kà ní méjìméjì ó ti lé ní ọgọ́rùn-ún ọjọ́ táwọn ẹni yìí tí wọ́n ti wà nínú àhámọ́ àwọn báńdíìtì yìí wọ́n ní kí wọ́n gbìyànjú kí wọ́n gbé ìgbésẹ̀ wọ́n ní níbi tí wọ́n ti wá ń gbìyànjú láti jí ọlọ́gà ìjọba ìbílẹ̀ náà gbé wọ́n ní pé oríṣiríṣi ìjẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ ń bẹ̀ nítorí wípé wọ́n ṣe ń ti ìbọn takotako náà ni wípé ó fi jòun lóbi jẹ́ pé ẹ̀ta àbọ̀n náà ó ba àwọn ọlọ́pàá àti àwọn ọdẹ méjì tí wọ́n wà bẹ̀ tí wọ́n pé ẹ̀mí wọn ti lọ sí ibi òkú náà ní báyìí wọ́n rọ gbogbo ìjọ ìjọba pé pápá ìjọba àpapọ̀ ipa ìgbésẹ̀ lè ti ẹ̀gbẹ́ tí ẹ fi rí ti ọ̀yọ́ ṣe wọ́n ní ẹgbìyànjú kẹjọ kẹgbà wọn náà sílẹ̀ ní ẹkùn ti àràwá yìí bó tilẹ̀ jẹ́ pé àwọn tó wà níbẹ̀ náà wọ́n ń gbìyànjú wọ́n ní ẹ bá wọn kún wọn ní àṣẹ fún wọn látìlẹyìn kẹ kún wọn lọ́wọ́ kí àwọn náà kí wọ́n lè bá rí kó lè bá dóòlà ẹ̀mí àwọn tí ó wà ní àhámọ́ wọn kí ẹ̀rọ ohun tó jẹ́ ìṣẹ̀lẹ̀ yìí kó lè bá di ohun àtìsẹ́yìn ti egun àlàrẹ̀ ìfisọ̀ ẹ̀kún náà ròyìn náà wà nínú ìròyìn sunday telegraph tó jáde láàárọ̀ tó ní.
1: orúkọ náà ilé sọ ẹbọ rẹ fẹ ń tẹ̀síwájú bó ṣe ń sọ nípa ìjọba ìbílẹ̀ náà ìròyìn náà bẹ tó kún fọfọfọ lórí àwọn ìjọba ìbílẹ̀ jáde lẹ wa nàìjíríà ṣùgbọ́n bí gíba lókun bá wúlò jí tòkè
0: látọ̀
1: torí pé ikú aró mi sá lẹ́gbẹ́ tó bá dé kò létí ò bá gbọ́n tó jẹ́ ká tó lọ sọ́dọ̀ ìjọba àbílẹ̀ ogun àti ìdàgbàsókè mẹ́tàdínlógójì ìyẹn ní ìpínlẹ̀ èkó ètò gbálégbàtà tó kú sátidé tó bá kẹ́yìn oṣù lọ́jà mọ̀ wáyé pé ó wáyé lánàá fún wákàtí méjì gbáko wípé ọ̀gá o ẹja ró lọ sí ìjọba àbílẹ̀ sómolo wọn ni alága ìjọba àbílẹ̀ sómolo wípé ojú àwọn làwo fi ń gbọbẹ wípé ètò gbálégbàtà tọ́jọ́pọ̀ wáyé ní ìjọba àbílẹ̀ sómolo honorable latif asimi wọn ni láti òpópónà kan sí èkejì babalọ́wọ́ àníwájú tọ́jọ́pọ̀ àwọn yòókù sì ń tẹ̀lé wọn tó sì rọ gbogbo àwọn olùgbé ìjọba

lẹ́sùmọ̀lùkú bẹ́ẹ̀ sí sinimá sí o ẹ̀mọ́ yìí wà padà wípé ẹ ṣàmúlò rẹ̀ ètò gbalẹ́pátá ọ lọ sẹ́rẹ̀ẹ́rẹ́ tọ́jú pé àwọn òkìtì ilẹ̀ wọ́n sì ṣe lọ́jọ̀ fún àwọn lọ́mà àti psp láti yá kí wọ́n máa kó torí níyàn bá gbálẹ̀ ilẹ̀ ọmọ kó wọ́n lè tọ́ àyíká ètò gbalẹ́pátá yìí la gbọ́ pé comrade ọlálẹ́yìn kùsùwò tọ́jú ògùnkùn náà wà kánú ìkọ́kọ́ láìgbàgbé supayomi ọ̀sùnkànyà sanitaria ògùnbẹ́kun fún tẹ ká ti ètò àyíká àánú ògbẹ́yìn àti comrade ọlálẹ́yìn kùsùwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní àwọn ọkọ̀ ẹ̀ lọ́jọ́ pé wọ́n lọ láti fi kan sí èkejì tó jẹ́ pé gbogbo àwọn kòtò dànù àpọ̀ pé wọ́n kó tọmọ tónítóní àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú ọ̀nà tó jẹ́ pé wọ́n ilẹ̀ wà wọ́n rí pé wọ́n kò wọ́n níyẹn nìkan kọ́ wọ́n ní lára àwọn tó jẹ́ pé wà nkálẹ̀ àti ti rí ọ̀nàrẹ́bù túndé james oyèyí ọlá tọ́lọ́rọ̀ mọ́ ti àwọn ẹ̀ka ìṣòfin ẹlẹ́ẹ̀kẹwàá ìkùnà náà wọn abẹ àwọn lọ́mọ àṣiṣẹ́ o psp náà ṣiṣẹ́ lánàá òde ní ìjọba àbílẹ̀ sobolu láti rí pé gbogbo àwọn òkìtì ilẹ̀ ẹ̀bù àwọn ilẹ̀ tọ́jú pọ̀ wà káàkiri wọn kò láti rí pé gbogbo kan lọ bó ṣe yẹ kí ọ lọ o sì fààyè fún wípé àgbàrá òjò sọ pé òní léwó òní náà ni òní gbà fún wípé omi bómi bá jójò bá rọ̀ wípé kò ní sí omi yálé àgbàrá sọ́ọ̀bù ní ìlú àbílẹ̀ sobolu wọn ní ọ̀nà ìwà ayọ̀dẹ́lẹ̀ kóka bí kan jẹ́ hector sag láìgbàgbé ọmọ ọba sadiq adieso chief of staff supervisor special adviser wọn pọ àwọn kanṣílọ àti àwọn òṣìṣẹ́ àti àwọn wọléwọ̀de fotolóṣèlé àwọn kai noa cdc gbogbo ọdún ọjọ́ pé wọ́n ṣiṣẹ́ takuntakun ní ìjọba àbílẹ̀ sumolu lórí gbalẹ́gbàtà tó wáyé ní ìpínlẹ̀ èkó lánàá òde fún olóde sẹ́bọ̀ dẹ́bẹ̀ ó ń tẹ̀síwájú.

Executive Chairman, Agbado Tedua.

0: 26th, ọjọ́ Sunday, 26th July, ní ìsìn ìdúpẹ́ Thanksgiving, àwa ń ṣe ládùúrà fún ọba barista Semiuddin Orí Mádégún Kàsálí, Ẹmúgorí Adéwà, Adébòrúwà, Ọ̀fin Gbogbo Kíjọ, bí ẹ ṣe ọdún ọdún yìí, a ó ṣe mí lórí àpè àwọn baba ńlá baba yìí, olùkéde Dr. Ibrahim Mustafa, MNI, Permanent Secretary, Lagos State Primary Healthcare Board.
1: 25 super sport ti kalẹ̀ sísọ̀ bó bẹ̀rù gbogbo olùgbé ìbẹ̀jù lẹ́kí àti àjẹ́ ẹ máa yọ̀. Ọjọ́ kìíní oṣù kẹjọ, 1st of August 2026, la ó ṣe ilé ìtajà ńlá àti Fajr super store ní Lekki Epe Expressway, Peace Garden Estate Gate, Sangotedo, Ajá, Lagos. Ó yá gbogbo ọjà tẹ́ ẹ bá fẹ́ rà bí ohun èlò ńlẹ́, àwọn ẹ̀rọ ọmọ òkópó àtọmọ ìrìnsẹ̀, àwọn oúnjẹ inú agolo, àwọn ọtí lọ́nìrànràn, ọ̀pọ̀ aṣọ òǹbàtà àti gbogbo ohun èlò ńlẹ́ pátá ẹ máa bọ̀ ní Fajr super store ní Lekki Epe Expressway, Peace Garden Estate Gate, Sangotedo, Ajá, Lagos. Ìròyìn ayọ̀ tún ni pé Èbùjá Burata ń bẹ̀lẹ̀ fáwọn èèyàn láti jẹ ₦5,000, umbrella, transistor radio, fan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ máa bọ̀ ní Tuna store ní Lekki Epe Expressway, Peace Garden Estate Gate, Sangotedo, Lagos. Ìròyìn ayọ̀ tún ni pé Èbùjá Burata ń bẹ̀lẹ̀ fáwọn èèyàn láti jẹ ₦5,000, umbrella, transistor radio, fan àti bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni Balaja lójú àmì wá ni o. Bẹ́ẹ̀ kọ́ rẹ́rẹ́ àlàyé 0700-2-11-211. 0700-2-11-211. Ní Twins Fajr Superstore, ojúlówó ọjà pẹ̀lú ìrọ̀rùn.

Bond FM 92.9 náà ló ń tẹ̀ síwájú. Nínú ìwé ìròyìn Sunday Telegraph tí mo ti mú láàárọ̀ tòní ni wọ́n ti ń sọ wípé àwọn ìdí rèé tó fi jẹ́ pé ìpínlẹ̀ Èkó ẹ rí pé ó kún ni bọ̀ fún ìrọ̀tí lóríṣiríṣi. Ẹni tó jẹ́ ọ̀gá fún àjọ Lọ́mà, ìyẹn Legal Management Authority, Dókítà Muyiwa Gbadegesi ló sọ láàárọ̀ tòní ibi tó ṣe ìtakùrọ̀sọ pẹ̀lú àwọn oníròyìn ló ti ń ṣàlàyé pé ọpọlọ ìpèníjà òun làwọn ń dojúkọ ní ìpínlẹ̀ ìpápá lórí ọ̀rọ̀ onítẹ̀ẹ̀bá àbí tẹ̀ẹ̀bá rẹ̀ káwọn ṣàlàyé fún pé lójoojúmọ́ ilẹ̀ tó mi yan lò ó ní kò ṣeun kékeré ó ní ó tó tọ́ọ̀nù mẹ́tàlá ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàlá àti mẹ́ẹ̀ẹ́dógún tọ́ọ̀nù yìí pẹ́pẹ́ ìdọ̀tí yìí pọ̀ oníyàn àkọ́kọ́ ó ní lẹ́ẹ̀kejì òun náà ni pé àwọn aráàlú wọn ò tẹ̀lé lálẹ́ tíjọba sọ tọ́mọ́ ní ẹgbẹ́ lẹ̀ síbi wọn ò ní gbé síbẹ̀ tọ́mọ́ ní ẹgbẹ́ ìdọ̀ àtàrẹ̀nù

0: ni won ki se leyi won ni papa awon mi go papa e fi e n pe to nko ile won na won mi won ki so won na won orisisi pe ni jai won na je wa je papa n ba ribe ohun na ni wi pe opolopo eyan ni pe o ba won ba ni ko se ni papa se ma se le won lojo oni won ki se oni de to je pe won gba de ma ri pe oni papa lodun yi o te wa po ti le yen po ka kin oni amo to tu wa je isoro to tu fa oni pe awon bi so ma lo ndale yen ni solos ati ni olusosu won na won be yen ti ko ba mu oni ohun lo fo je pe ile po nta oni ṣugbọn ijọba náà kò ká wọ́rọ̀ ó ń gbìyànjú pé ní àwọn ibi tí wọ́n ń dalẹ̀ sí pé wọ́n ti kólẹ̀ ládùúgbò ibẹ̀ lọ́lọ́ ń darí wọn náà wọn náà ti ń gbé ìgbésẹ̀ pé wọ́n tún fẹ́ fẹ ibẹ̀ yẹn kí ọ̀nà pé àyè bá lè pọ̀ láti máa da ilẹ̀ sí wọn náà wọn nǹkan tó fà á lélẹ̀ wọn ní nǹkan tó tún wà ń bẹ̀ ni ọmọ ọlọ́kọ̀ tí wọ́n ń gbé ọkọ̀ wọn náà níbì kan lọ́nà bàdàgìrì tẹ́ pé kí àyè náà wà ń bẹ̀ sí ọkọ̀ máa dalẹ̀ sí wọn ní ṣùgbọ́n torí bẹ́ẹ̀ yẹn jì ló wà ní bàdàgìrì ó wà lẹ́pẹ́ àti Ìkòròdú àwọn onímọ́tò ń lè lọ ó ní ṣùgbọ́n ìjọba náà wọ́n ti wá ṣe ìgbésẹ̀ báyìí pé àwọn náà wo báwọn ṣe lè ṣe ọwọ́ ọ̀rọ̀ fún àwọn onímọ́tò tó ń kọ́ ilẹ̀ yan psp tó fi jẹ́ pé ọ̀hún yẹn wọ́n lọ dalẹ̀ sórí pé olúṣoṣù àti solos olo ti kú gan-an ni ó láwọn ilé ìwé lára àwọn ìpèníjà ilé ìta àárín nípìnlẹ̀ èyí tó pàjọ náà ń kojú kọ pé ọpọ́ lẹ̀ òun náà lẹ rí ní gbogbo ìpínlẹ̀ èkó tó pọ̀ àwọn ọ̀rọ̀ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ èkó kó kí wọ́n jọ kí wọ́n gbìyànjú gbogbo àlọ́lẹ̀ tó ń dára lẹ̀ wípé ẹ bá fẹ́ dalẹ̀ yín nù ẹ so sínú náílọ́ọ̀nù ẹ gbé síbi tí ẹ kẹ́ gbé sí àwọn ilé mọ́tò tó ń kọ́ ilẹ̀ wọ́n wà kú wọ́n ní ìjẹ́ ẹ̀kẹ́dẹ̀ pé kì í ní ẹ̀ sanwó ilé olè fúlàánù fún àwọn onímọ́tò fúnjọba wọn ní ẹ̀dá ìwà bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀dúró torí pé ara àwọn nǹkan tó jẹ́ ìpèníjà tó ń fa kí ilẹ̀ ṣe pọ̀ ní ìjọba ní ṣùgbọ́n ìjọba ti ń gbé ìgbésẹ̀ sí pé olúṣoṣù àti solos wọ́n fèrè sí àti pọ́lẹ̀ ti ń gbìyànjú ìgbésẹ̀ tí wọ́n fi máa ran àwọn onímọ́tò lọ́wọ́ ṣé kò pẹ́ àti Ìkòròdú àti Bàdàgìrì tí wọ́n lè lọ́yìn wọ́n lè máa kó ilẹ̀ lọ sílẹ̀ torí pé ayé máa ń bẹ̀ ibi tí wọ́n ti làálẹ̀ láti máa da ilẹ̀ sí ẹ fẹ́ kẹ̀kọ́ rẹ̀ ìròyìn yìí àti onínúwé ìròyìn Sunday Telegraph tó jẹ́rìí mi tí àjọ ọlọ́mà sọ ti ń ṣàlàyé.
1: Ajá fọjọ́ tún sán ní sàlàkọ́ àbí sàlàkọ́ sán ní ìlàkọ́
0: torí
1: sàlàkọ́ ló bí ọ̀ ìmúná lọ bí fìdá wọn náà kò fún kò máa jẹ kọ́ lọ́wọ́ kọ́ lẹ́ẹ̀fẹ́ rere yóò lọ sí bàbá rẹ wà yóò lọ bàbá mi pa jíbò ní ìdílé
0: wà láwọn
1: náà wà ní àmì kò fún kò máa jẹ lórí ilé ìṣe ilẹ̀ náà ni lórí ìpínlẹ̀ èkó ṣùgbọ́n wọn lábá ibi ìkọjá ní sọ bukasi akademi ẹsẹ̀ dún mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún gbọ́dọ̀ mọ sign post kọ́ akọni mọ̀nà káàbù ètò ìpín bàbá alágbèrè ọba ká kókó papọ̀ aago méje ó ti ku ìṣẹ́jú mẹ́rìndínlógún wọn ni abẹ́ẹ̀kọ́ ni ó ku ìṣẹ́jú mẹ́la tí ọba rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀
0: kọjá ìwé agbóyè lé nǹkan náà
1: kájà lé
0: bí
1: wọn ẹ bá dé kọlu ìgbé tí wọn náà wá láti náà ìgbé tí wọn náà wá láì gbàgbé arére mọkọ àtúndòsẹ tìlú omosí sẹgúgbélé sẹgẹ fẹǹtọ ṣùgbọn àkọmọ náà wá ní pé ojúlé kìíní tó ní há lẹgbẹẹ òkúnnà adékúnlé fàájì lágbo ilé ìjọba ní onígbògbò kíndọ níbi tá a wáyé kọjá lókìdí ọba ọgọdọ mákì ọba lábẹ ọba dé ẹni olúwa ségun àjàsọ lásìlè wa ṣètòǹgbògbò káfọta olóòkọ mi àwọn olórí bẹẹ náà lórí adébí àjọsọ akéwọn lọpọlọpọ ló jẹ ká tó lọ sínú ìwé fanga láàrọ ìdílé sọgbéròyìn o lórí ètò gbanigbádà fẹ kó wáyé ní ìpínlẹ èkó náà ni o arábìnrin àkọkọ ní ìpínlẹ èkó orúkọ làgbo ìbẹ́pítà ìbíjọ fẹ san owó àwọn olùgbé ìpínlẹ èkó káfọta wípé káwọn máa dé nígbà tó bá di sátidé tó bá tóyin oṣù gbogbo ògbà náà ní ká máa ṣe gbanigbádà ní àwọn agbègbè àti nínú ọjà wa torí ẹ bá gbálẹ̀ nílẹ̀ mọ́ fún arábìnrin àkọkọ pé àkíyèsí yìí kẹtẹkẹlẹ ìkútú lọdọ ní ìjọba àbílẹ ìbẹjù lẹkì nígbà tó yẹ pé wọn náà lọtún ló sì pé báwo ni ti gbálégbàtà sáde tó kẹrin sùn láàrin òde ìbò ló sì lọ ìgbésẹrẹsẹrẹ wọn náà nìkan kọlá wà bẹ ọ ẹ tó jẹ ìyàwó igbákejì gómìnà tìpín kọlá gbòye abilékọ olórẹmi amsaatu láì gbàgbé alákòóso fún ètò àjíká àti ọrọ mi ọgbẹni tòkó bọ wahab ìgbìgbì wọn náà àti àwọn akọwà lórísì àti àwọn lọgàlọgà tó ṣiṣẹ pẹlú ìpínlẹ èkó lágbo pé ẹ kópa níbi ètò gbanigbàtà tó yẹ pé ọwáyé lánàá òde dókítà sanwóoru wájẹ kọdúmọ yìí nìkan kọ àwọn ọmọ ilé ìwé gan táyé gbà gan náà tó wà bẹẹ tán náà kó nínú àkótó dáminù láti pé wọn tarẹ fún wọn lọmọ àti psp ètò gbanigbàtà yìí omi da bó ṣe ń wáyé ní sátidé tó bá kẹyìn òṣèlú ọ̀bọ ṣiṣẹ́ orílẹ̀ ìjọba ìbílẹ̀ ṣubú lérè alága ti bẹ̀gbẹ́ni bámdé ní suleiman yusuf náà lọ́jẹ́ tó léwájú tán yòókù sì tẹ̀lé láti gbogbo kòtò dáminà àti àwọn ibi tí wọ́n tẹ̀ sí ní àwọn òpó náà wọn kò ní agbègbè ojú ẹlẹ́gba tẹ́jú oṣù ojú ọ̀nà tó wà níbẹ̀ láti pé àìsàn àdárùn kò rápálá wọlé o nígbà tẹ́jẹ́ pé wọ́n kò sọ̀rọ̀ lánàá òde ọ̀rọ̀ gbogbo àwọn olùgbé náà wípé ojúṣe ó ń kálukú náà ni láti jẹ́ gbogbo ètò gbálégbàtà tó bá ti ń wáyé kárí wípé à ń kó wọn tó sì jẹ́ pé a ṣe àwọn ẹlẹ́gbẹ́ náà lọ́jọ́ fún àwọn psp àti lọ́mà eléègbò ní fàyè gba omíyalé ìgbàláyà sọ́ọ̀bù ó wá tó ń sọ nígbẹ́rẹ́ pàpọ̀ wípé ẹ yàgò fún àdádọ̀ ti sí ojú àgbàrá torí pé òkúta bá sọ mọ̀pẹ́ ọ̀pẹ́ sọmọ ní padà tí a bá ti ṣe lẹ́yìn lọ́jọ́ psp kálẹ̀ lọ́mà wà ń ká ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá dàdọ̀ ti sí

0: mẹ́ta tí wọ́n ṣe fálàsì ọba ti ìlú Ondo náà ìyẹn àkókò ní ìpínlẹ̀ Ondo níbẹ̀ náà ni ọba Gani Adams ti ṣàlàyé wípé ṣẹ́rí ibi tá a wà yìí ibi tí àṣà ti ṣe wà ni nígbà tí àṣà bá dẹ̀ ti wà èèyàn kì í dànù torí pé tí a bá gbìyànjú láti máa ṣe ó lè tún wà wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó kú nínú àṣà àtiṣe tá a nípa ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń yá lò tí wọ́n ti tọ́wọ́ dẹ̀ ti fún ọpọ́n lé tí wọ́n ń gbé láì wọ́n ní kí ló wáá ṣe ọ̀tá a ní nǹkan gangan tá a wàá fi dẹ́yẹ sí wọ́n lé yóò fún ara ìjọba ìpínlẹ̀ Ondo àtàwọn ọba aládé àwọn ọba bẹ́ẹ̀ pé ẹ ti ṣe papọ̀ ẹ gbìyànjú pé aṣá wa àṣà bí a ṣe ń wọṣọ ni bí a ṣe ń kíyàn ni bí a ṣe ń nítẹríbalẹ̀ gbogbo ṣàyé àti orin jíjẹ nǹkan kan tó ní ṣe pàtàkì ẹ jẹ́ ká túbọ̀ gbìyànjú àwọn ilé ẹ̀kọ́ kọ́ máa tún máa kọ́ wọn sí tá a bá wà níbi tó ti ń ṣe ètò kan kọ́ àṣà wa lálùgẹ bí a kọ́ kọrin lọ́nà àṣà wa kí wọ́n ṣe àwọn eré orí ìtàgé rẹ pé yóò kọ́ àwọn èèyàn lọ́gbọ́n àti òye wọ́n ní ìwọ̀n bẹ́ẹ̀ ṣàyé àti ń gbé e lárugẹ sí wọ́n tọ́ bá wọ́n ṣe ní ohun tó dára àṣà gan a máa wù wọ́n a fẹ́ wá láti wọ́n òpin a tẹ̀sí wá jẹ́ àwa ti àyè kan ṣe fà á jẹ́ ibi tari center ṣe fà yóò máa wá pé àwọn nǹkan tẹ́ ẹ ní àyẹ̀wò ìgbẹ́ báyìí lè ṣe ń fi ṣuṣẹ́ pé ẹ fi gún wọn ẹ tún fi sàn mí báyìí lè ṣe pákí báyìí lè ṣe ó ní àwọn àṣà oríṣiríṣi àwọn nǹkan kan ó ṣe pàtàkì ẹ gbìyànjú ẹ jọ bí ẹ ṣe ń ṣe ayẹyẹ yìí àṣà ti ṣe wá ẹ má ẹkọjọ ohun ìmẹrí jẹ pé àníràn ti mọ inú rẹ ẹrọ sunday burger ní ọgbà gani adams ló ti ń sọ lára rẹ láàárọ tòní.
1: orúkọ orí ọ̀rẹ́ fẹ́ fẹ́ fún tẹ̀síwájú ẹni tí ó ṣe ń láǹfààní láǹkà
0: bẹ́ẹ̀ni
1: kẹ́tẹ́pẹ́ ro ilé iṣẹ́ rírọ̀ jalẹ̀ ti gbọ́ ká tó lọ sí abala sunday tribune torí pàwọn náà ní ọmọpẹ́ ń lé wa wọ́n ní tọkọ tíyàwó wípé tá a bá ń pẹ̀lú ajáde mọ́tànlé àkókò tó mọ̀ dáa ni ẹ̀jẹ̀ pọ̀ níyàwó ló sì ṣe rẹ̀ dáadáa ni. àtúwá kókùnrin dáàdi junior àti ìyá junior o wọ́n nípa àti ilé ẹjọ́ bọ̀ọ̀sọ̀ rẹ o ẹ̀bí ìgbẹ́ màrí àyẹ́tò ìgbọ́ ẹ̀nà ẹ̀bí ẹjọ́ tó wálé omi gbóná ni àlà wọ́n ti ilé ẹjọ́ dé ni o dáàdi junior ṣe méní ṣe méjì bó ṣe fi gàrí bọ́lẹ̀ gàrí láàárọ̀ gàrí lọ́sàn-án gàrí lálẹ́ ìyàwó wọn wù wípé kí la gbé kí la wá jù dáàdi junior ṣe jẹ́ pé gàrí gàrí gàrí ó ló ní oríṣi oní pàtàkì oríṣi orí gàrí náà ó ní kíní máa ń fi ní lọ́kàn balẹ̀ ẹlẹ́ẹ̀kejì àlàfo sí olùpẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa dáàbò ni tí n bá mú ní àárọ̀ tó mo ní ọ̀sán màá tó wá mú ní alẹ́ ó ní dáàdi junior ó ní ṣe gàrí ò lè ṣàkóbá fún ojú yìí ó lóun mọ̀ bó ń ṣe é mú síbi rẹ̀ ọ̀pọ̀ jura wọn lọ nínú ìtẹ̀tẹ̀ náà kà láàárọ̀ yìí.
0: inú àárín sunday fọlẹ̀ láàárọ̀ tó ní wọ́n ti sọ wípé wọ́n ní ètò ẹ̀kọ́ ó ṣe kókó ó ṣe pàtàkì níbi tí wọ́n ti ṣe ayẹyẹ kan tí wọ́n ti ń ṣe ayẹyẹ fífi sáárín sàmì àjọjọ́ fún ọ̀gbẹ́ni yìí ọba adùn ọmọnìyàn abọ́lárìn di ọ̀gbún òkè ìlú nípínlẹ̀ ọ̀ṣun níbi tí wọ́n ti ń ṣe ètò ẹ̀kọ́ àwọn ọmọ tí wọ́n jáde kọjá àwọn tí wọ́n jáde yìí tí wọ́n graduate sínú àwọn òbí ń dùn wọ́n ní wà ní wọ́n ní àmọ́ ẹ mọ̀ pé bó ṣe jáde yìí bó tó jáde ọlọ́pọ̀pọ̀ iṣẹ́ òun tí òbí ti ṣe tí ọmọ náà ti ṣe tó ní pẹ́lẹ́ ṣe é ṣe wọ́n ní ìdí ti wípé ẹ̀yin òbí ẹ nílò láti wà pẹ̀lú àwọn ọmọ yín ẹ fi ẹ kọ́kọ́ ẹ wo òye tó bá ṣe ń kọ ẹ máa wo àwọn tó ń bá rìn ẹ máa wo ẹbá mi tẹ́fẹ́ náà lọ lẹ́ẹ̀kọ́ ǹjẹ́ ẹ̀ ń gbìyànjú láti máa lọ wò wọ́n bẹ̀ ohun tó ń ṣe wọ́n lẹ́yìn ọmọ náà ṣe ni pé inú yín ń dùn báyìí àwọn yòókù yìí náà ń ṣe àwọn ṣe gbé wọ́n ní tẹ́ ẹ bá ṣe bílẹ̀ inú wù yín ó ní ẹ wò ṣe wọn torí pé àwọn tó lọ́wọ́ lọ́dà wọn kọjú mẹ́kọ̀ wọn wọ́n sì gbà wọ́n gboríyìn lónìí wọ́n wá sọ lára tó ẹ̀yin ọ̀dọ́ pàápàá kéke tó wọ́n ti rán yín lọ sílé ẹ̀kọ́ wọ́n ní nǹkan wọ̀nyí lọ kà òun náà ní kẹ́ẹ̀ka ẹ má tún wo nǹkan mi ò torí pé ẹ̀kọ́ náà á wúrò fún yín á tún wúrò fún àwọn òbí yín á dẹ̀ tún gbórúkọ orílẹ̀-èdè ọ̀sẹ̀ tó ẹ bá ṣe dáadáa tẹ́ ẹ pa kọyọ yóò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ oore tó pọ̀ yóò máa bá yín tó bá lẹ́kọ̀ọ́ kọ́ tẹ ara yín kẹ̀tọ́ tẹ ẹ lórí ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe léyìí ìbọlẹ̀ òbí sí ọ̀rọ̀ ògbó àwọn ọ̀dọ́ pàápàá láti ẹlẹ́bìrì alákọ̀ọ́bẹ̀rẹ̀ pé ìyànjú kí ẹ fojú sí ẹ̀kọ́ tó bá gbọ́dọ̀ ẹ̀kọ́ ó ṣe pàtàkì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ sọ pé ẹ tó bá ní ẹ tó bá kẹ́kọ̀ọ́ ó lè ṣoríire bẹ́ẹ̀ ni ọlọ́run ọba tó ń gbọ́n lóṣù ẹ tó bá ní ẹ̀kọ́ ẹ rí pé ìyàtọ̀ wà láàrin ẹ tó níbi kan ìyẹn yóò máa tọ́ ọ sọ́nà bó ti yẹ kó ṣe nǹkan níbẹ̀ ni ọba adédọ̀kun ọmọ yìí abọ́lárìn tó ti ń gba àwọn ọ̀dọ́ ní àmọ̀ràn pàápàá jùlọ àwọn tí wọ́n ń ṣe jáde nílé ẹ̀kọ́ náà tó sì rọ òbí pé ẹ̀yin òbí ẹ gbìyànjú ẹ náà sí iná náà òun náà nọmọ pándọ̀rọ̀ tó ń dàgbà sí ẹgbẹ́ ẹ fún ọmọ ilé ẹ̀kọ́ tó ní pé tó bá ní ìtọ́ ọbẹ̀ ọlá ni fún yín o

0: a ti wà ní abala ìgbéyàwó láàárọ̀ yìí. Ìta sì tó fẹ́ gbéyàwó yóò kópa pàtàkì ní ẹ̀bí. Àdúrà tó ń kálukú ń gbà àtọkùnrin àtobìnrin ni pé kọ́lọ̀ dàgbà ká gbó ká tọ́kú tó di pa là sí ibi àgbà. Ìwà náà la mọ̀ pé a fẹ́ akọ̀ kó lè ná fún sísà. Bẹ́ẹ̀ni ìwà
1: náà látọ̀wò.
0: Iná lílá ìwà ilé ẹ̀rọ ìjọba
1: ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba
0: ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba àwọn èèyàn tó jẹ́ kó ní dúkìá àti tó jẹ́ kó ní owó wọ́n sábà mọ kí ló dé.
1: Bí wọ́n bá ní dúkìá tó ní owó tó pé àmọ̀gbà tó yà á dẹ̀ níwèé kan tó ń pè ní àkọọ́lẹ̀ bí wọ́n ṣe máa pín gbogbo dúkìá àbí tó yàn nìyẹn tá à ń pè ní wíìlì.
0: Kó gan lè yàn
1: gbọ́dọ̀ lẹ́yìn rò pé kí wọ́n ti máa kọ́ọ́lẹ̀
0: kó tètè máa kọ́ọ́lẹ̀ pé bí mo ṣe fẹ́ pín ogún mi rèé o mo ti fẹ́ pé àmì rèé kó sì ti wà lákọọ́lẹ̀ ìrọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí nígbà míì tí wọ́n bá kọ wíìlì ilé náà wọ́n máa ń gbómi sí omi òtó
1: wọn sí àwọn
0: ìlú rí pé bàbá àti akọ wíìlì ilé àbí kí wọ́n akọ wíìlì ọlẹ̀ ọgbọ́n wọn la fẹ́ dá sí tí òfin ni máa jẹ́ wàhálà nínú àbúrò.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ náà ni wọ́n pé ká máa kọ́lẹ̀ kó sí wàhálà ẹgbà owó tó dára wọn mọ̀ pé ikú yìí ó máa dé kíkọ́lùkù òmùgbà tó máa dé ọlọ́run tó dá wa bó ti wù ló ti ń ṣe ìgbọ́nkù ní dúkìá lẹ́rù pé ó yẹ kó ti máa kọ́lẹ̀
0: kó
1: ti máa kọ́lẹ̀ tó fi ní sí wàhálà kò ní sí gbọ́mí ọ̀sẹ̀ tó wà tó lẹ́yìn tó bá papò dà tán.
0: Ó ti kọ́kùnrin dóbìnrin ni ó ti kọ́ ẹ má jà lẹ́yìn mi o mi ti mọ kọ́lẹ̀ fún náà ní kẹ́lẹ́ o

0: τη δυνατή μου καρδιά.
1: Τη δυνατή μου.
0: 0706316 1916 tàbí 0814.

0: Yorùbá ní igbá tó tó bá báyìí, òun ló ń ṣọba gbọ́nigbọ́ni. Kọ̀kọ̀ tó ń tó kọ̀ọ̀kọ̀, òun ló ń jẹ bálẹ̀ lódò. Ta bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé, egbò àti oje igi, iṣẹ́ tó ń ṣe. A ti mọ̀ wípé onítọ̀hún ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. Ẹ máa wí pé mo ń pa àṣàmọ̀, kí ni ìdí àṣàmọ̀ mi? Mo ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa. Bàbá, ẹ bá mi kí ara lè kẹ̀sì dárúkọ yín.
1: Ẹ ṣeun atọ́kùn, orúkọ tèmi ni Taofeek Ajibọrọ, ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè o. Òun náà ló ń kí wa pé ní àlàáfíà Ọlọ́run ọba kò ní fi gbogbo wa sílẹ̀.
0: Bàbá òkè o, a mà tún rí yín.
1: Ẹ ṣeun atọ́kùn, bẹ́ẹ̀ náà là á bí mi. Bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ń sún, bẹ́ẹ̀ náà ni ilẹ̀ mọ́. Òun náà ló fa tó fi tún rí bàbá òkè o lákọ̀tàn nípa ìlera ara wa. Nítorí pé ẹ mọ̀ wípé nípa ìlera ẹ̀dá, ó jẹ bàbá òkè o lógún púpọ̀. Ẹ sì mọ bàbá òkè o lórí pé bàbá òkè o kì í ṣe àmúlùmọ́là o. Lórí nǹkan ẹyọ kan ṣoṣo, òun náà ni iṣan ara.
0: Kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà iṣan ara?
1: Ẹ ṣeun atọ́kùn, lákàyè yín ò ní dàrú. Àkọ́kọ́ ńbẹ̀, òun ni pé téèyàn bá ní àrùn tá ń pè ní àrùn gbajúmọ̀ rí, a máa ṣàkóbá fún iṣan ara. Ẹlẹ́ẹ̀kejì, òun ni kẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà rẹ̀ lọ́wọ́, a máa ṣàkóbá fún iṣan ara. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́, a máa ṣàkóbá fún iṣan ara. Ohun tá a ṣàdápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣàkóbá fún iṣan inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ dáadáa. Tó bá sì ti kọ́ba iṣan ara ò ní ṣe dáadáa mọ́. Gbogbo àwọn èèyàn sì mọ̀ pé àbọ̀ kìnnìkan mọ nǹkan méjì ju iṣan ara nìkan náà lọ. Lórí àìsàn iṣan ara yìí tó bá ti wọnú ara, a máa fa àìlèṣe déédéé fún ọmọkùnrin tá ń pè ní ìdákọ́lẹ̀. Ìwọ ọmọkùnrin tó wúra ẹ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀. Àbí ìwọ tó jẹ́ pé ọ̀tí ẹ̀ nílé ìbá obìnrin rẹ̀ ṣeré lẹ́ẹ̀mejì díẹ̀.

0: àbọ̀kẹ́ nípa àìsàn oníbẹ̀ẹ̀ta tó máa ń bára wọn rìn ojúra arábẹ́kú àti ìdákọ́lẹ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta.
1: Ẹ ṣeun atọ́kùn. Ìdákọ́lẹ̀ rẹ ti ń bá obìnrin rẹ ṣeré tó dájú pé ní yóò lè ṣe ní dèdè bó ṣe yẹ kó ṣe ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì. Arábẹ́kú ará ó dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara ti wálẹ̀ ojú rántí tiẹ̀ ará ó dìde kéèyàn fẹ́ bá obìnrin rẹ ṣeré yóò dá ìgbà tó rántí nǹkan kan ara rẹ yóò bá wálẹ̀ tí ó bá ti rí bẹ́ẹ̀ ìdẹ́lẹ̀kọ́ máa bọ̀ wá kan sí bàbá òkèrò láṣẹ lọ́dọ̀ ọlọ́run lágbára lọ́dọ̀ ọlọ́run tó bá bẹ̀rẹ̀ bàbá òkèrò ọgbà tọ́lọ̀ ń gbé lọ́dọ̀ wa ọlọ́run sì ń bá wa ṣe.
0: Bàbá òkèrò yàtọ̀ sí pé nǹkan ọlọ́mọkùnrin àìsàn iṣẹ́ ara yìí ṣé ó níbi tó ti ń kó ìpalára bá obìnrin àtọkùnrin lápapọ̀.
1: Ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ ni gbogbo alamọ̀ ìpè ní iṣan ní wáyà nínú ara nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti ríbi lọ bó ṣe yẹ kó máa lọ tó nínú iṣan náà ara yóò bẹ̀rẹ̀ máa mú àwọn ìpèníjà kọ̀ọ̀kan wá àkọ́kọ́ náà ni pẹ̀lú ó ṣeé ṣe kó jẹ́ kó rìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa ní ẹlẹ́lẹ́ ẹlòmíì yóò máa rìn gégé bí ẹni tí bàtà fẹ́ bọ́ yọ nínú ẹsẹ̀ rẹ̀ ká rìn ká máa tẹ̀rìn ẹlòmíì yóò dàbí ìgbà tó tẹ ìjì mọ́lẹ̀ nítorí pé àtẹlẹsẹ ó máa ká gbogbo àbí kí náà ara bẹ̀rẹ̀ sí pààyàn kórì máa fún ẹlòmíì ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wú ni ká tẹ̀ báyìí àbẹ́kẹ́lòmíì ò tiẹ̀ ní rígbó ìṣẹ̀ṣẹ̀ déédéé dáadáa ẹ̀yìn yóò máa fa ẹlòmíì so iṣẹ́ ẹsẹ̀ kó máa fa ẹlòmíì so iṣẹ́ afá kó máa fa ẹ̀ṣọ́ àwọn nǹkan yìí ìpèníjà iṣan inú ara tí ẹ̀jẹ̀ ò ríbi wọlé tó nínú àwọn iṣan ni àwọn yìí ló ń ṣàkóbá fún àwọn iṣan yìí pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbá òkèrò ìwọ gan gbà pé ní ọlọ́run jẹ lẹ́yìn bàbá òkèrò nítorí bàbá òkèrò mọ nǹkan méjì bú iṣẹ́ ara yìí tí máa sọ ọmọkùnrin bí ọ̀lẹ́ tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè ṣojú ìfẹ́ déédé àbí tó máa sọ ara bí ọ̀lẹ́ tí kò ní jẹ́ kéèyàn rìn déédéé dáadáa tí kò ní jẹ́ kéèyàn lè gbẹ́sẹ̀ déédéé kí sàlẹ́nu máa kàyàn kẹ́yìn máa fàyàn ọ̀pẹ́ yìí kó máa roni gbórógó eru kókó bẹ̀rẹ̀ sí rẹ lómìí tó bá ti ní ìpèníjà yìí pẹ̀lú àṣẹ tọlọ́n tí mo fi ń sọ̀rọ̀ yìí tó bá dọ́dọ̀ bàbá òkèrò ìwọ náà gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkèrò bishop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní Ìsọ̀lọ̀ Road ibẹ̀ ni bàbá òkèrò wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442.
0: Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ wà nílànà kan náà máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gùn ẹ wá fún ajẹ́gùn ṣùgbọ́n mo rí i pé ẹ̀yìn máa ń fi nǹkan kan kún ajẹ́gùn tọ̀dọ̀ tí pé ajẹ́gùn àdáyébá ṣé ìyàtọ̀ ń bẹ láàrin ajẹ́gùn lásán àti ajẹ́gùn àdáyébá ni àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gùn tọ̀dọ̀ tí.
1: Atọ́kùn ìbéèrè tẹ béèrè ìbéèrè tó lágbára gbogbo ìyẹn máa tọkùn tó púpọ̀ ajẹ́gùn àdáyébá tí mo ń sọ yìí pé bàbá tó bí bàbá mi ló ní ajẹ́gùn yìí nítorí pé ọdẹ ni wọn nípa ìmọ̀ lọ sóko ọdẹ ibẹ̀ náà ti bá pàdé wọn ti ṣàṣọ tẹ́lẹ̀ pé tí ọmọ ọmọ mi bá ti bímọ ọkùnrin ní kẹ gbélé lọ́wọ́ àdìtú tó ń bẹ nínú ajẹ́gùn ìdáyébá ti wá tó fi yàtọ̀ tó fi jẹ́ pé ní ajẹ́gùn ìdáyébá ọ̀nà ọ̀pẹ̀nù
0: kábíyèsí ẹlẹ́dìmárì
1: tó fi já sí pé ní mo ti nágbára mo ti nágboro mo ti lọ́wọ́ mo ti lẹ̀yìn tó bá dọ́dọ̀ bàbá òkèrò àwọn náà máa rí i pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkèrò tó rọ́lọ́run bá wa ṣe.
0: Ẹ bá wa pé àdírẹ́sì ọ́fíìsì yín lẹ́ẹ̀kan sí kẹ́ẹ̀dẹ̀ sọ ojú òpó ẹ wá fara balẹ̀ pé.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pe àbá òkèrò sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442 shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní Ìsọ̀lọ̀ ọ̀rọ̀ ibẹ̀ ni bàbá òkèrò wà. A sì ní ẹ̀rọ ìgbàlódé yìí tá a máa fi ṣe àwòṣe hàn fún àwọn èèyàn tí wọn náà máa fojú rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ara ó sì máa rí àwọn ìpèníjà tó bá bá iṣan kọ̀ọ̀kan pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú tiwá tó mú kó ń bẹ̀ nígbà àgbo tiẹ̀ náà nísòro ṣe. Bàbá òkèrò ti wá wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ti Ìsọ̀lọ̀ ibẹ̀ ni bàbá kan wà.
0: Òun lẹ ti gbọ́ yẹn gbogbo ènìyàn tó bá ti dé Jákèndé gate pé ṣọ́ọ̀bù méjì sí mẹ́ta ó ti rí Oyekola Plaza níwájú ṣọ́ọ̀chì ńlá kan Deeper Life Church tó wà ńbẹ̀. Ìwọ́sẹ̀ àti wọbẹ̀ bèrè shop number 10A ibẹ̀ ni bàbá òkè ò kalẹ̀ sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan sí 0094471143. O tún lè pe 08022613442 Àìsàn kò ní fi àgọ́ ara wa ṣe bùgbé o, ó dìgbà kan náà.
2: Irú.
3: Àìsàn tí yóò jẹ ìwà lọ.
4: Àrítẹ́ rítẹ́.
5: Irú ló dúdú orójú kókó báyìí.
6: Ojú lè ṣe rí tí àwọn tí ìmọ̀ bọ̀ jẹ.
4: A ohun ló ṣe.
6: Ẹni bá rí ọmọ ṣe ní fìlú kọ̀kọ́ fìlú kọ̀kọ́ bí ẹni bí òye ṣe kìdílẹ̀ ká tó wọ̀ bùsùn. Yóò rò pé irinṣẹ́ ti dín lóńkó lọ sí ìdílé lánàá. Bẹ́ẹ̀kẹ̀ òkè tẹ̀yẹ òní ti tọ sàdédà di ọ̀nà. Ṣé ti ká yíwọ ní gbé kòló tó gbẹnu kan o?
4: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Ìlera ni ṣíṣe báwo nílùú fẹ́ẹ̀ ni.
6: Ṣé èmi ni màá ṣàlùsọ̀
4: wọ́n lọ sọ̀rọ̀ fún kèé ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè kó máa láyé tó gbé ìjà lẹ́ẹ̀rẹ́ fún ìgbèjẹ́.

0: Adesso lo mando di inviato, c'è tu, mi va via!
1: Dai!
2: Ẹgbẹ́ onípákó àtàjìrì ẹgbẹ́ oníkàkọ́lé àtàjìrì àtàjìrì làwọn máa ta látàrí kí nǹkan lè ba rọrùn fún gbogbo oníṣòwò àti òṣòwò ní ìpínlẹ̀ Èkó ní àjọ LIRS ṣe fi oṣù mẹ́rin gbáko lé àkókò tó yẹ kí àwọn èèyàn san owó orí wọn sí àpò ìjọba ìpínlẹ̀ Èkó. Àwọn owó orí wọ̀nyí dẹ̀ rèé kì í ṣe láti fi ara ni aráàlú bí kì í ṣe kí ìjọba oníbà lówó pèsè àwọn ohun amáyédẹrùn fún takọtabo. Lomar Aj Abdullatif Kade Adelodun President Lagos State Plants and Building Materials Market Association President Plants Association of Nigeria máa rọ gbogbo ẹgbẹ́ onípákó àti nǹkan ọ̀kọ́lẹ́ láti rí dájú wípé a san owó orí wa lákòókò tí ìjọba ti là sílẹ̀ lẹ́yìn oṣù mẹ́rin tí ìjọba ti fi kún àkókò tó yẹ ká san owó yìí kí gbogbo wọn rí dájú wípé kí oṣù July yìí ó tó parí a ti san owó orí sí àpò LIRS fún àwa tí a wà ní ìpínlẹ̀ Èkó. Torí láti ọ̀sẹ̀ kìíní ní oṣù August ni àwọn ẹ̀ṣọ́ yóò ti wà níta láti máa fi gbòòrò fi gbé gbogbo ẹni tó bá kọ̀ tí ó san owó orí àníṣòwò àṣẹ short àṣẹ jèrè la máa ṣe o. Alhaji Abdullatif Kade Adelodun ààrẹ ẹgbẹ́ onípákó àti nǹkan kọ́lé ló ń rọ̀ wá.
3: Ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rìnrìn àjò lọ síbi kíbi lóde àgbáńlá ayé o fẹ́ rìnrìn àjò àjò tàbí ńgbà nílẹ̀ yìí áfíríkà tàbí lókè òkun ẹ má làágùn jìnnà mọ́ o ẹ má lọ tààràtà sí iléeṣẹ́ Asobo Trans and Trust Limited akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n níta kákó ní ìrìn àjò áàjì ni ó múra ni kódà orílẹ̀ èdè yóò tẹ bá fẹ́ lọ lóde àgbáńlá ayé ẹ tọ̀ wọ́n lọ tààràtà wàá kọ yín lọ síbẹ̀ ní ìrọ̀rùn gbẹdẹmukẹ wàá gba fíìsà láì ní wàhálà wàá ṣe gbogbo tó tọ́ tó yẹ fún yín ló jẹ́ pé ọkàn yín yóò balẹ̀ pẹ̀sẹ̀ ìrọ̀rùn lẹ́sìn fi ìrìn àjò lọ síbi kíbi tẹ bá ń lọ ó wọn kò gani lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyànrún ti jàǹfààní onírànràn lọ́dọ̀ tiwọn iléeṣẹ́ Asobo Trust and Trust Limited alóòjẹ ìjọba ojúlówó iléeṣẹ́ ni wá ìwọ náà kí ló tún wá ń dọ́dẹ̀ tètè máa lọ tààràtà báyìí sí iléeṣẹ́ Asobo Trust and Trust Limited iléeṣẹ́ Asobo Trust and Trust Limited máa ń kérò ní Kano Abuja àti Lagos ìbíjọba ti kó yín náà ni wọ́n dàyín padà sí o àǹfààní sunday ẹgbẹ́ tó wà níléeṣẹ́ wọn iléeṣẹ́ Asobo Trust and Trust Limited kalẹ̀ sí Suite 1 Second Floor Old Dream Shopping Plaza 207 Old Abeokuta Motor Road Agege Total Bus of Agege Lagos State Nigeria hello 0806-771-1118 tàbí 0811-214-4418 àbẹ̀ lórí ẹ̀rọ ayélujára lọ́lọ́kan ọ̀yọ̀kan Twitter Facebook Instagram WhatsApp àti TikTok ẹ lọ wà níbẹ̀ kẹ́ ẹ ní ṣe wa dọ́wà ò lónìí ó mọ̀ pé àkọṣẹmọṣẹ ni wà ní kákó ní ìrìn àjò.

0: dúró gẹ́gẹ́ bí oúnjẹ fún ìgbélárugẹ iṣẹ́ kídìnrín ṣe lóòótọ́ ni.
1: Bẹ́ẹ̀ ni ìwádìí ìwẹ̀jìnlẹ̀ táyé fi nílẹ̀.

0: 7-1-1-4-3-3.
1: Òun náà ni ẹ ti gbọ́ yẹn, ẹ má dúró de ìgbà tí iṣan ara tó bá ní ìdojúkọ àbí tó parí iṣẹ́ kò tó di pé a wà máa lo egbòogi sí. Ẹ kàn sí Bàbá Òkè O 080-944-7-1-1-4-3. Bàbá Òkè O náà ni ẹ kàn sí yẹn pẹ̀lú ewé àti egbò lẹ́yìn tí wọ́n bá ṣe àyẹ̀wò pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé láti mọ bí wọ́n ṣe ṣe ìtọ́jú Ọlọ́run sì ń gba owó wọn ṣiṣẹ́. Bákan náà ká máa sọ fún gbogbo ẹ̀yin tí ẹ bá ní lẹ́mìí láti rin ìrìn àjò Hajj fún ọdún 2027. Iléeṣẹ́ Al-Sabo Travels and Tours Limited wọ́n ń pè yín láti bá wọn rin ìrìn àjò. Wọ́n dẹ̀ ní bí àṣẹ láti ilẹ̀ Saudi ṣe sọ pé gbogbo èèyàn tó bá fẹ́ rin ìrìn àjò Hajj fún ọdún 2027 ẹ nílò láti san owó Hajj yín títí the 26th of September 2026. Ọdún yìí gbogbo ẹni tó bá fẹ́ lọ sí Hajj ẹ kàn sí iléeṣẹ́ Al-Sabo Travels and Tours Limited lórí 081-12-14-418 tàbí 080-67-71-1118. Wọ́n gba san díẹ̀ díẹ̀ ẹ kàn sí iléeṣẹ́ Al-Sabo Travels and Tours Limited láti bá wọn rin ìrìn àjò Hajj ọdún 2027. A máa lọ lọ́sẹ̀ yìí, a padà ní ọjọ́ mẹ́jọ ní agbára Ọlọ́run bá kí n máa kí kábíyèsí láńlọ́ọ̀dù wa Àwúṣẹ́ Onígbòǹgbò Ọba Olúwaṣẹ́gun Adéyẹmí Àjàsá kábíyèsí sá o Kẹ́mi Ọláógùn ẹ pẹ́ fún wa láṣẹ Elédùmarè ẹ̀sìn ọba yóò jókòó pẹ́ lágbára Ọlọ́run bá àwọn olórí yóò ṣẹ̀bi pẹ́ láàfin. Lórúkọ olóòtú mi Balikis Ibrahim Olúfunkẹ́ Wúra Ọlá Àdìsá lórúkọ tèmi títí di ọjọ́ mẹ́jọ ẹ máa gbáyé gbádùn.

0: náà la máa ṣe láti ẹ̀ láwùrà bí oṣù tuntun tá a tún máa mú yìí yóò san re fún gbogbo wa kódù púpọ̀ púpẹ́ ọlọ́run ló ń ṣe òjò ṣe sí ìkàlẹ̀ gbogbo wa fauzia salafọ tọ́ni lórúkọ tẹ̀.
1: kókó ló wílé sọ bọ́ọ̀dẹ fẹ̀ náà ló jẹ́ pé ó ń tẹ̀síwájú torí pé àdúrà náà ló ń gbà agbára kọ ìwúre náà sì ṣe pàtàkì ìwúre wa náà yọ gbà ní agbára ọlọ́ba lẹ́ẹ̀kan sí sunday tó kẹ́yìn oṣù kọlẹ́ra wáyé náà ni ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje ọdún 2026 ọdún ìlọsókun aláàmú ọdún ìjà kì í ṣe ọjọ́ kọkànlá sapa 4048 ṣáàgbá bí ṣe kẹfù ṣe pé àkíyèsí láàpù sunday ológo abajésù wọlé ọláwọ abajésù wọlé ògùn náà lára màrúdé orí ege náà lórúkọ tẹ́mi jẹ́ olóòtú ìyípadà adéyẹmí adésọyà ká máa mú ní ọkàn kejì èjì mo ti àárọ̀ yìí.
0: nínú owó ìròyìn the leadership sunday tòní ni wọ́n ti ń sọ láàárọ̀ tó níbi tí ààrẹ bọ́lá ahmed tinubu ti sọ wípé sẹ́ni gbogbo ìpèníjà èkó tó ṣe ní ètò ààbò eléyìí tó ń kojú ẹkùn arẹwà lọ́hùn wọn ní gbogbo ẹ̀ làwọn rí pé ó sì máa tó di àtìsẹ́yìn ṣẹ́gun aláre ṣiṣọ́ nítorí pé àwọn oríṣiríṣi ìgbésẹ̀ òun làwọn ń gbé ẹni tó sọ̀rọ̀ yìí di mímọ̀ òun náà ni ẹni tó lọ ṣojú ààrẹ níbi ètò tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n fi ń ṣe ìrántí akọni kan ní ìpínlẹ̀ kaduna náà tó ti papòdà tí wọ́n pe ètò náà ní general hassan usman katsina memorial conference ilé tí wọ́n ṣe nílùú kaduna níbẹ̀ ni ààrẹ tinubu ti ń fi ẹsẹ̀ múlẹ̀ tó sì fi ń sọ wípé gbogbo ìpèníjà ilé tí wọ́n ń kojú ní ẹkùn yìí òun làwọn rí àti gbogbo káàkiri wọ́n ní ṣùgbọ́n iṣẹ́ ń lọ lọ́wọ́ láti rẹ̀ rí dájú pé gbogbo ìpèníjà yìí yóò di ohun àtìlẹyìn tí gbọ́n alára ẹni sọ òní látàrí bẹ́ẹ̀ òun náà jẹ́ pé láìpẹ́ yìí ni wọ́n wọ́lu ikú ọkọ̀ iléeṣẹ́ ológun míì tó túbọ̀ máa fẹ̀sí kí àwọn kan sì gba àwọn èèyàn síṣẹ́ eléyìí tó mú kí ètò ààbò kó lè bá mọ́ni dúró dáadáa sí ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún alùbádámọ̀ràn fún ààrẹ lórí ọ̀rọ̀ òṣèlú ìyẹn alhaji ibrahim masari òun ló ṣojú ààrẹ tinubu níbi ètò ọ̀hún tó sì ń mú dáwọn èèyàn lójú bẹ́ẹ̀ pé ààrẹ tinubu kò dẹ́yẹ sí wọn ó ń gbìyànjú wọ́n ti ń gbé ìgbésẹ̀ láti rí pé wọ́n wọ́rọ̀kọ̀ fi ṣàdá lórí ètò ààbò eléyìí tó mẹ́hẹ̀ ní ẹkùn náà tó sì jẹ́ pé yóò di ohun tí wọ́n máa gbàgbé níbẹ̀ náà ni tó ti jẹ́ ọ̀gá àgbà nílé ẹ̀kọ́ fásitì amọ̀débìnrin yunifásitì nígbà kan rí ìyẹn ọ̀jọ̀gbọ́n ango abdullahi lòun náà wà níbi ètò òun ló sì fi kún un wípé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà tí àwọn ẹkùn arẹwà tí wọ́n ń kojú kò sí látàrí wípé àwọn ìwà dáadáa tó ti wà látẹ̀lẹ̀ ìwà bíi ìfarajìn fúlù kíyàn nígboyà kó ní ìwà kó má ní ìwà àjẹbánu kó ní ìwà ìkóra ẹni jẹun eléyìí tí ọ̀gbẹ́ni hassan usman tí wọ́n ní kọ́lẹ́yìn kó tó di pé wọ́n kú ó ló ti gbogbo ọmọ ìwà báyìí ó ló ti sọnù ni ó ló ti fà á pé ọ̀pọ̀lọpọ̀ ohun tí ọkùn arẹwà ń kojú ló ṣe ń ṣẹlẹ̀ ó wá rọ̀ wọ́n pé báwọn ṣe wà níbi ètò yìí táwọn rántí ẹni tó da àti àwọn ìwà tó wù tó da tó yẹ pé ó nífẹ̀ẹ́ ìlú ó sì ń ṣe dáadáa sí ìlú ó yẹ kí wọ́n máa ránṣẹ́ ẹ̀yin ọmọ wa náà ẹ̀yin èèyàn wa ní ẹkùn arẹwà ẹ gbìyànjú àwọn ìwà dáadáa ṣírú fún ẹni bíi hassan tó ti ṣe kalẹ̀ sílẹ̀ wọ́n náà inú ẹ̀gùn le kí ẹkùn àwọn kó lè bá tún dáa sí kí wọ́n máa kó ní ìpèníjà àwọn eléyìí tí ó ń kojú ní ìwé ìròyìn leadership sunday ni wọn ti sọ
1: láàárọ tòní. kókó ló wílé sọ bọ́ọ̀dẹ fẹ̀ náà ló jẹ́ pé ó ń tẹ̀síwájú wọn náà ṣoore kò gbè mí ọlọ́wọ́ kan ìkànnì nù léyìn ló pé ìka òkè o ẹni tó jẹ́ alága fún ti àpérò agbódà uptown unity forum àbí babatunde azeez ló ní gbogbo ètò ìtura ní sẹpẹsẹpẹ o pípọ̀ tó wọ́n sì fòsùwọ̀n tún lọ́wọ́ fi mọ́ láti ṣe àtìlẹyìn láti jọ pé ìṣiṣẹ́ papọ̀ ìgbà ọlọmọ ẹdín òjò bí agbo ojó ìyàwó ọdọ aná ni aṣíwájú alẹyìn wọọlà ó ní ìṣe àti òṣè ó gbọdọ dínkù ní agbègbè náà torí pé àìṣèpàdé òsì ni òjẹká malaga àtẹtọ sí o nígbà tó yẹ pé wọn fojú inú pẹlú àwọn akọròyìn ó ní àwọn akọkan tó yẹ pé wà ní agbègbè náà ó ní àwọn àwọ lónìkọ ọjọ kan wípé gbọdọ mọ yanjú ẹ ní tùbí nìbí torí pé àìtílẹ ẹjọ bọ sọrọ ẹ àbí babatunde azeez jẹ kọjú ẹ wípé níbi ìpele ẹlẹẹkẹta sáré pé ní aguda unity work white party àti títari àwọn ìdẹrùn fún àwọn olùgbé samuel ọmọtọra òpópónà kànìyàn ní kúkọ aguda sa nítorí rere lẹkọọ ó níbi àpérò náà wípé hàn ságbékalẹ rẹ láti rí pé àìní gbogbo kámá mèso rẹ ó ní àsìlò ogun tí a mọ̀ sí drug abuse ìwà jàgídíjà gan àti ìtọ́rọ̀mọ́ ti àwọ̀ láàrin agbègbè ikú adìyẹ ìbẹ́yìn ti egun lára ẹni sọ bákan ní tẹ báàrì nǹkan ẹ sọ̀rọ̀ torí àgbà tí ọ̀kẹ́ sọ̀rọ̀ yọ kẹtàn sáré o ó ní fún àpẹẹrẹ ó ní àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ̀yọkan péré lọ́jọ́ pé wà ní agbègbè náà tó jẹ́ pé àwọn òbí àta alágbàtọ́ won sin la la si oni awon di se jo awon mo te pe mo je o tun toka si eni tan primary school oni gba tan lo sabe o si aye ka to je pe wa be wi pe o ku die ka to to je kun si pin iwe ajako ti a mo se society book oni ikule ogbo ko to ka do ogbo ko ro po be o da laga council lo ba fi sa gidi ogidan oni gbo ire tan bere fun pe won o te won gba oni awon ko to ro mo adota 50 video to ni puranu to je pe ro lagba tan tari o je si won ni pe ka na ko fi sa ara ni de o ye ni kuka gan kuka agoda SCDA lati pe gbogbo nkan to ku die ka to o di abi nki gbara so se ja ma gbe to ka mo se daada o tori pe gbo ta ba se oro tan ni oda leyin wo la kokoro ile se bond fm o nte si waju o
0: kokoro lo ro ile se bond fm 92.9 na lo nte si waju mo tun mu wo re gan yin leadership sunday to ni nibi ti aya ora are orile ede wa nigeria iyen lady senator Olurenmi Tinubu ni won tin josuba sadaka ti won tin dupe pupo lowo sultan tilu sokoto his eminence Muhammadu Sahad Abubakar ti won awon dupe fun atileyin ohun itosona eleyi ti baba na ti se fun are Bola Ahmed Tinubu lati gba ti won tin gori alefo gege bi are orilede yi senator Olurenmi Tinubu so eleyi nigbati won se abewo ti afin sultan ohun nibi ti won tin so wipe awon wa lati wa ki sultan ni fun ise takuntakun eleyi ti won se tori pe latodun modun lo ti je pe ibasepo to da to domoro lo wa laarin ebi mejeji papa julo bi won ti bere sakoso bi are tinubu ti bere sakoso won ni won ti n po won lamoran gege bi agbalagba ti won fi adura ran won lowo gege bi ona lati je ki kon se aseyori en to je alukoro fun are senator Bola Ahmed Tinubu iyen senator Remi Tinubu iyen Busola Kukọ yi ohun lo salaye oro na nigbati won wa si afin sota so se ni pe won dupe lowo afin alaafin o ti sota ni pe e seun fun itele atileyin yi ati adura eleyi ti en gba so won si ri ipa e ninu ise ti awon se senator Remi Tinubu leyin ti won de papako ofurufu ti Sultan Abubakar Suri International Airport ohun na ni je gomina ipinle ohun Ahmed Aliyu lo gba won lalejo ati pa keji re omoju ero Idris Mohammed Gobi atawon olokaloga ni ile ise ni won parapo ni papako ofurufu na ti won se ti won wo ki won kaabo si afin sultan nibe ni won tin so wipe ibe to won wa yi awon wa ki oba awon wa dupe lowo won awon wa dupe pe won ge bi agbalagba awon amoran ti won gba are Tinubu o je ohun to da ati pe adura to te nse fun ton fi adura ton fi ti won leyin lori ise ti won se olohun onu je ohun to da won ti wa ki won bebe na na sultan so ko to ti wa so wipe arabirin to wa yi ona won ti mo won ti pe ti te won na ti bi pe awon ise akanse le ton se lori sirisi o je ohun to wo won lori won ni papa ninu eto eleto pe ni renew hope initiative ti wo pe ogunlogo awon morilede won won ti fi nse won fi se ana fun to pe ise atosi won mu ko ni laye won olohun to je pe ohun awon ni to si ndu mo won ni tori pe awon eyan lorilede yi papa ni awon morilede won je afani ijoba awa ara wa won wa ro won pe ki won gbianju lati ma tesi waju lori ise le tori pe kile ilu le tutu ko le bada ohun na la won wa won ta won si sise le lori e le gomina ipinle ohun dr Ahmadu Aliyu sokoto ohun na dupe lowo iyawo are bi won si wa be sultan wo to si dupe lowo ise takuntakun eleyi ti won se fun mo orilede nigeria yi e ko ero ina wa ni iwe royin leadership sunday to jade laaro to ni
1: lojo kan di nation laaro sunday tribun gbe royin balance e gbogbo e se bi e wa nu re lo je ka to koja lo si Republic of Benin won la ki kan ju le do bizat le lo po an governor mefa kan ni orede wa Nigeria o mo nse le ri bi pe alukawa ni ero olorun ba ni alukawa ni ero olorun ba ni an governor won ni governor opu sodima ipinle imo 1 dauda lawa ti ipinle safara 2 kele kufu ati ipinle peto 3 abraman abrasa ti ipinle kwara diko umar rada ti ipinle kasina umar namadi ti ipinle jigawa wani ta ba ni ka ma wo eto ogbin orede wa Nigeria ta ba tun ka ma wo ti Republic of Benin ta ba tun ka gbianju ko to di pe ka de ku tonu won gbo e na wo nu ara won ni pe ibi n pawo lo se n ku lugba ta ba ti oni bo la se pe weta okun na ra je pa fin pe tita won orede wa Nigeria gbianju lori in toro mo ti ohun ogbin ile wa Nigeria won ni baba si gbagbe igba ke dari le wa Nigeria gba ka si se ti ba iko ju awo la wo fi gbo be wi pe rin rin ajo kan lo si ku tonu ni ko pe lori in toro mo ti ogbin owu ka si soya beans ale ma ko lo kila la yen ja si pe Republic of Benin atori na ja jo mo sise pa ko kon te le ba so abo lori lede wa Nigeria won ni en to wa je olubanidamara ro to CRE lori tigba ti kan sile tamo si communication lo office back jare ni o stale ipoja won na je kodmo pe ajosepo yi wo to ogbin le wa Nigeria ti public company ju pe yo ma wa pa ni oju we ke the nation sale ti bon lati na kala ro yi
0: lojo we ro yin the leadership teni no ni won tin so bi yi ni bi ten to je agbenuso ile igbimo asofin lana iyen ali undume to ti ni sarosuba sadaka to n gbe yi ohun lu arebarabe sinu ohun lu ologun enu fun ipinu ile ti won te si papa igbese to n gbe pe ki won tun ko ile ile ise ologun mi to ye pe lati o mejo lo wa le tele to ma tun ko meni mo awaji mejila olun to da ni oni won tun wa so wi pe won tun wa gba awon eyan si ise awon bi egberun le meji din ni ogbon ni won gba si ise oni ile na o je ohun to da to ni pe akoko yo pese ise fun awon eniyan ekeji ni pe o to abo yo tun je ko tuntumo tumo gbeke to tun gbo gbe le soke si nitori wi pe to ba ti se leyin awon eko awon alale awon gbonu lona tun ma po si won fi ko eyan lati ma sise o lohun to je owo awon lori ni nitori pe awon ti wo ko ba loye fe se ona won lo fe gbegba to fi je pe awon eto abo eleyi to me lori lede yi ta won ma fi gori e oni nkan to wa ju mo wonu ni pe o kede pe won fe se leyi oni igbese to da agba ni o wa ni eyin na tun won se oni ko ma ona se si ni pa o wa ma ko di ilorin Jalingo ati Benin City lo ni pe bo se kede yi o je ohun to je pe o mu okan tutu ba awon tori pa won mo pe are o gbo ohun ta eyan so won ni awon ta won gbo iroyin na pe en to je agbonso fun are obayo odonuga ohun lo se to se ikede na to si saraye pe idi ti ijoba fi fe fowo ku pe lo si ko fe da ile ise isile awon irinse to lakati to je pe o ma sise to je pe to se ma ba ti gba lode mbo won kan mi se nlo ni orilede bo mi won na ma fi kun ile to fe ko ile ise yi atawon to fe gba sise to de fun won ni idanileko eleyi to peye to fi je pe gbogbo ki bi ki koro kan du ti ija abi wa gogo fe wole won le diro sibe won le da bobo emi ati dukiya awon orilede yi won ni to je nkan to du mo won ninu tori pe awon ti wo ko ona wo lo fe gbe gba sugbe le ton se o je igbise to da diji eyi awon fi atileyin awon si ko su ba sadankata fun are Bola Tinubu fun igbese eleyi ti won gba amure amo ki won gbiyanju to ma gba awon eyan wole ko ma fi se oju isajo ko ri pe awon ti won ni fe okan orilede to ni fe lokan awon ni won so de da nta to gbi to se tan lati se ise fun orilede yi tori pe won ni ni fe ni apapo igba ko ti ko se soko ninu bi asa oro oyu ye ke ninu we ro yin lati sunday
1: o wa nu ti a
0: okay
1: o wa nu ti a ba la fi ba wa so e ma ti o je pe o wa ni ile ton ni mi ni imo ni so le ni le ka ko ko ti se soko di ni ki o da mi lawo mo sa ku pale ma woli ma loju we ti the nation
0: ba ni woli ma fe waye
1: ibadan lati se
0: okay asa ti monjo
1: olorun ko laye ogun ayeri yeri o ni lo
0: an pe popo se le ke wo pilot le lo
1: oni be ba gbagbe ajagun feti Ibrahim Babangida te ba si tun gbagbe ni sakoso ologun Sunny Abacha topolopo nkuru tanga topolopo ti be bojo ba won won ni en to toro mo ti ifagire June 12 ah to je pe are nigba na club akodele fe ologun MK Abiola to je pe ninu ojo ninu erun ta jade to je pa lo dibo won ayan fe to je mo fagile won na to jola me ti nku ta ban so pa democracy ni ori de wa Nigeria koda jaki jada gbare pe won se foro seyin oju ba kojo ra ma to so awon kokan fun ti le igba sufle wa Nigeria olubije fun ti osu di constituency 1 Leko Taiwo Ajedun lo pe akesi o na gboro mo kan sara sa so jula me ti mo na opolopo awon kan lo je pon ti fa to je pon wa ni sale pepe to je pon fa goke ni orede wa Nigeria fun oselu e ja dupe lowo olori eni ni we di nation that na ka ka ro yi
0: ninu we re in Sunday Telegraph la ro toni ni ajo Development Commission en to je adari won leka ise lo tin so la ro to yen honorable Fedayo Sunday Abegunde oniseri ni this lagbara Olorun e meta lo pe ipe tori pe awon ni ipinle Ondo awon ma se atileyin to gbokan fun are Bola Ahmed ni mun eto idibo 2027 to boy oni ko se le ta won so ko si latari wi pe awon ise ilamilaka awon igbese ti are na tin gbe ni isakoso alakoko eleyi to n ba lo awon de ri wi pe ah won ani yo sori ti to ma da jimo lati mo to ti de ni bayi awon ko do se atileyin eleyi to gbopon fun are ni ko ti le ko le wole shop elekuo ti gba eto idibo 2027 o so eleyi nibi ti won ti se ipade kan nibi ti won ti jo foju wo pe kini awon igbese ti won gbe kini awon ise ton se to je pe o tu wa kan ipinle ondo papa to se daada fun strong no ti so pe ah ninu awon ipinle marriage logoji to wa lo nileede yi ti abuja na kuro nbe won ni pe ondo na je kan ni so je pe awon the new up agenda eleyi ti ijoba na gun le ti won se won ni pe o nsele ni ilu na onla koko nelfon eleyi to pon fi nse eto yawo fo won mo ekeko lati le tete siwaju ninu ise won on lohun wa nbe won ni pa imo ye ise akanse ona nkankan ohun ni won se on nipa ti oto ohun isin na ati leyin to gbopon won se fun nipa ti eto ilera bakan na to won odo lati ru won lagbara gbogbo eleyi ni eto yin to wa lodo new up agenda renew up agenda so wa nbe ti le pe awon ri pe na ise na o ma se nkan to je daada fun gbogbo mo rilede papa ni ipin londo idire ta won fi ni pe lajo awon o awon ti se tan awon ti gbiyanju lati ri pe awon se atileyin to gbokan fun are bola ahmed tinubu to ba ti de to igba idibo 2027 se pe awon fi gbe ibo awon awon fi gbe won wole labe egbe oselu all progressive congress agbani honorable ifelayo sunday abegunde to je alaga agba fun ajo ndcc ohun lo so laaro ti ninu ero yi sunday telegram
1: arisolo arika arika baba regun be ko ni ori ta ba se loni oro tan ni yo da leyin ola oba to je ti godile ati oba to je ile dibo oruko re oni ku ninu to o je ka turo re sunu we di ni so mo fe ti o leyin ni o tori pe rugged man rufu lo ba ka koko o je ki n koja lo si legun ma so fin ipinle eko kan ni ah ah inu awon do pa pa julo awon igbon to moju to ijoba abile wa ati oye jije ati idagba soke igberiko se mo po fun wo na wo lotu lo si pe ah awon se akanse to je pe won se ni bariga SCDA oni bija ba wa be ja pare o eja kan sara si alaga ibe toruko eja onribu oloruko mi bi n ba jade deje gboro mo sense onribu adedeji bukola omope abe ko ni ko buruko baje won le to je alaga nile gbo asofin toro mo ti awon ijoba abile ati awon gbo to je pe o moju to dagba soke igberiko lo je pe o pasan mo re ati oye jije toruko en je onribu sani gadiru okan la won won ni wa si abe wo sun gbo amaye dero ti alaga lagba soke bariga esi de to se won ni ori awon wa wu pe omo gbe eju lopolopo ugban to se pataki na ni pe bo sense ni o ma se mo ju wa pada oju we kin di lesson lati na ka la rebu kan ni so pe lo pe ah asi pe go ti go de kan ni bado a to ba to ba ti le kan bo sense ni o ma se mo ju wa to ba to de bo mi na
0: bo sense ni o ma se mo ju wa pada
1: ni so te ko ba fese bubu oni e ma gbe mi lo so ti ni to ni de ki lo bi ni pe ra ko
0: nu we di lesson e na ka la re ko

0: àdánwò yìí tó ní ìwọlú lodò adágún ọtí ìwà èrí àti ìmẹlẹ tó da gbogbo agbára ìjẹ́ ọ̀dọ́ rẹ̀ nù sínú kòtò ẹwù ọ̀dọ́ ìwò yìí tí ó sọ ìbẹ̀rù àgbà nù tí ó kúrò nínú ipa ọ̀nà òótọ́ àti ìwà rere àlẹ́bánibo ọ̀dọ́ ìwò yìí tí ó gbàgbé pé ìgbà ọ̀rọ̀ bí òré tí àsìkò sì dúró dé ìgbà tí yóò kọjá lọ ìgbà tuntun yóò sì dé ǹjẹ́ bí ìgbà ọ̀tún bá dé irú èso òwò ni orígbè rẹ yóò gbé yọ ìwọ ọ̀dọ́ ìwò yìí ò bá gbéra nílẹ̀ fún àyípadà rere kí o sọ òkùnkùn ayé di ìmọ́lẹ̀ a mọ ìrètí tí a fi ìmísí rere mọ ni ọ́ ò bá gbéra nílẹ̀ ìwọ ọ̀dọ́ akíkanjú onírọ̀ tútù ìwọ ọ̀dọ́ onírọ̀lẹ̀ kí o fi ọwọ́ ẹ̀yọ ẹ̀rọ méjèèjì kó fi kọ́ iṣẹ́ àti òṣì léèmọ̀ kí o fi gbogbo okun rẹ ní ibi dàmú láwùjọ ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ló kún ní ayé ò bá di àmọ̀ràn rẹ ìwọ ọ̀dọ́ òní kí o wá ojútùú sí àwọn ìṣòro wọ̀nyí kí ayé lè kó kìkì rẹ kí àwọn òun gan kọ́ gbé sàbàkátà rẹ ilẹ̀ bàbá rẹ ń pè ọ́ o ò bá gbéra nílẹ̀ ìwọ ọ̀dọ́ iṣẹ́
1: iléeṣẹ́ bond fm 92.9 tẹ̀sí wájú nínú ìwé ìròyìn sunday vangard alhaji kí ló sọ.
2: kọ́ mọ pàtẹ́ pò yẹ wọlé ni mo ń sọ bí mo pa ara kọ́nsẹ́ ọlọ́wà lọ́fẹ̀ẹ́ ilé
1: ọmọ tá a kọ́nsẹ́
2: ọlọ́lọ́bẹ ẹlẹ́sọ iṣẹ́ ìbọ́lágun ìbílẹ̀ mo rí pé tẹ́wọ́ mo pa àmọ́ nítọ̀ kọ́ntúrà tó jálẹ́lẹ́ kan ní máa lo efcc ẹ̀ máa rí pé tẹ́pẹ́ wọn wọ àárá o tẹ́pẹ́ lọ sókè
1: dáadáa
2: ọmọ ìròyìn pé kó dùn ìbàdàn
1: ọmọ
2: àtọ́ ọkàdà yà sí.
1: irú ìròyìn sunday vangard láàárọ̀ àtọ̀ní ní ẹnìkan tí wọ́n porúkọ rẹ̀ ní ọ̀gbẹ́ni Ṣọlá Akinyede amòfin ni wọ́n wọ́n tún ti wá jẹ́ sínítọ̀ rí tí wọ́n ṣojú Èkìtì South wọ́n sọ láàárọ̀ àtọ̀ní nínú ìtàkùrọ̀sọ tó ń ṣe pẹ̀lú àwọn oníròyìn wọ́n ní ṣẹ̀rí ní orílẹ̀-èdè wa tá a wà yìí láàka ètò ìdájọ́ wọ́n ní ìdá 15 àwọn tó jẹ́ pé ọwọ́ wọn mọ́ tónítóní báyìí wọ́n clean tẹ́pẹ́ wá pé ọwọ́ mi máa rẹ́ funfun nẹ́nẹ́ ọwọ́ mi máa rẹ́ funfun nẹ́nẹ́ òun ni wọ́n pé ìdá 15 nínú ìdá 100 tó wà ìdá 15 lẹ máa rí tẹ́pẹ́ ọwọ́ wọn mọ́ ó ní ṣùgbọ́n òun tó múnú àwọn dùn ni pé àwọn obìnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà ní tó jẹ́ ọ̀gá ní lókè báyìí òun sì mọ̀ wípé àwọn àtúnṣe ó máa dé bá wọn wọ́n ní pé tí a bá gbàgbé pé ṣe mọ̀ pé àwọn obìnrin èèyàn tútù ni wọ́n bọ́ lọ́hún ṣe dá wọn èèyàn tó jẹ́ pé láti inú wọn báyìí wọ́n máa tọ́jú ilé wọ́n máa tọ́jú ara wọ́n máa tọ́jú ìlú wọ́n nítorí àwọn mọ̀ pé àwọn obìnrin tó wà lórí nípò báyìí jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá fún ẹ̀ka tó ń rí sí ètò ìdájọ́ wọ́n náà mọ̀ pé wọ́n lo ìwà wọn ọgbọ́n ọnù wọn ẹ̀kọ́ tó ní àti ìjẹ́ ọmọlúwàbí àti ìjẹ́ obìnrin tọ́lọ́hún dáhùn tó ní pé obìnrin tọ́lọ́hún bá dá obìnrin tọ́lọ́hún máa ń dá obìnrin dáadáa lẹ́yìn dáadáa lọ́lọ́hún tó máa ń tó dóbi obìnrin wọ́n wọn a lò láti jẹ́ pé àwọn nǹkan àtúnṣe yìí wọ́n á ṣe àtúnṣe náà tó ní pé kò dá tó nínú ìdá ọgọ́rùn-ún kó jẹ́ pé ìdá 15 péré la lè sọ pé eléyìí ó wẹ̀ ó yan kọ̀ọ̀kan ẹ sọ eléyìí nígbà tí wọ́n fi ọ̀rọ̀ rọ̀ tó fi ṣe tó fi ń ṣàlàyé wípé ètò ìdájọ́ olóhùn ti mọ̀ pé sínátọ̀ lòun òun ti ṣe ohun tó lọ́ọ́ ṣe ojú Èkìtì rí ó dá ìmọ̀ yìí nǹkan làwọn dẹ̀ ti fojú rí tó jẹ́ pé ó jẹ́ ìgbànújẹ́ ọkàn fáwọn pé ètò ẹ̀ka tó jẹ́ ti ètò ìdájọ́ tó yẹ kóyẹ kóhun ló yẹ kó mọ́jú tó níbẹ̀ làwọn èèyàn ń sá wá tó bá ní ìṣòro ìpèníjà kan àbí mi nípa ètò ìdájọ́ wọ́n jẹ́ pé ibẹ̀ làwọn ti wá rí pé àwọn tó tẹ̀ mọ́ ń bẹ̀ tó yẹ pé tó ń ṣe òótọ́ kò pọ̀ tó ó ní ṣùgbọ́n pẹ̀lú lè táwọn rí ọkàn wọn balẹ̀ pé àwọn obìnrin yìí wọn ò ṣiṣẹ́ bó ti tọ́ àti bí ó ṣe yá wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ́n ti sọ sínú ìwé yìí o àmọ́ tó bá fẹ́ ka ẹ̀kúnrẹ́rẹ́ torí kókó làǹkà ẹ mọ̀ ìròyìn sunday vangard láti láàárọ̀ tòní ẹ bá ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn yẹn bẹ̀.
2: bákan náà lójú wakin the nation láàárọ̀ yìí sunday tribune náà tún gbé ròyìn àwọn bàbá wa oníke ojú ọ̀hún àwọn bàbá wa wọn ní kọ́lé aláyọ̀ fún wa lórílẹ̀‐èdè yìí o kọ̀lé aláyọ̀ fún wa nípínlẹ̀ èkó kọ̀lé aláyọ̀ fún wa nílùú ìbàdàn o kọ̀lé aláyọ̀ fún wa nílẹ̀
1: àwórí
2: mọ̀jẹ̀ ayọ̀ wọ̀lúwa abẹ́wọ̀ ọlọ́run abẹ́wọ̀ ọlọ́run o
1: mọ̀jẹ̀ ayọ̀ wọ̀lúwa abẹ́wọ̀ ọlọ́run.
2: ambassador yìí sáyé ni lọ́mọ lójọ kan náà lájọ wa ṣé kàmílò ọjẹ dìrànga fún láti tán fún mi sẹ́ríkì wá kàwọn ní sọ́ọ̀dì wọ́ọ̀dù ayé dàpọ̀ burúkú bàjẹ́ ẹ̀yin bàbá onílé ìyẹ onílé ẹgbọ́n wa kan àgbà pèdèpèdè ni akeem ẹnu dùn jù yọ oníbàbá onílé ìyẹ onílé ẹ̀rọ ra o wọ́n wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ wá ìjọba ìpínlẹ̀ wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí o wípé àwọn gẹ́gẹ́ olé ó ti gbòde kan jákèjádò ilẹ̀ wa nàìjíríà àtúnbásàlà kọjá àti ilẹ̀ tí wọ́n ṣe pagara bí àwọn onítẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ilé tí òjò ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà lọ ó fẹ́ fẹ̀rẹ̀ 1,000,000 wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí báwọn àbò onílé ìwé ṣe sọ fáwọn éjẹ́ǹtì wípé ẹ mọ̀ jẹ́ akọ agbé sáńbọ́ọ̀lù síta àmọ̀ lẹ́ni balẹ̀ o 3,000,000 náírà wa 5,000,000 náírà wa wípé kí wàá lóde fasábà wíwà tí wọ́n tún gbé sórí wọn ìdá ọgọ́rùn-ún tẹ́lẹ̀ ti fẹ̀rẹ̀ lọ sí ìdá ọ̀ọ́dúnrún 300% ẹ̀ bá sì bèrè lọ́wọ́ wọn ní pààrọ̀ wọn o igi won o ipe won o cement won gugu e da won so won no to wa so fun tenant mi to si le re babo bi pe jodakun bi le mi banjo ta si le babo to ba se ni fi ko receipt fu o iwe eri oro alolari arabo won ni lowo lowo ba ile ti won ju bi pe le olowo po ku ki ijoba ko gbe ju lati ko kawo kan se lati odo baba ologbe baba kekere ja lati fu ja kan de ogbo la fe da si o kolo ba koko le fu gugu wa
1: an
2: to ti ko won ni tangbanjo won ti won si ti ko loba yo bo won la si le o le ti oko le won ni oladi re si emi ko mo so ba gbalagba lo so be o nu we di nation so le ti bule ti na kala mo fara ni wa olorun
1: ba ami ami ami olorun ko la le fu gugu wa ninu we ro yi sunday vanga la ro to ni ni awon egbe kan ti won ko ra won gege bi omo ilu iyen opo won ni oduduwa citizen liberation vanguard OCLV ni won tin ro ijoba ipinle ikite bi pe ijoba ikinle ikite ara wo ebe si yin omo ilu ni wa ohun ta fe se yi e ma de ko beyin yo ejo nipa eto bi pe won fe yo alara of aramoko ikiti mi tutun won ni e ma je oju saju o won ni e fa won afini afajo afoboje ti won ma nse eto yi won ni e fi won sile ki won sise bo ti to ati bo ti ye o e ma wo pe executive order bi pe ase lato ijoba fe fi ohun e ma se be o won de je ka to bo ti ye ka to ko le ba ri bo ti ye ko ri o ko ba lo di nkan mi o en to so eleyi en to je alakoso fun egbe na kayode ola ni pekun ati akowe egbe ohun to je abiola kupo lati ni won so laro to ni pe awon ewo ijoba o papa ni ipinle ikiti pe eto to won fe se tawon se ko won lo yan eyan sipo to da won alale ton ma gbe won ni e fi won sile ki won sise won e ma wo to pe peyin le je ijoba ki wa fe fowo ewe fowo ola ki wa fi gba won lojo eni to ye ti fa ba ti ba ti ti so bale bayi para eni ti fa ba ti yan ohun ni ejo ko to ise tawon to awon afoboja afobaje ise to n se lele e ma wo ko to pe awa ni ijoba ki wa ni pe eleyi eni nko wa nbe oni ti fa ba ti yan eyan te ba fi sori ipo o se se kin gba bubu lare denu abo re ilu o ma tu yo ma tu se won ni won ki ijoba nilo ni lele won salaye na won ni pe lara won to ye pe won ti wo pe awon ti won o se se ki famu won ti ri omo ba tope ademi luyi omo ba oluwafemi akinlabi ati omo ba adewunmi adetoyinbo won la na won meteta e la won to je pe awon afobaje to je pe meji la ni won ti won de da won mo ti won ni we ofin to fin sise ni won mo te pe omo ba oluwafemi akinlabi ati omo ba tope ademi luyi ni

Diocese to Lagos West, the Right Reverend Dr. James Olushola, ati mama, Dr. Mrs. Lydia Odedeji, agbadura pe ore ofe Olorun to wa ni ori iranse won yo mu imole oro Olorun tan si gbogbo orileede yi ati si ilu yi loruko Jesu ati gbogbo olugbo wa laarun yi oro iye oro imuno oro Olorun yo se ti wa ni ase pe e je ki agbadura Olorun baba gbogbo eda edi ti o ti fi omo re kan soso Jesu Christi fun wa lati fi ara re han bi iranse ati lati gbon titi de oju iku ani iku ori ge agbelebo fun wa ni oko kan na ti o wa ninu Jesu Christi pe nipa ninu irele re ki a le wa pelu re ninu ogo ti wa ti o si njoba pelu re ati emi mo Olorun kan na aye aini pekun amen. Ibi kika wa loni wa ni ire ti maku ori keje bere kika lati ese ketadini ogun o si se bi Jesu ti n koja lo laarin oko oka ni ojo isimi awon mo yin si bere si ma n ya ipe oka bi won tin lo awon farisi si wi fun pe wo e se ti won fi n se eyi ti ko ye ni ojo isimi Jesu wi fun won pe eyin ko ti ka ohun ti David se nigba ti o se alaye ni ti obi si n pa ohun ati awon ti o wa lodo re bi o ti wo inu ile Olorun lo ile ojo Abiatari olori alufa ti o si je akara ifihan ti ko to fun lati je bi ko se fun awon alufa o si fi fun awon ti n be lodo ro pelu o si wi fun won pe ada ojo isimi nitori eniyan a ko da eniyan nitori ojo isimi nítorí náà ọmọ ènìyàn ni olúwa ọjọ́ ìsinmi èyí ni ìrírí ti kristi pẹ̀lú ìmísí ọlọ́run lówùúrọ̀ yìí à ń wo ẹ̀kọ́ kristi àwọn ẹ̀kọ́ ìjọba ọlọ́run àwọn ẹ̀kọ́ ìjọba kristi jésù àwọn ẹ̀kọ́ tí kristi kọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ kì í ṣe ẹ̀kọ́ ẹ̀sìn ní pàtàkì lówùúrọ̀ yìí mo fẹ́ sọ pé ìyàtọ̀ wà láàrin ìmọ̀ ẹ̀sìn àti ìmọ̀ ọlọ́run kì í ṣe kankan náà ní lọ́pọ̀ ìgbà ó yẹ ká kíyèsára ó yẹ ká kíyèsí àwọn ènìyàn máa ń mọ ẹ̀sìn wọ́n máa ń ní ìmọ̀ ẹ̀sìn wọ́n máa ń ní ìtara ẹ̀sìn wọ́n máa ń gbé ẹ̀sìn lórí ìmọ̀ ọlọ́run àti ìfẹ́ ọlọ́run nínú ayé wọn ó ṣẹlẹ̀ sí ìjọ ísírẹ́lì wọ́n ní ìtara sí ẹ̀sìn àti ìtara yìí ó ti ní wọn kí wọ́n sọ ìfẹ́ àti ìmọ̀ ọlọ́run wọn pe nígbà tí ìmọ̀ ọlọ́run tiẹ̀ sì wá dé nígbà tí ìfẹ́ ọlọ́run dé nígbà tí ìfẹ́ ọlọ́run wà nílẹ̀ báyìí wọn ò rí mọ́ wọn ò tiẹ̀ tó wá lè rẹ ara wọn sílẹ̀ mọ́ láti mọ ohun tí ọlọ́run fẹ́ àti láti mọ ohun tí ń ṣe ìfẹ́ ọkàn.

0: lọ́nà nítorí pé wọ́n ti kọ́ ẹ wọ́n ti gbé ẹ̀sìn yẹn lórí gan wọ́n dẹ̀ ti wọnú ẹ̀sìn yẹn gan àti gbogbo iṣẹ́ ẹ̀sìn yẹn gan nígbà tí ẹ̀mí ọlọ́run àti ìfẹ́ ọlọ́run ti ẹ̀ wá di ohun tó ń fi ara hàn láàrin wọn wọn ò mọ̀ ọ́ ná bí ó tilẹ̀ jẹ́ pé gbogbo ipá ni ọlọ́run sá láti fi ìfẹ́ rẹ̀ yé wọn wọn ò lè rẹ ara wọn sílẹ̀ lábẹ́ ẹ̀sìn wọn mọ́ láti gba ìfẹ́ ọlọ́run wọlé nítorí náà ó yẹ ká kíyèsára ohun tá a gbà jésù sọ nípa àwọn samaria ó ní wọ́n ń sin ohun tí wọn kò mọ̀ ó ní àwọn kan ń sin ohun tí wọn ò mọ̀ àwọn kan ń sin ọlọ́run tí wọn ò mọ̀ wọn ò dẹ̀ tí ìfarabalẹ̀ wọn ò tiẹ̀ náání láti mọ̀ ọ́ torí pé ẹ̀sìn wọn yẹn wọ́n ti gbé sórí ẹ̀sìn wọn yẹn wọ́n ti gbà á lọ́pọ̀ ìgbà ẹ̀sìn yìí ó ti di àdábọwọ́ ènìyàn the tradition of man and its method and then law àwọn ìgbékalẹ̀ ènìyàn àwọn ètò ìgbékalẹ̀ ènìyàn ètò dára ìgbékalẹ̀ kò ń ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀mìí àwọn ìgbékalẹ̀ yìí àwọn àdábọwọ́ ènìyàn wọ̀nyí àwọn ètò ènìyàn wọ̀nyí àti sọ di ọlọ́run fúnra wọn àti sọ náà di ìfẹ́ ọlọ́run fúnra wọn àwa ń ṣètò à ń ṣe ìgbékalẹ̀ à ń ṣe àdábọwọ́ a ò ṣe ọlọ́run mọ́ a ò ṣe ìfẹ́ ọlọ́run mọ́ a ò tiẹ̀ wo ohun tí ń ṣe ìfẹ́ ọlọ́run ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tá a bá kíyèsára ó dẹ̀ rọ sátánì lọ́rùn púpọ̀ for us to forget God and forget the move of God's spirit but stick to tradition of man and the law because these things are pleasing to us ìgbékalẹ̀ ènìyàn àdábọwọ́ ènìyàn ètò ènìyàn tí a gbé kalẹ̀ lórí ẹ̀sìn lẹ́ẹ̀mìí ó máa ń fọ́ wa lójú ó máa ń di wa létí ó máa ń di wa lọ́wọ́ láti tẹ̀lé ọlọ́run ìjọ àwọn ìsírẹ́lì wọnú wàhálà yìí ìjọ samaria wọnú wàhálà yìí ọ̀pọ̀lọpọ̀ ti wọnú wàhálà yìí lóde òní ọ̀pọ̀lọpọ̀ ìpéjọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àwọn adarí àwọn olórí ẹ̀sìn gẹ́gẹ́ bí ó ti ṣẹlẹ̀ sí àwọn farisi àti àwọn sadusi nínú ìwé mímọ́ tí wọn ò lóye jésù tí wọ́n rí ọmọ ọlọ́run tí wọn ò mọ̀ ọmọ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tí wọ́n rí ìlérí ọlọ́run láti ẹnu wòlíì tí wọn pàápàá ti ń ṣe mose ṣùgbọ́n àdábọwọ́ wọn ìgbékalẹ̀ wọn ètò wọn ti jẹ wọ́n lógún ju láti fi ọkàn sí ohun tí ọlọ́run fẹ́ àti iṣẹ́ ọlọ́run they will no longer submit to the works of God to the word of God, to the move of God's spirit, because they are now sold out to their traditions and the law. Ẹ̀sìn, ó máa ń dúró lórí ètò àti òfin. Ṣùgbọ́n ìmọ̀ ọlọ́run dúró lórí ìfẹ́ àti ẹ̀mí. Ìfẹ́ ni ọlọ́run. Ṣé ìwọ ti mọ ìfẹ́ ọlọ́run? Ṣé ìwọ fẹ́ ọlọ́run? Torí pé tó bá mọ ìfẹ́ ọlọ́run, ohun tó máa ṣe ni pé wàá fẹ́ ọlọ́run padà torí ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ ọlọ́run fẹ́ ọ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ ọlọ́run fẹ́ mi tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ that is the gospel èyí ni ìyere ìyere ni pé ọlọ́run fẹ́ràn wa ìfẹ́ ni ọlọ́run ọlọ́run ò ń ṣe òfin ọlọ́run ò ń ṣe ètò ọlọ́run ò ń ṣe àdábọwọ́ ọlọ́run ò ń ṣe ìgbékalẹ̀ God so loved us and he gave us the way to salvation ọlọ́run fẹ́ràn wa àti nínú ìfẹ́ yìí kò fẹ́ ká kú sínú ẹ̀ṣẹ́ ó fi jésù kristi ṣe ìrúbọ àti ètùtù fún ẹ̀ṣẹ́ ó dẹ̀ ní ká ronú púpọ̀ nínú ẹ̀ṣẹ́ wa ká sì gba ẹ̀bùn ọlọ́run yìí tí ń ṣe jésù kristi àti nípa ẹsẹ̀ ẹni tí a wà ní ìyè àìnípẹ̀kun òun ni bíbélì sọ wípé ẹ̀bùn mímọ́ ọlọ́run ní ìyè àìnípẹ̀kun nínú kristi jésù kò dẹ̀ sẹ́ni tó ń gba ẹ̀bùn mímọ́ ọlọ́run kò sẹ́ni tó ń gba ìyè àìnípẹ̀kun nípa wípé bóyá àgbá ọkà nínú oko à ń jẹ́ lọ́jọ́ sunday àbá àjẹ́ lọ́jọ́ sabbath kí ló kan ìyè àìnípẹ̀kun kí ló kan ìfẹ́ sí kristi àti bàbá wa ọlọ́run àti ìyè àti agbára àjínde àti kú lórí ìgbé àgbélé and then you reduce all of that to ẹ má ja ọkà lóko ẹ má jẹ níjọ sabbath ìfọjú ló ti dé nítorí pé àwọn ènìyàn wọ̀nyí wọ́n gbé ẹ̀sìn lórí Jesus ti ẹ̀sọ́ wípé nítorí ẹ̀sìn wọn gan wọn bẹ̀rẹ̀ sí ń pani torí ẹ̀sìn wọn wọn bẹ̀rẹ̀ sí ń ṣe ìwà ìka and sometimes if you see what is going on in some so-called worship houses where supposed name of God are mentioned ìwọ gan wọn mọ̀ pé ìwà wọn burú ju ti èṣù lọ ìwà ènìyàn burú a kò lè sin ọlọ́run nípa ẹran ara ara kò lè ṣiṣẹ́ ẹ̀mí. Ara kò lè ṣiṣẹ́ ẹ̀mí a kò lè wu ọlọ́run nípa títiraka láti ṣiṣẹ́ òfin títiraka láti ṣiṣẹ́ rere títiraka láti pa òfin mọ́ títiraka láti pa ètò àti ìdábọ̀ wá àwọn ènìyàn mọ́ àti àṣẹ ènìyàn àwọn farisi níbi tá a kà yìí wọ́n rí àwọn ọmọlẹ́yìn jésù kristi tí wọ́n ń lọ káàkiri láti ṣiṣẹ́ rere láti lajọ afọ́jú pẹ̀lú jésù láti wàásù pàápàá ìjọba yìí ẹrù inú ẹ kò wàdà nítorí tí ìjọba kristi ìjọba ọlọ́run kù sí dẹ́dẹ́ pétérù andé àti gbogbo àwọn èèyàn tí jésù kristi wọn ní méjì méjì láti lọ wàásù ìjọba yìí wọn ń lọ ní sáà yìí wọn wà pẹlú kristi jésù wọn wá ń lọ nínú ọkà nínú ọkọ òfin lẹ́sìn tí a kọ́ àwọn ènìyàn wọn láti ọ̀dọ̀ ọlọ́run sọ wípé àwọn tí wọn gbin oko ọkà nígbà tí wọn bá kórè kọ́ má kórè àwọn ọkà tó wà ní etí oko nítorí àwọn arìnrìn àjò tàbí àwọn tẹ́jọ́ tàbí àwọn tí wọn àwọn aláìní tí wọn bá dénú oko káwọn èèyàn kan lè rí nǹkan ṣàjẹ́ torí náà àwọn ọmọ ẹ̀yìn kristi wọn ò já wọn ń ya nínú ọkà tí àwọn ènìyàn ti fi sí torí pé wọn rìn láàrin ọkà wọn dẹ ti rìnrìn àjò ebi sì ń pa wọn dẹ wàá já lára ọkà àwọn farisi bá gbó fìdí wọn gbé ìgbé kalẹ̀ sábàtì ni wọn gbé òfin pípa sábàtì mọ jésù wa ń sọ fún mi wípé torí ọmọ ènìyàn la ṣe dá sábàtì a ò dá ènìyàn nítorí sábàtì ènìyàn ká tọ́jú ènìyàn ká ṣàánú ènìyàn àti ká pa òfin sábàtì mọ which one is greater lówó ló tóbi jù lónìí òfin ìfẹ́ ọlọ́run òfin àánú òfin ojú rere òfin iṣẹ́ rere tó nígbà tí a bá fi ìgbàgbọ́ bá ọlọ́run rìn òfin pípe ọlọ́run ní olóòótọ́ nítorí pé a gba ẹ̀yìn rere àti ìjẹ́rìí ọlọ́run bàbá nítorí ti ọmọ rẹ̀ níbi púpọ̀ nínú ìwé mímọ́ nínú ìwé ni ọlọ́run fúnra bàbá ọlọ́run fúnra wọn ti sọ wípé èyí ni ọmọ mi àyànfẹ́ ẹni tí inú mi dùn sí gidigidi èyí ni ọmọ mi àyànfẹ́ gbogbo yín ẹgbọ́ tirẹ̀ bíbélì wa ni ẹnikẹ́ni tí ò bá gbọ́ ti kristi jésù ẹnikẹ́ni tí ò bá gbọ́ ìyìnrere yìí tí ò bá gbà gbọ́ pé ó mú ọlọ́run ní èké tó bá wá fìyàn lẹ̀ tó ń wá òfin má ja ọkà òfin pa sábàtì mọ́ tó bá yẹn kiri tó yẹ rere gbélé nítorí ẹ̀sìn ó ti kọ ọlọ́run ó ti gbé ẹ̀sìn ọlọ́run ni kó wá nígbà tí ènìyàn bá ní ọlọ́run ní ẹ̀sìn ṣèṣe ní ìtumọ̀ nígbà tí ènìyàn bá ní ọlọ́run ní gbogbo iṣẹ́ rere àti ìgbìyànjú ìwà mímọ́ ṣèṣe ní ìtumọ̀ nígbà tí ìfẹ́ kristi bá ń gbé inú rẹ àti nínú ìfẹ́ kristi ti ń gbé inú rẹ àti tèmi tí a fẹ́ ọmọ nìkejì wa nítorí ìfẹ́ kristi kì í ṣe nítorí pé a fẹ́ pa òfin mọ́ when we begin to love God and the love of God is coming out of us is spreading to others through us and God is glorified now that we are now proud that we are fulfilling the law èyí tó túmọ̀ sí pé èèyàn ń pa òfin mọ́ fún ìgbéraga àyà àti ìṣògo ara rẹ̀ the lines can sometimes look the same but they are different mo dẹ̀ gbàdúrà lára rẹ̀ pé ìyàtọ̀ tó wà níbẹ̀ ayé ìwọ àti èmi pàápàá gbogbo àwa tí à ń lọ church gbogbo àwa tí a gba ẹ̀sìn kristiẹni ká mú yàtọ̀ ká rìn déédéé pẹ̀lú ìbámu pẹ̀lú ọkàn ọlọ́run kì í ṣe ìfọ́jú ọkàn nínú ẹ̀sìn tí mú ènìyàn jókòó sí ní òkùnkùn tí sì ń ṣògo asán nípa ti ara that is common today ó jẹ́ kí àwọn farisi òde òní kó pọ̀ sí kí sadusi pọ̀ sí lóde òní àwọn ètò. kí ara kọrin nínú ìjọ àwọn ìwà àgàbàgebè nínú ìjọ ó jẹ́ pé pọ̀ sí nítorí pé ẹ̀sìn la gbé sórí a ò wá ọlọ́run a ò mọ ọlọ́run àwọn ènìyàn ń ṣe làálàá wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà fún ìṣògo ara wọn ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ ń ṣe fún un tó máa jẹ wọ́n ti sọ ẹ̀sìn di iṣẹ́ ẹ̀sìn tí wá di iṣẹ́ òòjọ́ fọ́pọ̀lọpọ̀ ìdí ẹ̀sìn ló ti ń jẹun tó náà kò sóhunkóhun tó lè ṣe tó bá fẹ́ ba iṣẹ́ ẹ̀ jẹ́ ó lè bàtì ẹ jẹ́ àti nígbà tí ẹlòmíràn jẹ́ ó kà á sí pé iṣẹ́ ẹ̀sìn ni ẹlòmíràn dẹ̀ gbà pé òun ń sin ọlọ́run nípa bẹ́ẹ̀ ṣùgbọ́n èké mọ́ra ẹ̀ ohun tí ò sì mọ ọlọ́run mọ̀ pé mi ò mọ ọlọ́run àwọn tí wọ́n sì mọ ọlọ́run tí wọ́n fẹ́ ọlọ́run ẹ̀mí wọn sọ nínú ọkàn wọn wípé tí ọlọ́run ni wọ́n ń ṣe bíbélì ló sọ bẹ́ẹ̀ kì í ṣe ni ó ní ẹ̀mí ni wọ́n ń sọ nínú ọkàn wọn wípé tí ọlọ́run ni àwọn ń ṣe kí lẹ̀mí sọ fún ọ kí lẹ̀mí sọ nínú rẹ̀ bàbá pásítọ̀ ọba wòlíì èmi tẹ́ ti gba ẹ̀sìn yìí kí lẹ̀mí sọ nínú rẹ̀ ṣé ẹ̀mí jẹ́wọ́ pẹ̀lú rẹ wípé ọmọ ọlọ́run ló ń ṣe àti èso ayé rẹ àti ìwà ayé rẹ ṣé ń sọ ṣé ń jẹ́rìí pé o ti mọ ọlọ́run o ti mọ ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ ọlọ́run ń farahàn nínú ayé rẹ bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀sìn olè gbanilà jésù ló ń gbàlà wa ká tẹríba ọkàn wa ká dẹ̀ fi gbogbo ọ̀yà wa wá ọlọ́run ká fẹ́ pẹ̀lú gbogbo ipá àti agbára wa òun ló ń gbàlà wa iṣẹ́ ìgbàlà tí jésù ti ṣe lórí igi àgbélébó tó sì fi ẹ̀gbọ́n rẹ̀ fún gbogbo àwọn tí ó bá gba ìwé yìí ló ń gbàlà wa kì í ṣe iṣẹ́ asán àti ìṣògo ẹ̀sìn like this text of scripture the Pharisees were accusing the disciples they were almost accusing Jesus as usual that is their usual thing they accused Jesus àwọn náà ló tì àwọn náà ló pa àwọn náà ló ṣe gbogbo àwọn náà ló kọ sílẹ̀ àwọn náà ló fi lé àwọn aláì gbàgbọ́ lọ́wọ́ àwọn náà ni àwọn ẹlẹ́sìn àwọn olórí ẹlẹ́sìn àwọn tí wọn ò lè gbà kí ohunkóhun kó ba ẹ̀sìn wọn jẹ́ àwọn tí wọn ò lè gbà kí ohunkóhun kó ba iṣẹ́ òòjọ́ wọn jẹ́ àwọn tí wọn ò lè gbà kí ohunkóhun kó ba ipò wọn jẹ́ nítorí pé ẹ̀sìn ti fún wọn ní ipò ẹ̀sìn ti fún wọn lójú òòjọ́ ẹ̀sìn ti fún wọn ní agbára and so they won't let God be God because they were ready to train another God. I preach the way of escape this morning. Bóyá ni yóò mọ òtítọ́ òtítọ́ ló sọ níbi òmìnira mọ ìyàtọ̀ láàrin ìmọ̀ ọlọ́run àti ìmọ̀ ẹ̀sìn kì í ṣe nǹkan kan náà ìgbà tó bá mọ ọlọ́run tán tó ní ìfẹ́ ọlọ́run ní jésù kristi nínú ọkàn rẹ nínú ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ ní ìtumọ̀ láìsí ìmọ̀ ọlọ́run àti ìtẹríba fún olúwa jésù kristi ẹ̀sìn is a prison is a captivity and it's darkness. I pray this morning. Gbogbo ẹ̀yin Farisee àti Sadducee gbogbo ìjọ wa kúrò lára bí wọ́n palẹ̀ gbogbo àgbàgbọ́ gbogbo òkùnkùn ìfẹ́jú ọkàn tó ní ìgbékalẹ̀ ènìyàn tí ó fi ènìyàn ti gbéra wọn ga ju ìmọ̀ ọlọ́run lọ àti gbogbo iṣẹ́ tí ẹ̀mí wọn ń gbìyànjú láti ṣe láàrin wa láti wò wá mọ́ láti sọ wá dọ̀tun àti láti fi ògo ọlọ́run hàn láti ṣe ìfẹ́ ọlọ́run àti láti fi ìbùkún ọlọ́run lórí ayé wa ìdíwọ́ ìdènà olúwa mi mọ̀ kúrò a ó mọ òtítọ́ a ó rí ìmọ́lẹ̀ a ó mọ ọlọ́run tí àwa ń sìn a ó mọ ìfẹ́ rẹ̀ àti nínú ìfẹ́ yìí a ó fi ìfẹ́ sìn a ó fi ìfẹ́ nà án a ó sì dàgbà nínú ìmọ̀ àti agbára ọlọ́run àmì.
1: ìrànlọ́wọ́ àdúrà ìgbaniníyànjú àti àtìlẹ́yìn fún iṣẹ́ ìránṣẹ́ yìí ẹ lè pè sórí nọ́mbà yìí 08057 4809 fún àwọn tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ ilé ìjọsìn wa All Saints Anglican Parish tó wà ní number 1 Babayọ̀jẹ́ Street Oshodi àwọn ìpè ìsìn ilé ìjọsìn wa nìwọ̀nyí ní ọjọ́ ìsinmi ní dédé aago 7 òwúrọ̀ Amani is a day to you. English service at 7 a.m. Me, I go me wo wuro. Amani is a day Yoruba. Ni ojo aje. Amani daneko. No yoro long. Me, I go me fayrole. Bible study at 6 p.m. on Monday. Ni ojo ru. Ni dede I go meje wuro. Amani is a day for minimum. Holy communion service on Wednesday at 7 a.m. Ni, I go me fayrole ojo ru bakono. Amani is a day Lashiori, 6 p.m. on Wednesday as well. We have special prayer section. Title, Breakthrough Prayer Meeting. Ni ojo ala misi, ni dede ago meja bo wulo. Ama ni akosha adra. Fwa wo nishe wa ati o nishe wo. Ti anpe ni, ufu ishe mi. Thursday morning at 7:30 a.m. We have special prayer section for the businessmen and businesswomen. Title, Bless My Work. Ki olorun, ki o buku fun yin. Bi e tin dara po mo wa. The venerable

Ọlọ́run ìbùkún Ọlọ́run á túbọ̀ máa pọ̀ sí lórí ayé ẹnì kọ̀ọ̀kan wa ní agbára Ọlọ́run ọba. Èní ti ń ṣe Sunday tó gbẹ̀yìn oṣù keje. Ẹ̀mí wa ò ní pin ìwọ̀n ọba oore tó kù nínú ọdún yìí tó jẹ́ titi wa yóò tẹ̀ wá lọ́wọ́ lágbára Ọlọ́run ọba gérégé. Òun náà ni aago mẹ́sàn-án ti lòlẹ̀ ṣe Bond FM 92.9. A máa lọ sórí ètò ìdíje ẹ̀kọ́ Bíbélì pẹ̀lú Michael Olúwafẹ́mi Adésínà JP tí a mọ̀ sí Mr. Bible. Wọ́n ti wà níkàlẹ̀ láti mú ètò náà wá sí etí ìgbọ́ yín àgbọ̀dúnú.

mẹ́ta. Àwọn àpilẹ̀kọ tó ń lọ sí ìgbé ayé ojoojúmọ́ kìtẹ́yìn ìtumọ̀ àwọn ọ̀rọ̀ tí ó ta kókó nígbà àkọ́tọ̀ yorùbá òde òní fún àkàyè àti àkàgbádùn. Ó tún wá ní ẹ̀dà tí a ṣe pẹ̀lú àwọn ìwé àpòkrífà.

0: káàárọ̀ orúkọ yín àti ibi tí ń pè wá o.
1: Olúdọ̀ tẹkún dayọ̀ láti joko.
0: Láti joko ẹjọ́ nọ́mbà wo ni ká fún yín o, ẹ̀yin ará ìjoko tẹ́ ń ṣojú wọn láàárọ̀ yìí.
1: Nọmba 7.
0: Nọmba 7. Ìwé mímọ́ bíbélì wo ló tẹ̀lé ìwé Abákúkù láì jáfara?
1: Hagai.
0: Sefanaya ni. Tẹ̀báwo Sefanaya 1, Sefanaya 2, Sefanaya 3. Àwọn ló tẹ̀lé ìwé Abákúkù. Zẹ̀tìgọ́sà.
1: Ẹ má
0: bínú wọn máa tó débẹ̀.
1: Ó
0: ṣiṣẹ́ ni wọ́n ṣiṣẹ́ lé olórí lọ́wọ́ ní iṣẹ́ gbọ́sà. Ẹ má bínú Zẹ̀tìgbọ́. Ẹ ṣe ẹkú fẹ́ o. Díjẹ́ ẹ̀kọ́ bíbélì ìbọn láwa 92.9. Gbogbo ẹ̀yà ará àjòkò tẹ́ bá tí gbọ́ àtẹ̀yìn tó kù iṣẹ́ ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀ ni o. Tó bá bẹ̀rẹ̀ sí gbú kẹ́kẹ́ báyìí ẹ̀ máa sọ rédíò bọ́ọ̀n fm ẹ̀ máa dùn wálé tí o. Ẹ mọ̀ ìfẹ́ wa náà lẹ́ni ìfẹ́ wa ni. Ọlọ́run ẹ̀ ló bomi pa iná ẹ̀fẹ́ náà lágbára Ọlọ́run. Ẹ jẹ́ àdókè lọ́run ká gbọ́ orin ẹ̀mí ká tó lọ sí abala tó kàn.

ẹ̀tẹ́tí sí ìkéde pàtàkì tí yóò ṣe yí ní àǹfààní fún ìlera ara wa àti àgọ́ ara wa. Onifit tí ó wà ní number 1 Owó Lẹwà Street, Tabọ́tabọ́, Agége, Lagos. Ó fi àsìkò yí pé gbogbo ènìyàn tí ìlera ara wọn bá ti ní ìdojúkọ tàbí àìlera tí ò péye, pàápàá jùlọ àwọn ará agbègbè Agége, láti máa bọ̀ sí gbọ̀ngàn gíìmù ìdárayá tí pẹ̀lú owó tí kò gani lára, pàápàá àwọn tó bá ti sanra jù láti fi ìdárayá gym mú ara wọn bọ̀ sípò, pàápàá jùlọ àwọn wọ̀nyí: Cutting Edge Equipment, Group Fitness Classes, Personal Training, Nutritional Guidance, Modern Facilities. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-18-16-0223 tàbí 081-31-81-90-10 081-31-81-90-10 A ó máa retí yín o.

0: ọjọ́ Ẹ̀rú Sọ́ndè ní bíbí aago márùn-ún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú márùndínlógún.
1: Lórí ètò ìlúra ìlú Sọ́wọ́kọ̀ láti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì ní ìtúnṣe sí ìwòsàn tí ó tún lè jẹ́ kí o gbégbé ayé ìrẹ̀lẹ̀ mẹ́rin sí i.
2: Ewé aládùn àti sọ̀rọ̀wúrọ̀ la fi ṣe àgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí ó ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
0: Ní gbogbo ọjọ́ Ẹ̀rú Sọ́ndè ní bíbí aago márùn-ún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú márùndínlógún.
2: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà ESN ló ṣe onígbọ̀wọ́ ètò yìí.
3: Papọ̀ mọ́ mi pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n ní ìrọ̀lẹ́ láago márùn-ún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lórí ètò ìwòsàn ìrora ọkàn. O ti a máa yan ọ̀nà náà ní ìparí ìtọ́jú tèmi tàbí ń bábọ̀ láti rí ọ̀sẹ̀ mẹ́ta ni caring for caregiver àwọn ìtọ́jú fún àwọn olùtọ́jú ènìyàn èyí tẹ̀ ń tọ́jú ènìyàn èyí náà ẹ nílò ìtọ́jú fún ara yín o. Tábà ojú àgọ́ wá rí pé àkókò bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ tó kù di ọjọ́ mẹ́jọ ọpẹ́ mi lọ sọ́dọ̀ gba àwọn onígbàwọ̀ ètò ìyàtọ̀ tó fún wa lẹ́bùn lórí ètò ẹ ṣeun kristi yóò sọ ní lẹ́sùn yìí. Lórúkọ gbogbo àwọn aláṣẹ iléeṣẹ́ rédíò nàìjíríà lápapọ̀ mọ̀dágbé fún wa lórí ètò tòní olóòtú ètò yìí dókítà tí yóò bẹ̀rẹ̀ tún jí ọ̀làlẹ́kan jp nígbà tí àwọn lọ́wọ́ bọ́tìnì àti akéde ètò arábìnrin Funke Aya Adisa àti Alhaji Balikis Ibrahim lágbàgbéjì wa iléeṣẹ́ wa Alhaji Wahab Alade àkọsílẹ̀ àti màmá wa tí wọ́n jẹ́ ọ̀gá àgbà gbogbogbò princess Púrọ̀lá Adénìkẹ́ Adégòkè jp bí kristi bá fa ibọ̀ rẹ̀ sẹ́yìn ká tún pàdé èmi ọmọ yín àbúrò yín àti arákùnrin yín nínú olúwa ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ ọlọ́run michael olúwàfẹ̀mí adésínà jp mr bible ló ń dágbére fún wa pé ọ̀sẹ̀ eré ní ọ̀sẹ̀ májẹ́mú gbogbo wa o wọ́n ti ń retí wa ní church ó dàbọ̀ lórúkọ jésù kristi.

0: gẹ́rẹ́gẹ́ laago mẹ́wàá lù
1: ẹkú ìyálẹ̀ta ìròyìn ìyálẹ̀ta ló ń dé sí etí ìbọyín láti iléeṣẹ́ bond fm 92.9 onígbòǹgbò ìkẹjà olúfúnkẹ́ àdìsá lorúkọ tèmi wọ́n ti rọ gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba ní gbogbo ìpele láti ṣe ìgbélárugẹ fún ilé ìwòsàn àyẹ̀wò primary health care mú ètò ìlera súnmọ́ agbègbè láti jẹ́ kí wọ́n jẹ àǹfààní nípa mímú àdínkù bá àìsàn olùṣọ́ àgùntàn tó ń ṣe àkóso redeemed christian church of god calvary parish lagos province 89 pastor jeff agbonbi ló pe ìpè yìí lásìkò ètò ìlera ọ̀fẹ́ tí ilé ìwòsàn wọn ṣe lọ́dún èyí tó wáyé lóṣòdì lẹ́kọ̀ọ́ pastor agbonbi ní ọ̀pọ̀ ọmọ nàìjíríà ni ò ní àǹfààní sí ètò ìlera látàrí owó ìtọ́jú tí ó wọ́n àti ọ̀nà tí ó jìn ní èyí tó mú ọ̀pọ̀ ènìyàn láti máa ṣe ìtọ́jú lọ́wọ́ ara wọn tàbí kí wọ́n má tètè lọ fún ìtọ́jú lásìkò tí a fi di èyí tí agbára wọn ò ní ká ó ní kí ìjọba súnmọ́ ará ìlú nípa ṣíṣe ìgbélárugẹ ilé ìwòsàn àyẹ̀wò àti rí i dájú pé àwọn agbègbè tó wà ní ìgbèríko náà jẹ àǹfààní ìlera tí ó péye òjíṣẹ́ olúwa wá gba àwọn olùgbé lámọ̀ràn láti mú ìlera wọn ní òkúnkúndùn nípa yíyàgò fún ìtọ́jú lọ́wọ́ ara ẹni lọ sí ilé ìwòsàn tí wọ́n bá ń ṣe àìsàn bákan náà kí wọ́n gbé ìgbé àlàáfíà ní ìbámu pẹ̀lú ìgbàgbọ́ ó fi kún ọ̀rọ̀ rẹ̀ ó rọ àwọn tó ní ìdojúkọ látàrí ètò ọrọ̀ ajé láti má jẹ́ kí ọkàn wọn ṣàárẹ̀ pé àánú ọlọ́run wà síbẹ̀ ìjọba ìpínlẹ̀ èkó ti fi dá àwọn ènìyàn lójú ìdúróṣinṣin ẹ̀ lórí ìpinnu láti mú àgbéga bá ètò ìlera nípa ìṣàmúlò ẹ̀rọ pẹ̀lú ìpèníjà tó bá rọ̀ mọ́ fún ètò ìlera tí ó péye nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ètò ọ̀hún ní aláwùsá ìkẹjà kọmíṣọ́nà fún ètò ìlera lẹ́kọ̀ọ́ ọ̀jọ̀gbọ́n akin àbáyọ̀mí ṣàlàyé pé èròǹgbà ìjọba ni láti pèsè ààyè fún àwọn tó ní ìmọ̀ wá ojútùú sí ìṣòro ètò ìlera gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n àbáyọ̀mí ó ní ìmọ̀ ọ̀hún yóò gbájúmọ́ ìtọ́jú pàjáwìrì má dáńdófò ètò ìlera ìṣàmójútó àìsàn inú ẹ̀jẹ̀ sickle cell àti àwọn àìsàn míì bẹ́ẹ̀ ó sọ ọ́ di mímọ̀ pé ètò ìlera ti sún kọjá ilé ìwòsàn nìkan ìṣàmúlò ẹ̀rọ tẹkinọ́lọ́jì á mú ìrọ̀rùn fún aláìsàn láti gba ìtọ́jú tó péye láti ilé nínú ọ̀rọ̀ tiẹ̀ akọ̀wé àgbà fún iléeṣẹ́ ìmọ̀ sáyẹ́ǹsì àti ẹ̀rọ ọ̀gbẹ́ni tiwalade adeyinka sorongbe rọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ètò ìlera láti ṣe àtìlẹ́yìn fún ìmọ̀ ẹ̀rọ ìròyìn ìyálẹ̀ta kò ní jù báyìí lọ ẹ tún darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wa tó bá di aago méjìlá ọ̀sán ọ̀pẹ lọ́wọ́ shelly wẹ̀yanà tó kó ìròyìn náà jọ olúfúnkẹ́ àdìsá lorúkọ tèmi a kú ìsinmi òní ọ̀pẹ ẹ̀ láṣe lókè ìpè ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa
2: ọba òkè lójú rí ẹwà pákùkọ
3: ẹjìmọ rẹ lójú rí ẹwà pákùkọ níbi ká bẹjẹ àti pọ lọwọ kò ṣèròyìn bá ń dẹ ẹfẹ àwa máa lọ.

0: ara ni asogo
1: emori ja
0: tabi o se o baba

Bẹ́ẹ̀ náà ni o ati dalayo ati soriire gbogbo àwọn tó ń ṣe ọjọ́ ìbí pátápátá nínú oṣù keje yìí náà ni aki pàápàá jùlọ olóríire ọjọ́ òní táwọn náà ń ṣe ọjọ́ ìbí wọn lọ́jọ́ tòní ìyẹn imam shomolu central mosque ìyẹn sheikh biliaminu ọlárẹ̀wájú akànbí dábírí fún ti ayẹyẹ àádọ́ta ọdún 50th birthday eléyìí tí wọ́n ń ṣe imam igba odun odun kan ni lase eledumare e ti se todun yi e tu se temi ninu ola nla alafia ati edera happy birthday to you sir be ba ngo taloye ohun na ni oni ki a ma kiyin bi ore nte wa ni bi bayi yen alhaja ganiat bo se tare si wa pe ki a ma ki imam chomolu central mosque sheikh biliaminu olare waju akobe dabiri pe Happy 58th birthday. Igba odun odun kan ni o.

ọ̀tọ̀ fún wa ti tàtọ̀ lọ̀gá ọlọ́pàá yọ.

duele. Hasta ya me amo.

Olo ni gbese wa,

0: at 2.9. ìfẹ́sùwápọ̀ kárí ayé.
1: FM 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé àwọn ìtúwáǹtẹ̀ síwájú lọ́kọ̀ọ̀kan èjì èjì. Ẹbí aago mẹ́wàá àbọ̀ ṣe ń fo ìṣẹ́jú wínníwínní tó bá ti lọ́mọ ní Kọngó á máa lọ sórí ètò ọ̀rọ̀ ṣunukùn. Àwọn atọ́kọ̀ ètò wọn ti wà ní ìkàlẹ̀ báyìí láti mú ètò náà wá sí etí ìbọyín. Taurid Abdullahi àti Balikis Ibrahim wọ́n máa na ọ̀rọ̀ ṣunukùn sí etí ìbọyín tẹ́ máa fi ojú ṣunukùn wò àtọ́jú náà.
2: Ọ̀rọ̀ ṣunukùn náà rẹ̀ ẹ fojú ṣunukùn wò. Ọ̀rọ̀ ṣunukùn náà rẹ̀ ẹ fojú ṣunukùn wò.
3: Ọ̀rọ̀ ṣunukùn ojú ṣunukùn ló yẹ ká fi wò ó ló mú àwọn ọlọ́pọ̀lọpọ̀ pípẹ́ nìyọ̀ bímọ pọ̀ nílé iṣẹ́ Bond FM 92.9.

0: ogun kan ton ba ko won yi ton ba wole won a tutun won ko ati abi eyin wo yi pe awon oyibo ton se agbe kale eto eko yi abi ke so pe awon lenu loro ni awon stakeholder awon leto eko ti won se agbe kale eto na yi pe ti won ba ti lo sile iwe sa e je kan tun simi sa nu pe mo ran ti gege bi iya wa bola le wo ye mi ko yi olorun ba se dada fun won a so yi pe to ba lo si leave o lo simi ni o lo re si brain ni to ba de ko wa mu kini ko mu awon awon aba tutun ko so pe ke je ka tun se bayi je ka tun se bayi yen ni pe to pe o ti fun ori yen o ti fun ni simi yen pe awon mo yi o ma ma wo osu meta a ma fi lo si ile eko o wa ni osu kan abo yi o e je kan tun fi simi so wa ye ki a tun ko nkan kan sinu ori yen gege bi pe okay e ma keko yala ise owo ni abi ti pe ankawe na ni jo ye abi akon fe fun won le akoko ni e keji ni pe akon tun wo pe a le ma tun ni pe a fe bo si class bi won se pe class ton ko na na tin ko wo lati jojo yi o ya e je kon tun mu ise owo kon tun lo ko laarin asiko ti won na won fi sin yi nto pe a wo pe ki won ma fi gbogbo asiko won o ma fi se ere oju wo le yin fi wo ki le ro ti lasiko isimi ti awon mo yi wa ki le yin lero ipo ye ko bi obi je ki omo e se ohun na la ni ki e ba wa dasi lori oto laaro oto ni e ro ba ni soro te fi ba wa dasi to
1: 0706 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 16 ẹ̀rí àwọn bàbá ilẹ̀ yorùbá wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ tó dilẹ̀ ní rọrẹ́ sọ
0: ojú tó bá dilẹ̀ ní rọrẹ́ sọ ọwọ́ tó bá dilẹ̀ lè sún yá
1: lò
2: Ọmọ
3: èkó
0: bi mi o moru omo to bi omo to wa wo pe ka ti wa wo pe a moru e a mo pe nkan to fe ni e sugbon mo yan so pe nkan to won fe ni ki la mo ri fun iro bi yen
1: se ri to bi ba ti mo to bi ko bi mi aso ko mi ni free hand a ma se eh ma lo ko la pa e ma lo se to bi ko to omo fe ni o to mo fe tori fun omo ni siro pelu e ti leyin ni ile cha ti leyin to gbo po fun e jo ti mo pe e se ka moru omo ta bi e je ka mo se to won ma ri talent e mo le
2: Bobo Mari talent mo mole ara kunrin
1: mo ko ma so lori do ni wa ti studio wa ti po defe ko le wa da laye na ajeko
2: beni beni
1: e lo ti ma se e jo e mo mo yin ke mo ko to e ma pe ma pa talent omo yi o mo lo ma de lowo yin ko to fi se o
2: e se go nkan ti mo ri bi oro ti awon to se pe wole nso na ni yi pe ka mo mo ta je ta di ka de ran won lowo la je ki awon nkan ti won ni gege bi ebu Olorun ko ran won lo laje ki won ko mu wa si imuse. Ela ko so pe won de lo to ba ti dile na le sunbe na. Hello. E ka ra oruko yin mo le tin pe wa o.
0: Yes sir, oruko yin sa mo le tin pe. An gbo yin sa.
1: E ko to ri ada fun mi.
0: Ami sa.
1: E da bi mi kan si awon de mo fi so. Awon mo de yin mo se fi sile rara. Papa ya dile lati ko to e ke phone mo so ti
0: I'm going to go to the house. Are ja ki lo lo lo ba ti se ja pe je ma ni ko mo mi gbalẹ ya ta yen yen yen pe ta to wa ko school do school joba na ko school joba wa eh omo ni o gbalẹ fun ara re ijoba o ni gba
2: won ti se awon e ti se to yen sile lati je ko ri pe awon lo ma take ara won
0: gbo yin gbo nkan yen won je ko omo e ma mo poju se ni sugbon ati fowo ra gbogbo e pa bi private school ba so ko mo gbalẹ ah
2: se wo se to le gbalẹ ni te le ba gba ta mo ma ba gbalẹ ni
0: iwo na ni gbo won fi mo se kankan se hello
2: e ka ro orukọ mo le tin pe wa sa o
1: ko ya le ta o
0: era sai
1: o ko se mi ni se sa ju to na mo pe la ju san go sa
2: ase
0: ase mo npo yin sa
1: teri eko iwe ti ka ko ni eko o to ko lo ja ti mi
2: agbo yi
1: o wa nbe o o ni ti temi o a mo ti mi nda di won wa ni jọba ti gba lọ fàtí ìjọba ọmọ ń fi lè kéwu
2: lè kéwu strength
1: tàbí kọ́ lọ sí ti ẹ̀kọ́ṣẹ́ owó tó gbogbo ẹ̀ ní ẹ̀kọ́ ní jọba ọmọ tó fún iye tó tó lóṣù mẹ́ta ní class tí wọ́n ti fún lọ́dún dídá tó ní kó tún padà fún sí mọ́lọ ọmọ ọbẹ̀ àṣekiri fún náà ọpọlọ yìí ní ìdí investment tó owó yẹ kó ṣèjì sọ́ọ̀dì ni
0: 0706845410650 0706845410650 ele pe sori yen na abi ke po 070 0703-6-8-5-4-1-0-6-5
2: Hello.
1: Hello.
2: Hello. Hello. Hello. Hello. Hello.
0: Yes, sir.
2: Ẹ ṣe gan. Ko to gba wa de ko ni pe ta ba wa fun holiday lati ba ti gbo ide baye o wa ko lati kini a ma wa si e wa wa sodo awon egbon wa o ma ran wa nse ise ton se ise wa no nse erin isinisi wa be lo mi pe ele no nta awon aluminium is nta ogbe nisin ma ma so fun gbogbo se owo gba kon gba yen a gbagbe a nlo eh bo se ri niyan pe e se pe gbogbo gba ni pe gbogbo e na ẹ̀kọ́ lé gẹ́gbẹ́ ẹláẹ̀gẹ́ láti kàwé ẹláti ṣe gbá ẹláti ṣe àwòkò símọ̀ tí ọmọ kọ́ ní kékeré tó wú tí ó ṣègbé gbogbo ẹ̀ ló má padà wúlò fún lọ́jọ́ iwájú bí ó bá wúlò fún lẹ́sẹ̀kẹsẹ̀ bó ṣe dàgbà sí a máa padà rí àwọn ìmọ̀ ìgbà tó bá di pé òun wá fẹ́ ṣe nǹkan torí pé mo mọ̀ nípa kíní àwọn tó fẹ́ wá tó fẹ́ pè pé kọ́ wá ṣe a lè ṣàmójútó wọn pé bọ́n ṣe ń ṣe ni bọ́n ṣe ń ṣe ni bó ṣe ń ṣe ni wọn náà láti ní pé ká wò ó pé bí àwọn ọmọ ṣe fẹ́ gbọ́lé dé yìí gbogbo wọn sọ pé kò yẹ ká fa àwọn ọmọ yẹn sílẹ̀ lásán ṣùgbọ́n ètò bá wù wá ta bá ti wo àwọn ọmọ yẹn ta ti mọ ọrọ àwọn èèyàn tó jẹ àwọn kan wà ní ìsìnbá pé kọmpútà délé ní ìsìn báyìí wọn á ti gbé kọmpútà sílẹ̀ ni wọn ti bẹ̀rẹ̀ sí máa nǹkan tí bàbá gan mọ̀ lórí kọmpútà gan wọn á tẹ̀ ẹ́ pé wọn á tẹ̀ lọ́gbọ̀n máa wò báwo lo ṣe débí báyìí wá dábí padà síbi tí ìlú mọ́ tó rà lẹ́
0: 0706-8541065 náà ni ọ̀rọ̀ bá ń sọ tí ẹ fi máa pè tó bá yẹ pé àwọn àtàjẹ tó fẹ́ pé àwọn ọmọ wa àwọn náà la ní àṣà yí pé ọmọ ẹ̀gbọ́n ògbọ́n ọmọ àbúrò tọmọ ìyẹn pọ̀ àwọn àtàjẹ pàdé wọ́n wò pé àsìkò yìí ọmọ mi ọ̀dọ̀ ìyá àgbà ló ti fẹ́ lọ ṣe ìsinmi ẹ̀ àbí ọjọ́ àbúrò mi kan ni ẹ jẹ́ ká wo agbègbè tá a fẹ́ gbé wọn lọ ǹjẹ́ àmójútó tó pé àmójútó tó péye gbogbo alámọ bí ètò ààbò wa ṣe rí alákọ̀ọ́kọ́ nìyẹn àwọn àgbà àyàdí àṣà abiodun wọ́n kún gbòòrò àwọn bọ̀dá tí àgbọ̀dọ̀ máa pè ń bọ̀dà wọ́n kún gbòòrò àwọn àtítà àgbọ̀dọ̀ máa pò láǹtì ká báwo pé bí àwọn ọkùnrin àwọn obìnrin nìkan lọ́ máa ń mọ̀ lẹ́sọ àwọn ọkùnrin náà wà o tó jẹ́ pé àwọn obìnrin àgbàlagbà wọ́n á máa ní nǹkan kò pẹ̀lú àwọn ọmọ kékeré ọkùnrin àwọn yẹn náà wà nígboro ó lè má pọ̀ bíi ti ọkùnrin àgbàlagbà pẹ̀lú àwọn ọmọ kékeré obìnrin o ara àkíyèsí tá gbọ́dọ̀ tún ṣe nìyẹn wọ ẹ jẹ́ ká mọ bí àwa dá pàdé ń lọ síbi iṣẹ́ ni à ń lọ sọ́jà ni ẹ jẹ́ ká rí pé ibi tá a fi wọ́n sí ó jẹ́ bíi tí ètò ààbò tó péye wà lórí wọn àb bi a fe fun won senu ko se na ni awon ta fe fa won ni lowo se ko nse awon te kun won ti gba ehun awon ogun oloro ti o ye kan lo won ti gba sagbari
2: so ma ra mo ni se ko lo ra lo ra ko bayi wa mo to wa nbe
0: isumo o se ohun te yan ogun te lo fo mo to ye omo oriri lowo yin ko ma pe bi to se lo ko se nko to ni nko to de ko lo ko oto ni nko to nko ah eh gbogbo e lo na case ah iye ori pe bi ta wa yi yi
2: lati ma soro teacher ni
0: hello
2: hello hello
0: ati wa lori afefe sir yes sir oruko yin bere tin
1: pesa
0: yes sir wa pelu sir
1: pesalaniyan
0: oya
1: lati bege
0: ego oya n gbo yin sir Ori n fohun gbogbo e gbogbo an so ile aye lo n so ohun won le su ngba ti igba to ma di jo keji ja ba no ba de pelu ja ngba ti eh oga lewe ma po mo si lewe laarin emi ati e ki lo to lo fun e ni won ni so won ba nwo ase ro lo mo pa jade ti ja
2: iru omo e won ti mo ro
0: mo ni so fun ija yi pe ko se ni to fun ija bo hun jiyan onigba to wa po won ati e o ya o ni omo ba nwo o ni won so pe e mo mo yin I want so fun ya ko wa nje ko fe e ti fe ya so teacher si mo so wa ko ya wo ni lowo ya wo yen na baba yen ko mo fo punishment gbogbo ara ro mi ori fo me don du mi ali ana mo lo ti wa
2: ti wa mo ro omo to mo je ni e popo ro
0: eni
2: yen o ti ba ye le fo bi je ko mo to ka ja tun se lori e lo omo yen
0: eni yen go me o wa se se eni yen ni won pada mu omo yen ko le wi yo o so yin pe
2: ka ye omo yen won pa o fe ka ye omo yen ko ko la to ba to se ni
0: opolopo obi a ko ma jija olorun je ka jije bi ṣugbọn ta ma tin pe asa kesi lori awon omo wa e je ka ma teti ka ma gbo ta ma ni nkan bayin ni bawo ba ti e ti ri wa yen lara won e ka na fuju sile to ba ti yen lo ba ti e to ba ti reju to ba deju a ri ni ta ma ba fuju sile ta fara balẹ pelu won gbogbo awon wa wa omo yi la ma ma ri ohun na ni nkan ti a so ni ori eto yi bo te pe oro pin ki akan kokko se ka na ni agbede abade gbogbo eleyi pin se kan lo
2: kose
0: kose ni abi kan lo legwe na ti so ita fe fi won si lati kose je ka wo be dada o igba jojo obi ni se kan se anti agba aya igba jojo okunrin se kan se boda agba aya abi aja bi odun e je ka wo dada o
2: nkan ti mi turu ni pe to ba te ati mo lasiko ni pe asiko lede la omo wa gbogbo awon kan ta ti to le tetere sile nle boya bi television ni boya bi freezer wa ni boya bi ra awon nkan to ya lo ni ile ni ta ti to sile torí àwọn ọmọ kékeré tó bá ti wà ní kò sí nǹkan òbí ti ṣeré o kò sí nǹkan tó lè ṣe àti láwọn ètò ń ṣe káàkiri lórí social media àti jẹ́ pé ọmọ tẹlifíṣàn tó fi ráńgì sílẹ̀ wọ́n á lọ fò mọ́ pàwó lulẹ̀ àti láwọn tó jẹ́ pé tẹlifíṣàn nìkan bí ẹ washing machine wọ́n kó sínú washing machine wọ́n máa ṣeré lọ́nbẹ̀ jọ wọ́n á tanná sí wọ́n máa láwọn wẹ̀ lọ́nbẹ̀ àti láwọn tó jẹ́ gbogbo àwọn oríṣiríṣi yẹn láti gbogbo àwa náà láti bọ́ṣe wà náà léyìí a ní láti palẹ̀ ilé wa mọ́ ká gbé àwọn nǹkan tó yẹ pamọ́ kó léwu tó yẹ kó máa ṣe wọ́n ní ṣùtá ká gbé sí tọwọ́ ohun ìlú ètò ọlọ́run ọba láàánú á jẹ́ kí á gbére àwọn ọmọ náà gbogbo wa látà sí lórí wọn ọlọ́run á jẹ́ kí wọ́n ṣe oríire kọ́ dẹ̀ jẹ́ ọmọ lálùbáríkà ọmọ tí ráàdùlùbà fi ṣe múyangàn ní àwùjọ gbogbo àwọn tí ó pèsè orí ètò lónìí àti adúpẹ́ lọ́wọ́ wọn fún ìmọ̀ òye wọn àti wọn tán ná láti jẹ́ ká ṣe gbọ́ láti fi gbọ́ ìyàwó náà ti rí ẹ̀kọ́ kan àbí méjìdínlẹ́ níbẹ̀ ọlọ́run á jẹ́ kí àwọn ọmọ náà fi wọ́n ṣe oríire
0: ẹyìn ẹ̀pà mi ò pẹ̀lú ògbọ́n náà ká tó máa lọ́jọ́ ká máa kí ọba adéyẹmí àjà ṣàwùṣẹ́ tí nígbàgbọ́ pé bàbá ẹkú ìsinmi òní ẹ̀rọ náà yóò jẹ́ kí àgbà yín kó dalẹ̀ ẹ̀pẹ́ fún wa pẹ̀lú ògbọ́n fi ọlọ́run ọba lórúkọ gbọ́n wọn láṣà pàṣẹ ilé iṣẹ́ bond definite 2.9 láti dúpẹ́ lọ gbogbo yẹn lólùfẹ́ wa tí ẹ̀ ń bá a fẹ̀mí lọ́gbà lórí ètò yìí ọjọ́ mẹ́jọ ni ká tún pín jẹ́ka pàdé tún dàpọ̀ sí ètò lórúkọ olóòtú wa fúnkẹ́ àdìsá bilikíza ẹ̀pọ̀lá ibrahim lórúkọ tèmi.
2: taofeek abdullahi lórúkọ mi ó dìgbà.

0: fẹ́ẹ̀nà ni o bond fm 92.9 fẹ́ lọ sọ wápọ̀ kárí ayé àwa la gba wọn bá mi òkè lẹ́dùnmarè náà ló dirí ẹ wà fákùkọ tiwa àwọn ètò wa ń tẹ̀ síwájú lọ́kọ̀ọ̀kan èjèèjì a máa lọ sórí ètò ẹkú ìsinmi báyìí pẹ̀lú alhaj musibau alade bàbá ize tó jẹ́ ààrẹ ẹgbẹ́ apèdè akọ̀wé ẹgbẹ́ òun náà wà níbi òyìn àràbà elérò tí wọ́n jọ máa tukọ̀ ètò náà àgbọ́dúnú
1: fm 92.9 ètò tó wà lórí afẹ́fẹ́.

Lani, loruko.

0: lọ́dọọdọ.
1: Mo gba pápọ̀ mẹ́gbà pẹ̀lú Yorùbá. Lábẹ́ ààrẹ Alhaji Musa Alade Baba Easy ni wọ́n fi àsìkò yìí kéde ètò ìsìnkú ọ̀pẹ nínú àwọn bàbá ẹgbẹ́ wọn. Olóògbé Prince Abayomi John Opembe Aláṣẹ Greeters Hotel. Báyìí ni ètò ìsìnkú wọn yóò ṣe lọ. Ìsìn orin onígbàgbọ́ yóò wáyé ní ọjọ́ kẹta, third of September 2026 yìí ní nọmba 527 Market Link Street Akowojo, Bajima Bus Stop ní aago márùn-ún ìrọ̀lẹ́. Àdúrà fún olóògbé yóò mọ wáyé ní ọjọ́ kẹrin, 4 September ní ilé ìjọsìn at Deakin Ogunbí Memorial Anglican Church Ikeja by Airport Bus Stop behind Lasu. Ìfi eérú fún eérú fi yẹpẹ̀ fún yẹpẹ̀ ní nọmba 3 Market Link Street Jima Bus Stop Akowojo Ẹgbẹ́jọ́. Lẹ́yìn èyí ìtọ́jú àwọn àlejò yóò wáyé ní Ben Otto Event Center Santos Lagos Akowojo Roundabout Ẹgbẹ́jọ́ Lagos. Ọ̀pọ̀ ọmọ àti ọmọ ọmọ pẹ̀lú ìyàwó ló gbẹ̀yìn olóògbé Prince Yomi Obimbe. A fẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù wá lọ. Ẹ mọ̀ sùn láyé olùgbàlà ẹgbẹ́ àpẹjẹ àkúṣe ọpọlọ.
2: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Madam Regina Mercy, ọmọ bàbá Gilbert Mercy, ní kí a máa fi àsìkò yìí sọ fún gbogbo ènìyàn pé ilé bàbá àwọn tó wà ní nọmba 17 Gbadamosi Street Ìtìrẹ́sùrù lérè kò sí fún títà o. Arábìnrin Regina tó rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàtàkì ẹ̀yin olùgbé ìpínlẹ̀ Èkó, láti ran àwọn lọ́wọ́ pé àwọn kan ń gbìyànjú láti ta ilé bàbá àwọn, ìyẹn olóògbé Gilbert Mercy, ilé tó wà ní nọmba 17 Gbadamosi Street Ìtìrẹ́sùrù lérè. Arábìnrin Regina tẹnumọ pé kí eku lé gbọ́ kó sọ fún toko ń pé àwọn kò ta ilé bàbá àwọn o. Eléyìí tó wà ní nọmba 17 Gbadamosi Street Ìtìrẹ́sùrù lérè, ilé yìí kò sí fún títà. Ẹ má san owó yín nù. Tí ẹ bá rí ẹnikẹ́ni tó súnmọ́ ilé yìí, ẹ pe Madam Regina sójú òpó 080-55-12-3017 080-55-12-30-17. Nǹkan bàbá wa ò ní sọnu o.
3: Ọlọ́run ni jára lè ṣà ní ti gbọ́ nǹkan tí ẹ fi lọ mẹ́tẹ̀ẹ̀tẹ̀lẹ̀ wọn níbẹ̀ dé ogun àgbọ́tẹ́lẹ̀ kì í
4: pa
3: ogun àgbọ́tẹ́lẹ̀ kì í
4: pa ọlọ́mọ̀jára rà kúra
3: nígbà mo ti gbọ́ pé ẹ máa ra o ojú ẹ̀ ti kan mú kinní kan wá fún mi ràn náírà. Ẹja máa tẹ̀síwájú ní orí ètò báyìí ayọ́lọ́jíṣẹ́ àwọn onínáwó àná àwọn ọmọ bàbá wa Rátùmí tí wọ́n ṣe àṣepágbá ìsìnkú bàbá wọn ní àná òde yìí pàmàdíṣẹ́ wọn báyìí. Gbogbo ọ̀pẹ́ bíi family wọ́n mọ̀ lóore o. Wọ́n dúpẹ́ pé òkun ní àná nílùú Ìṣẹ̀rí Ọ̀sun. Tó àdúpẹ́ iwájú tí Alhaji Abdulrasheed Adio Arátùmí Àgbálá sọ̀rọ̀ ló dojú kọ pẹ̀lú àjọpọ̀ dá ìtọ́sílẹ̀ kó má bàjẹ́ látorí Alhaja Fatima Akórédé ọmọ Arátùmí bẹ̀rẹ̀ Arátùmí. Wọ́n dúpẹ́ lọ gbogbo èèyàn láwọn ò lè dúpẹ́ tán ṣùgbọ́n wọn ọba díẹ̀ a máa ti gbogbo àwọn ti Ìṣẹ̀rí Ọ̀sun Fagbélé phase 1 phase 2 phase 3. Wọ́n dúpẹ́ lọ àwọn bàbá wọn tó kù látorí bàbá ọ̀pẹ́ wọn kí wọn gan Alhaji Tije ọ̀pẹ́ bíye Nàwárù àti gbogbo àwọn aládùúgbò ti pápátá ẹbí ìdòwú àṣó látorí bàbá Sabtidin Amoh Mojid wọn kí gan fún àdúrótì àti gbogbo àwọn ọba tó wá lánàá tí àwọn olóyè wọn wà níkàlẹ̀ ọba ọjọ́ ọ̀fẹ́jìgbò ọba Morufdin ọba Moruf àdìsọ ọjọ́ ọ̀la Adékúnlé táwọn olóyè wọn wà níkàlẹ̀ ọba Ìjìnlẹ̀ Afárúnbí Ọsọ́rọ̀ tìlú Ìsọ̀rọ̀ tí àwọn olóyè wọn wà níkàlẹ̀ àti Balẹ̀ Ìjẹ Òdòdó àbí àti Balẹ̀ Jajẹmọ. Wọ́n dúpẹ́ wọn lè dárúkọ tán bẹ́ẹ̀ náà ni Iswat Amọ̀kẹ́ ọmọ Arátùmí àwọn náà ń dúpẹ́ Raliat Àjọkẹ́ ọmọ Arátùmí àwọn náà ń dúpẹ́ Alhaji Kodri Ayinde Papi ọmọ Arátùmí àwọn náà ń dúpẹ́ Alhaji Latifat Ayinkẹ́ àti Alhaji Lati Abidemi Alhaji Riliwan àti ẹ má bínú bá ti ń fa Alhaji Amalaji o láti wọnú ara wa kò sí tá a lè pe ara
4: alájìgọ́pọ̀
3: jíjáre àti rírí wà bákan náà àwọn tó mú ẹgbẹ́ ti bàbá wọn mọ̀ díẹ̀ wọn mọ̀ lára o Alhaji Gani ati Jacob Adegoke baba beji
0: omo gbogbo
3: patapata won mo ni orepeto iwaju abadoju ko lo aje ko da ba se ki awon baba wa aratu bi se en tuni nkan te fe
0: to ma so pe kan ba gbagbe ni sese lagba looto eyin ti wa niko to idegbo ati gbogbo adugbo re papa julo eyin ti eje oni sese akin pe eku mura sese todun yi e ba wa dowo po fun ikede ikini fun odun koda lati wa geja la fun yin pelu orin ibile to saka e pe araba e wa araba kan to wa ni papa major bus stop ni kokun idegbo ro ni to so mo ni roke e pe araba to ri ero ibani so ni to ajo se po to saka 08 8814149 oni baje a o jodun yi o a ti temi to wo to
3: ore ti mo rerin oni oni fun jala bi kini kan ni le ni be egun abi le egun
0: gbogbo e
3: no le ibile o ta mo wa wa ni kan wa mo wa kan amore mora yin
0: amore
3: lawo na de mo awon tin dara
0: won mo
3: yo so elenu o ise to ise ise ni ni ise o ise afiran gunugun ise afiran eni e ma jese lo o je le ro je le gugun oju tori tori tori ta tori ta isu je ta tori ta isu je ajiko
0: o ni mo pe fi sawada ni
3: okay e je ma ki baba wa baba muda shiru salaudin o dejo bi e ku ipale mo sese araba ni e pe awon sa ola mo npa e awon ko je latori tani won ni e pe awon kafiesi oba lagodo
0: ma ti pe temi
3: o ni won ni e pe awon ba ti ki oba lagodo an ki oba adeyemi adisa aba wa ni bi ba yara ba ni e pe awon awon mo npa e ajasa abun jari ajasa ba kan na ba le otumara aki baba ti kan de kale jaye a ti fe ba deyemo are mo oki eyin te ti mara ba tele tele oni e sha fori ta le mo bo won se ko je oni e fo ni e bi le bo ba le oki e ku pale mo se se oba mi gba re je ko ba wa laye ko ba wa laye lagbaro lo awon baba wa ti won tun ran wa lowo ti olodun je ki emi won ko gun fun wa omo ba olalere agbe ni le oba ni ilu ilero a to ke ina ku pale mo se se abi gbogbo ero ile ina se ku pale mo se se ba kan na alaji daudu adewo yade emi minasa to ba so se se ani baba isi se sore sore sore sore sore sore aki bakuna alaji abdul aziz ye ke bukun la se bukun lu petroleum aki pe e ku adoti e ka lo wo awon atejise to wa ni owo wa loni ka ma da irin agara baba siren to gba amamu wa ni ose ti ose to nbo na mu aye da wa ni ose to nbo sugba gbianju ya le re ni ti olodun je ko le gbianju le ni ni abe be fe pe baba isi 09039771 no le fi ba mi soro tabi e fe pe ikeji 09129077153 ona ni o pe ka wo awon message to ba wole
0: e ba wo message ran ti lati ki akebodu ai pe won ku odi ana
3: baba na ti ki wa baba na ti ki wa ngba ti baba ti ki wa baba na ti ki baba akebodu andi agbogan baba yin o nse talaba te na ma ku ta je abi ehn wa yin o lo bi e lo bi egun
0: a jo lo ni ba won na no bi le wa
3: lo bi aba bi a se nwo o da bi net net ni work we are net ni work lagbara olohun a wo en to ba gba olohun ma je ki
0: gbo ni se je temi yo soju wa se se odun ya soju wa
3: temi
0: ya soju wa
3: o ba ti temi to je producer wa to je lotu wa o na ni funke adisa wa taraba e jo olohun to ba di jo sese lagbara olohun e jo jade ni e jo wo gboro ni are musba lade aba isojo tuesday ni pade gugu awe gbe apere ni glitter hotel ni bi ta tin se e ma je ape a le se gbe ni kiakia o pa do se tun bo la se edumare

ìlú ní sí ní ìsọni lọ́jọ́ níbi kárán aṣọ titun nílànà ti gbàgbọ́dé fún ọkùnrin àti obìnrin ilé iṣẹ́ Timis Fashion Design tọ́kalẹ̀ sí number 15 Ijegun Road Ikoto Shopping Complex lẹ́gbẹ̀ẹ́ Old Garage nílùú Kọ̀tún Lẹ́kọ̀ọ́ ní kí ẹ kàn sí aṣọ ríran ìgbàlódé tiwa-tiwa tókè òkun tilẹ̀ kárọ̀ náà gbẹ̀yìn fún takọ-tabo òun ni wọ́n yàn láàyò pẹ̀lú àwọn maṣíìnì ìránṣọ tìgbàlódé lóríṣiríṣi fún àwọn aṣọ bíi àbáyá tẹ́lí design readymade native wears bí wọ́n ṣe ń ránṣọ tuntun fọ́kùnrin tóbìnrin ni wọ́n tún mú títa aṣọ ríran láàyò àwọn ẹ̀ṣọ́ ara jewelry lórí ìrànràn náà gbẹ̀yìn àwọn bíi àpò ọwọ́ òrùka gidi tí kìí ṣe gbà rọ́gùdù ẹ̀gbà ọwọ́ àti tọrùn ilẹ̀kẹ̀ beads iyùn ọ̀pá oyè ìyẹn chipstick lórí ìrànràn ẹ kàn sí ilé iṣẹ́ Timis Fashion Design lónìí kí wọ́n fi ti ilé iṣẹ́ wọn gbé ti yín lárugẹ pẹ̀lú owó pákó tí kò ganilára ìbẹ̀rù ọlọ́run wọn fi ránṣọ fún tọkùnrin tóbìnrin tí wọ́n sì tún fi ń ta àwọn ọjà wọn pàápàá ẹ tẹ̀ wọ́n láago lójú òpó yìí 0908-610-7850 tàbí 0915-107-1062.

0: gbogbo olólùfẹ́ iléeṣẹ́ Bond FM 92.9 ètò pàtàkì kan tá pè ní lágbègbè wa tó máa ń gorí afẹ́fẹ́ ní gbogbo ọjọ́ Sunday láti aago mọ́kànlá àbárọ̀ sí di aago méjìlá ọ̀sán ètò lágbègbè wa ní ibi tí a ti máa ń yànnà ná gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa bó jẹ́ ti ìjọba ìbílẹ̀ CDA CDC èyí táwọn baálé ọkọ̀ ìlú àwọn ọba aládé ìjọba àpapọ̀ tó fi kọ́ ìjọba ìbílẹ̀ àwọn ilé ìjọsìn àti àwọn ọlọ́jà káràkátà pẹ̀lú àwọn agbófinró ní ètò lágbègbè wa máa ń na owó ọjà irindé atọ́kùn ètò ni Morudin Oluyege pẹ̀lú Wasiu Salawudeen ọmọ tó mọ kọ́nà lékè ìbàdù láì gbàgbé Mutiu Abdullahi olóòtú ètò ọ̀hún ni
1: Abiodun Elu Gbajú
0: gbogbo ẹyin tí ẹ bá fẹ́ polówó ọjà lórí ètò yìí ẹ ṣáà ti kàn sí ẹka ìpolówó ọjà láti kópa lórí ètò lágbègbè wa ojú òpó yìí yóò ṣe yín láǹfààní
1: 08034093731
0: tàbí 08034057141 tàbí 08030428183 lágbègbè wa ètò tó ṣàmójúwà ẹ wá ẹ má mí sí ẹ.

0: olóògbé alhaji sikiru ayinde barista nìyẹn ọlọ́run ọba o téèyàn bá dàgbà tó bá gbó tá a bá lọ síbi àgbáre tó bá jẹ́ pé àbá tó ń túnlé ayé wá o lọ́dọ̀ tèmi o lọ́dọ̀ tèmi o mi ò mọ̀ tọ́dọ̀ tiẹ̀ o ìbàdàn ni kò tú omi sí o ìbàdàn ìbàdàn
1: kí ọlọ́run kó
0: kójú mi sí
1: ẹ sá máa forí sàpáta ìyẹn lọ́dún
0: àwọn àdúrà mo bá lè lókèdò pẹ̀lú pásítọ̀ tí wọ́n tari sí wa tó tún sàdúrà fún wa lọ́pọ̀lọpọ̀ ní a ó náà wọ́n fún bàbá bàbá mi lájọ́lá alákàn tí wọ́n ní 125 years tó wá kù dẹ̀ gẹ̀ẹ́ kí wọ́n débẹ̀ lọ́dọ̀ wọn mú ọsọ́dọ̀ ó lẹ́yìn tó wà bẹ́ẹ̀ lẹ́rù wẹ̀rẹ́ ni wọ́n padà débẹ̀.
1: rí ní òòfù ojó yé ìbàdàn ní òòfù àjẹ́ndà
0: bàbá ni ẹ bá darú tó bá dàgbà náà ni
1: tó kò ojó yé ìbàdàn ọlọ́run ní pé kí a rí ní òòfù ẹ̀jù bẹ́ẹ̀ lọ
0: ẹ̀yin ẹ̀ wo ìrètí sọ̀dọ̀ fún bẹ́ẹ̀
1: ok kò sí problem
0: agbẹ́jìlá kùsẹ̀jú mẹ́rin adúpẹ́lẹ̀ kọ́ńtrólà àtújọ́ lálẹ́ kan if you are controller control well if you are producer produce well if you are presenter present well ẹbẹ̀kọ if you are manager manage well if I facilitate producer presenter facilitate well ẹ̀ẹ́dọ́ ti yẹ ní ìwé ni wọ́n sọ wà ìwé ni wọ́n sọ fà máa.
1: màrúfù sí ni pé laspo tech yìí ni màá yọ lára yóò sì jẹ́ tó bá yọ lára aṣọ ni.
2: Gẹ́lẹ́ ìyẹn pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ayẹyẹ àṣekágbá òkú ìyá wa alájà simbia bello ìyá hamburger
0: orúlànà
2: akí alhaji wa abdulfatai bello ẹkú palẹmọ ìyá wa sherifa ní us law ẹkú palẹmọ alhaja ọlá fatia ẹkú palẹmọ gbogbo àwọn tó kù náà lápapọ̀ gbogbo ara kí pé a kú ìpalẹmọ ọlọ́run ọba kò ní jẹ́ kí ọjọ́ náà kókó bá wà nù sáré
0: lákòótán
2: ibi àti baálẹ̀ mẹ̀kúnà
0: ní ẹ̀yẹ́ tó kú ètò ìmọ̀ bẹ́ẹ̀ sì ṣe ẹ̀mà tó ní mc kálòjọ friday tí bọ̀ ní gowa next year àti.
1: máa rúbọ àlè yẹ mc tọdọ ti yín
0: inú àníkẹ́ ẹ̀mọ kọ́nu ọjọ́ tàlẹ́ mi sọ fún mi
1: gbogbo ẹ̀yìn lẹ́kùn là ń fi déètì ẹ̀ sí ibo ni sẹ́kàn lé ní o ibo ni sẹ́kàn lé ní o ìyá ẹ̀mọ̀ lọ yẹ kíní yẹn wò lókè o
0: gbogbo ẹ̀yìn
1: lẹ́bàá ẹ̀dẹ̀ là ń wà
0: torígbà tó bá dé yẹ́n bọ̀ bí ó ṣe pé ṣe ọ̀dẹ̀
1: ọkàn yóò sá balẹ̀ fọkànbalẹ̀ àlè sá lọ
0: bẹ́ẹ̀ tiẹ̀ sá lọ làkàlà ni kálà tí ó kàfi kí imam al-fatah gafa náà ìkànnì wà náà ni wọn ni wọn wèé láwà ní fún wọn ọjọ́ sunday lọ bọ́ sí ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2026 ẹni tó wá jẹ́ bàbá àdínì ìdí mu central mosque ọmọ ìbàdàn ni wọn alhaji waheed abiola wọn ni kìnkìn wọn.
1: bàbá àdínì ti bo
0: ìdí mu central mosque
1: ok
0: ìbàdàn ni wọn ìyẹn sọ̀rọ̀ pa àbàdàn séèyàn wọn ni kìnkìn àgbàtà gafà
1: àkóyè
0: wọn ni wọn wèé láwà ní fún carol islam túmọ̀ rẹ̀
1: ìyànràn mùsùlùmí ní jẹ́bẹ̀
0: ìyànràn
1: islam
0: n kò jẹ́ pé fọ́n sọfà ló ṣe kí gbogbo ẹ̀lọ́ ọmọ à ń pàdéjọ́ mẹ́jọ lórí àkọ́tún.
1: kí ló dé tí lè jẹ ọpọ òfìsẹ sọ pé ẹ wá sọ fáhùrùlù sí islam wá sí ẹhẹhẹhẹ ṣé kò máa ń tẹ ẹ pé ni.
0: ta ni ẹ ṣe bí dékè
1: ẹ jábọ ní olùmìnira fàkà àti olùmìnira ọlálẹrẹ ọwọ́ ti èmi ń jẹ àdé lórí ètò nìyẹn àdé láyé lágbára ọlọrun àwọn tó láǹfààní àti pàdé lọjọ mẹjọ ó dàbọ.

aago méjìlá ọ̀sán ti lù ẹ́ kásán àkú sunday tèmi mo sì gbàládùn tèmi ò ní jẹ́rìí mọ́ wa o ìgbàpọ̀ la mọ́ wá fún yín láti iléeṣẹ́ wa bond fm 92.9 ìka rédíò nàìjíríà tó fi kalẹ̀ sóní gbòǹgbò nínú gra ìkẹjà lẹ́kọ̀ọ́ ibẹ̀ náà la ti ń ròyìn àmọ́ ṣáájú ná ẹ já farabalẹ̀ gbọ́ kókó tó ṣúyọ nínú àwọn ìròyìn ọ̀hún ná ìjọba ìpínlẹ̀ èkó ti fi ìdí ìpinnu àti èròǹgbà ẹ̀ múlẹ̀ lọ́nà tí àgbègà yóò ṣe bá ètò ìlera láti pàṣẹ ìṣàmúlò ẹ̀rọ àjọ ndla ti ké sí àwọn ọba alayé àtàwọn tó jẹ́ olórí ìlú pẹ̀lú òbí láti gbé ìgbésẹ̀ àti kojú ìwà mímu gbígbé àti fífín egbò igi olóró ààrẹ tinubu ṣe ìlérí àyípadà ọ̀tún àti ìlànà tí yóò mú àgbègà ńlá àlàbá àyíká àti agbègbè wa ó lé ní ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún èèyàn tó sá àsálà fún ààbò ẹ̀mí wọn o látàrí iná kan tó ń ṣẹyọ láti inú ilẹ̀ wá nílẹ̀ faransé àti ilẹ̀ spain ìròyìn náà rè é lẹ́kùnrẹ́rẹ́ olúmiyídé ọ̀làlérè lóníròyìn àmọ̀ràn gidi ti lọ sọ́dọ̀ ìjọba ní gbogbo ọ̀nà kó mú ètò ìtọ́jú àyẹ̀wò sí ìlera ara lọ́kúnkúndùn kó sì jẹ́ kí ètò náà korinlẹ̀ dáadáa káàkiri agbègbè kọ̀ọ̀kan lọ́nà tí yóò fi mú àdínkù bá wàhálà àìsàn olùṣọ́ àgùntàn tó tún jẹ́ alábòjútó ìjọ ìràpadà redeemed christian church of god rccg ẹ̀ka calvary ẹkùn tìlú èkó ìkọkàndínláàádọ́rin àádọ́rùn-ún pastor jeff agbọ̀nbí ló pe ìpè yìí níbi àyẹ̀wò àti ìtọ́jú ọ̀fẹ́ èyí tí ìjọ náà máa ń ṣe lọ́dọọdún ètò wáyé nílùú ọ̀ṣọ́dì lẹ́kọ̀ọ́ pastor agbọ̀nbí sọ pé ọ̀pọ̀ ọmọ nàìjíríà ni kò rí àǹfààní sí ìtọ́jú àti àyẹ̀wò tó péye nítorí owó ilé ìwòsàn tí wọ́n á san àti ibi tí wọ́n ti fẹ́ lọ gba ìtọ́jú bó ṣe jìnà sí nítorí ẹ̀ ló fi dàbí pé ọ̀pọ̀ aláàárẹ̀ ló ń ṣe ìtọ́jú àìsàn lọ́wọ́ ara wọn láì gba ìrànwọ́ látọ̀dọ̀ òṣìṣẹ́ elétò ìlera kankan títí tí àìsàn náà yóò fi wọ́n wò wọ́n lágbo ara ó wá ìrọ̀ ìjọba kó wá bí yóò ṣe ṣètò tí yóò súnmọ́ ará ìlú pẹ́pẹ́ kí nípa pípèsè ilé ìwòsàn tó ń ṣàyẹ̀wò sí àgọ́ ara kó sì rí dájú pé gbogbo èèyàn ló lẹ́tọ̀ọ́ sí i pásítọ̀ àgọ̀bí ó wá ké sí olùgbé náà láti yé máa ṣe ìtọ́jú àìsàn lọ́wọ́ ara wọn tí wọ́n á sì gbàgbọ́ pé ìgbàgbọ́ àwọn yóò mú wọn láradá òjíṣẹ́ olúwa náà tún rọ àwọn èèyàn tó ń kojú ohun kan sómi láti mọ̀ dájú nínú ọkàn wọn pé ọlọ́run ó sì jẹ́ olóòótọ́ àti olódodo ìjọba ìpínlẹ̀ èkó ní òun sì dúró lórí ìpinnu òun láti mú àgbègbè wa àgbègbè bá ètò ìlera látara ṣíṣàmúlò ẹ̀rọ pẹ̀lú ìpèníjà tó rọ̀ mọ́ àkọ́kọ́ ìdásílẹ̀ ètò ìlera ara pẹ̀lú ẹ̀rọ níbi táwọn onímọ̀ ẹ̀rọ àti yóò ti máa lo ẹ̀rọ fi ṣe iṣẹ́ ìwòsàn nígbà tó ń sọ̀rọ̀ níbi àgbékalẹ̀ ètò ọ̀hún tó jẹ́ àkọ́kọ́ irú ẹ̀ ni aláùsá ìkẹjà ibẹ̀ ni kọmíṣánná tó rí sí ètò ìlera ara nípínlẹ̀ èkó ọ̀jọ̀gbọ́n akin àbáyọ̀mí ti ṣàlàyé pé èròǹgbà ìjọba ni láti pèsè ààyè táwọn tó ní ìmọ̀ yóò ti wá ojútùú sí ìṣòro ètò ìlera gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jáde látẹnu ọ̀jọ̀gbọ́n àbáyọ̀mí òun ló sọ ọ́ dímọ̀ pé nǹkan táwọn èèyàn náà yóò gbajúmọ̀ jù ni ìtọ́jú àìsàn pàjáwìrì ìlera mádàndófò àìsàn fèníkù fọ̀ládìde àtàwọn àìsàn míì náà tó ní kìmí ó sì ní ẹ̀tọ́ ètò ìlera ara ó ti ń kọjá ilé ìwòsàn nìkan láti pàṣẹ ṣíṣàmúlò ẹ̀rọ tẹkinọ́lọ́jì tó fi rọrùn fún aláàárẹ̀ láti gba ìtọ́jú tó péye láti ilé bákan náà ẹ̀wẹ̀ ó tún ṣe àṣọlójú ìkànnì kan tó jẹ́ Lagos State Smart Health Information Platform èyí tó wà fún ètò ìmọ̀ ẹ̀rọ láti fi ṣe ìtọ́jú láwọn ìpínlẹ̀ wa èyí tó ń lọ bí ìdá 30 ní abala àkọ́kọ́ ní ilé ìwòsàn tó ń ṣàyẹ̀wò sí ìlera ara ó sì ní láìpẹ́ jọjọ ìkànnì yìí yóò gbilẹ̀ sí ilé ìwòsàn àdáni nínú ọ̀rọ̀ ìkíni tiẹ̀ akọ̀wé àgbà ní ilé iṣẹ́ tó ń ṣàtúntò sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì ọ̀gbẹ́ni tiwọlade adéyinka ṣorùngbé òun ló rọ gbogbo akọ́ṣẹ́mọṣẹ́ òṣìṣẹ́ elétò ìlera láti mú ọ̀rọ̀ ìṣàmúlò ẹ̀rọ lọ́kúnkúndùn látọ̀dọ̀ àwọn tó mọ ìwúlò ẹ̀ nígbà tó ń gbé ètò náà kalẹ̀ síwájú adarí ẹ̀ka tó ń ṣàmúlò ẹ̀rọ fi ṣe ìtọ́jú dókítà adébánkẹ́ ọdúnsì ló sọ pé ètò náà wà fún láti wá ọ̀nà àbáyọ sí ètò ìlera lọ́nà tí yóò fi fẹsẹ̀ múlẹ̀ ṣinṣin. Látara ìgbìyànjú láti jẹ́ kí láti jọ pawọ́pọ̀ dẹ́kun
dida idoti simi ti ko to ati lati tubo mu ki ayika atagbe wa ko wa ni imototo lawon agbegbe to pa la senu ala bode le yi nibi ti ero to ti ero ti nfojojumo wole ti won jade eyi lo fa ati alaga ijoba le soke agbegbe badagri cda to ti momo pese aye ibi idale si to fe dada ni to si gbogon ilu tele iyen old town hall to wa ni oglogbo ka to di enu alabode to pala si na pala nigeria ati seven papo alaga joba ibile ohun ogbeni rauf yemaren rike ohun lo kede igbese na lasiko eto gbale ngbata loshoshu to waye lana saturday nibi ti ati ri igbimo isakoso joba ibile na awon councilor iko ose eleto ayika ti won lo sabewo si enu alabode seme oja atawon aye nla nla to wa labe joba ibile na ogbeni yemaren o se dala pe ile ile na o wa fun lati je ki awon olugbe ero ko ma lo sibe lo dale si titi di igba ti ojulowo ile ile ti yo fi yanju ton bakan na ewe alaga council na tun seto iko ko gberegbe ti o ma fi owo ofin mu awon alaigboran eda to ba lugbadi ofin ti won dale si bi ti o tona sugbon lati de na ati ma da idoti kiri alaga na o tun pase pe ki won gbe iko won gbe atoka yen billboard meji lala ti o se ikilo fun awon to ba nda idoti kiri pe ki won ma se da idoti si bimo o soro yi di mimo lasiko eto gbale ngbata ohun ibe na ni ogbeni akande lawrence to je alaga to ti ko sara si alaga council na lori bo se duro lori ipinu lona ti idoti yo fi dikun ka kiri badagri west scda le to ni on ko ba agbo ara won bakano ni baale ilu oglogbo oloye boko jacob to lu alaga na logo enu akoroyin wa temi to pa ajayi o je bo pe eto gbale ngbata osu yi o pe akesi ara ilu oloja ati ero lati se idoti won lojo ki won si se atileyin fun akitiyan ijoba gomina ipinle eko ogbeni babajide san olu ti se apejuwe ise tawon ba nse o gẹ́gẹ́ bí àpẹẹrẹ mímú ìlọsíwájú bá ìpínlẹ̀ wa gómìnà sanwó-olu fi kún ọ̀rọ̀ ìpè ìlọsíwájú tá à ń sọ nípa èyí kò kí ń ṣe ti ìlànà tìjọba fúnra ẹ̀ tó là kalẹ̀ nìkan bí kò ṣe láti jẹ́ kí àgbègà ńlá ńlá kó bá agbègbè wa gómìnà ni olùwọlẹ́mọ̀ pàtàkì sí lórí mímú àgbègà bá ìgbèríko nurudeen àgbájé tó wá ṣojú fún òun náà ló sọ ọ́ di mímọ̀ níbi àṣekágbá ètò ayẹyẹ ìgbàdí ọdún kẹwàá Adeboruwa tilu igbogbo oba Semiuddin Kasali le to waye ni agbegbe igbogbo ni ipinle Eko gomina to si waju ninu oro e pe awon oba won ti ko ipari biribi to joju nipa mimu ki alafia ajoba mimu ki ife wa laari eya kan so mi e ko le papo le ngba ti le se wa Bond FM 92.9

0: ẹkùtẹ ní síwẹ̀rẹ̀ ní tẹ̀sán ìdọ̀tí ṣe bọ́ndẹ̀ fm 92.9 alága ikọ̀ àjọ tó ń gbógun ti ìwà à ń gbé àmú à ń fín èyíkéyè egbò igi olóró nílẹ̀ yìí ndla ajagun fẹ̀yìntì bùbá márúwá ó ti ké sí gbogbo ọba láyé pátá olórí ìlú àtàwọn òbí tó ń bẹ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà láti pawọ́pọ̀ jọ gbógun gbódòrògùn pẹ̀lú àjọ yìí nípa gbígbógun ti ìwà ìṣàmúlò egbò igi olóró brigadier general marwa ló pe ìpè yìí sínú ìròyìn tó jáde látọ̀dọ̀ ọ̀gbẹ́ni fẹmi bafẹmi tó jẹ́ agbẹnusọ àjọ náà nílùú àbújá ó sì ń jẹ́ kó di mímọ̀ pé ìwà yìí ó ń kóbá olówó ó sì ń kóbá aláìní náà láwọn agbègbè wa ó sì ní ojúṣe òbí ni láti máa mójútó ìṣesí àti ìwàsí àwọn ọmọ wọn láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá àti ìjínjẹ ayé wọn tí wọn ò fi ní ṣe ẹsẹ̀ gbé ó wá rọ àwọn ọ̀dọ́ náà láti yàgò fún ìwà àwọn ọmọ èyíkéyè egbò igi olóró tó lè ba ọjọ́ iwájú ọ̀la wọn jẹ́ kódà níbi tó sọ dé ó ní àjọ ndla agbára nìkan kò lè ká láì sí àtìlẹyìn àwọn olórí ìlú àtàwọn ọba àlàyé tó mọ ohun tí àwọn ọ̀dọ́ ń fẹ́ ní báyìí ajagun fẹ̀yìntì marwa ó wá rọ àwọn ọba àti olórí ìlú ní ẹkùn ìwọ oòrùn ilẹ̀ wa nàìjíríà àti jákèjádò orílẹ̀-èdè yìí náà láti máa mójútó ìṣesí àti ìrìn ẹsẹ̀ àwọn àjòjì gbòdògbò àwọn tó ń bẹ nínú igbó kìjikìji ó sì ní gbogbo àwọn èèyàn tó fẹ́ wá ra èrè oko láwọn ìgbèríko ni kí wọ́n ṣe àyẹ̀wò finífiní sí kó tó di pé wọ́n wọnú igbó wa. Ààrẹ Bọ́lá Tinubu ní òun sì dúró wámúwám lórí ìpinnu ìjọba òun o láti mú àgbéga bá ọ̀rọ̀ ètò ààbò ètò ẹ̀kọ́ ìlọsíwájú ìlú àti ti ètò oko wa náà ó sì ní ètò àyípadà ọ̀tún tí òun gùn lé ó ti ń so èso rere ní nàìjíríà. Ààrẹ Tinubu fúnra ẹ̀ ló sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ìpàdé àpérò kan tó jẹ́ ìkẹta irú ẹ̀ èyí tó pè ní third general Hassan Usman Kasina and Memorial Conference tí wọ́n ṣe ní àárẹ̀wá house nílùú kaduna. Ààrẹ Tinubu òun náà lórí gbanilẹ́mọ̀ pàtàkì sí lórí ọ̀rọ̀ òṣèlú Alhaji Ibrahim Masari ló wá ṣojú fún ó sọ pé ìjọba ààrẹ ó gbájúmọ́ ìlànà táwọn baba ńlá wa tí wọ́n fi ṣẹ̀dá orílẹ̀-èdè yìí olóhùn náà ló sì ń tẹ̀lé ó sì fi wá lọ́kàn balẹ̀ pé wàhálà àìsí ètò ààbò tó ti ń fojú warí màbo tẹ́lẹ̀ ní pàtàkì jùlọ ní apá àríwá ilẹ̀ yìí oní àgbéga yóò débà bákan náà lórí ètò ẹ̀kọ́ náà ààrẹ tinubu sọ pé ìjọba àpapọ̀ ti mú àgbéga bá ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ látara ètò àyẹ̀wò tó ṣe fún akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga èyí tó pè ní nel fund tí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ tó lé ẹgbẹ̀rún kan tí wọ́n ti ń jàǹfààní tí wọ́n yáwó ẹ̀wẹ̀ ọ̀ tún sọ̀rọ̀ náà lórí ti iná ọba ààrẹ ní ìjọba òun ti ṣètò tí yóò jẹ́ kí iná kó mọwọ́ dúró dáadáa káàkiri àríwá orílẹ̀-èdè yìí lọ́nà tí iṣẹ́ yóò fi pọ̀ lọ́pọ̀ yanturu fún gbogbo ọmọ nàìjíríà ìròyìn láti ilẹ̀ òkèèrè wá. Ó lé ẹgbẹ̀rún lọ́nà 300 ọmọ orílẹ̀-èdè faransé àti ti spain tó mórí bọ nínú ìjàm̀bá iná tó ṣàdédé ṣẹyọ gbòlà tó ti ń ṣọṣẹ́ láti bí ọjọ́ mélòó kan sí ìsín bákan náà ìjì líle àti ooru tó lágbára ó tún mú lórílẹ̀-èdè spain nìkan níbi tí àwọn ikọ̀ oníṣẹ̀lẹ̀ pàjáwìrì ti kéde pé àyípadà ojú ọjọ́ ó ti ṣe ìrànlọ́wọ́ fáwọn òṣìṣẹ́ panápaná ní ìta ìlú madrid ní báyìí ẹ̀wẹ̀ olóòtú àgbà fún orílẹ̀-èdè náà pedro sanchez ó ti jẹ́ ká mọ̀ pé ó wà ní dandan náà sì ni yóò padà síbi tó ti wá bó ti jẹ́ pé àwọn aláṣẹ ìlú valencia wọ́n ti fi ìdí ẹ̀ múlẹ̀ pé ọkùnrin kan ó gbẹ́mímì nínú ìṣẹ̀lẹ̀ iná náà ṣùgbọ́n ní orílẹ̀-èdè faransé ń tiẹ̀ láti àná sátidé ni wọ́n ti pàṣẹ pé kí àwọn èèyàn tó ń lọ bí 175 kí wọ́n digbá dẹ́ta gbọ́n kúrò lágbègbè tí iná náà tó ti fojú wọn rí màbo tó ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ yàgò gédéńgbé fún ìwà àndàdọ̀tí sínú kòtò ọ̀gbọ̀rá ká sì yé máa gbẹ́lẹ̀ láì nídìí mọ́ gbogbo nǹkan yìí ló ń fa wàhálà omíyalé ọ̀gbọ̀rọ̀ ya ṣọ́ọ̀bù kí n tó dáńdúró ẹ ti gbọ́ kókó ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ìjọba ìpínlẹ̀ Èkó ti fi ìdí ìpinnu àti èròǹgbà ìmúlẹ̀ ṣinṣin lọ́nà tí àgbéga yóò ṣe bá ètò ìlera láti pàṣẹ ìṣàmúlò ẹ̀rọ tẹkinọ́lọ́jì. Àjọ ndla ti ké sí àwọn ọba àlàyé àwọn tó jẹ́ olórí ìlú pẹ̀lú òbí láti gbé ìgbésẹ̀ akin láti kojú ìwà mímu gbígbé àti fífi egbò igi olóró. Ààrẹ Tinubu ṣe ìlérí àyípadà ọ̀tún àti ìlànà tí yóò mú àgbéga bá ìlú wa o le ni egberun lona odun reyan to sa sala fun abo emi won na latari ina kan to sadede seyo gbola lati nu ile wa ni ile France ati ile Spain opo pataki lo si odo Shelly Boyano ati Shidima opara Osekwe to je olootu re popo so eni ati pade wa la go meje alai ni fun agbagbaye emi tin toto Olumide Olandere lo so fin pe o diwo bi ojoro
1: Ejimare lodi ri ewa pakuko Ejimare lodi ri ewa pakuko Oba oke lodi ri ewa pakuko Ejimare lodi ri ewa pakuko Nibi kapeje ati polowo o se ro

I'm going to go to the hospital.

0: padà sí ètò àlejò bí ọmọ ìṣẹ́ bọ́ńdẹ́ fẹ́ẹ́ 92.9 ẹgbẹ́ sì ti ń gbóhùn wọn láti àárọ̀ àwọn náà ni imam mashub kàwé láti ìyàyà ní ọ̀nà ìṣe kọ́mọ̀bọ̀yà dá sí gbogbo àwọn ètò tá ń ṣe ìrìnṣẹ́ bọ́ńdẹ́ fẹ́. Nínú ìyàyà ṣe wá wà yẹn àwọn nǹkan wo lọ fẹ́ kí ìjọba ṣe fún lágbègbè.
1: Àwọn nǹkan tí a máa fẹ́ kí ìjọba ṣe fún lágbègbè wa àkọ́kọ́ náà a ní ọ̀nà tó. Ìjọba ìbílẹ̀ yàbá ṣẹ̀ṣẹ̀ wá sí ọ̀nà kan síwájú Central Mosque wa ni. Tòun ọ̀nà pọ̀ nínú ìyàyà tí ò tí ì tó kọ́ bá wa ṣe sí kọ́ bá wa ṣe jọ kọ́ gbìyànjú àyẹ̀dẹ̀ nìyẹn. Bílẹ̀ kejì àìsàn tó ń ṣe wá nínú ìyàyà yẹn kárí ayé ni aṣọ ní ṣúgà.
0: Ṣé ìṣẹ́ bẹ́ẹ̀ ẹ̀fẹ̀?

0: Ayá máa gbé ìjókòó fún àwọn Indigbo táwọn náà yóò máa tẹ̀ síwájú. Aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ẹ̀ka èdè Yorùbá yóò tún máa gorí afẹ́fẹ́.
1: Èmi bá rí pé kí ló bá nǹkan lè ṣe. Èmi kò ní ìrọ̀lẹ́ kí ló dé bá.
0: Lágbára ọlọ́run ọba ìlú Èkó òní dọ̀tí o, agbègbè wa òní dọ̀tí, ìlú Onígbòǹgbò òní dọ̀tí níbi tí a kalẹ̀ sí níbí báyìí náà. Lórúkọ gíwá iléeṣẹ́ wa Alhaj Abdulwahab Alade Akọ́ṣílẹ̀ là ń kọ yín pé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.

92.9 Bond FM, Emma Kaliwakala.

ọkọ̀ tẹ́ ti rúrúrú tẹ́ lè bẹ́ẹ̀ lè kọ́ sọ ẹ wá rò pé tàlẹ́ fẹ́ fi ọ̀rọ̀ náà tó létí tó gbà máa gbà yín nímọ̀ràn gbogbo àwọn ọ̀ tó mọ olùgbé nínú ìkara ohun àwọn ọ̀rọ̀ òṣìṣẹ́ àjọ bsn láìpẹ́ láì jìnà ẹ bá wọn pàdé ẹ jọ fọ̀rọ̀ délé tó rọrọ̀ wọn á dẹ̀ là yín lọ́yẹ àwọn ìgbésẹ̀ tẹ máa gbé tí gbogbo nǹkan yóò fi bọ́ sójú ọwọ́ ẹ pàdé wọn láago márùn-ún báwo ètò yókùn bó bá ṣe ń lọ sí títí di aago mẹ́jọ ẹ máa gbọ́ lẹ́sẹẹsẹ orúkọ mi ò yípadà olúmiyídé ọlálérè lórúkọ tèmi bẹ́ẹ̀ sì pè mí ní olúmaìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ẹ ṣeun tẹ́ ń gbọ́ bond fm.

wa ṣe ń wo àwọn òyìnbó náà kán tá à ń kọ́ ẹ̀kọ́ lára wọn bẹ́ẹ̀ làwọn òyìnbó náà fẹ́ máa kọ́ tiwa náà ń bí ó túmọ̀ sí pé nǹkan téèyàn bá ní kò kí ń tó kò kí ń tẹ lọ́rùn jẹ́ máa ní tẹ lọ́rùn

kò sí jómọ́. Talẹni tó sọ pé kò sí jómọ́? Ta ló sọ pé kò sí jómọ́? Talẹni tó sọ pé kò sí jómọ́? Bẹ́ẹ̀ ìjọ ń bẹ lẹ́sẹ̀ gbogbo wa. Ìjọ ń bẹ lẹ́sẹ̀ gbogbo wa. Tó bá wù yín ẹ lè bẹ̀rẹ̀ kẹjọ. Tó bá wù yín ẹ lè dìde kẹjọ. Ó yá mọ́wọ́ ẹ kúrò lẹ́ranná. Ó bá mọ́wọ́ ẹ kúrò lẹ́ranṣẹ́.

0: gbé mi débẹ̀ báyìí ọ̀dà láì ṣe inú ara rẹ dùnà
1: omi ìbàní
0: lẹ́gbẹ̀ ò bá sówó lè ní owó ń bò lọ́la àtẹ́wọ́lá bọ́là ọ̀mẹ́ ní ó kọ́ ní kálukú ń gbìyànjú ni gbé pásítọ̀ mi wá sórí ètò lánàá pásítọ̀ ńlá ni ó gbogbo ìgboro ìlú èkó káàkiri àgbáláyé náà wọ́n túmọ̀ wọ́n díẹ̀ yóò ṣe máa sọ ọ́ wọn ní gẹrígẹrí làwọn bá bà láwọn bá tó pè wọ́n wá wò ń sìn sí nǹkan tọ́lọ́run ọba ò lè ṣe a kò máa gbé nǹkan jẹ́ o àdúgbò mi kan láàrin ọ̀sẹ̀ tó lọ ọba lọmọ kan ọmọ obìnrin ọmọ ọdún mélòó ọmọ tí ò ti parí secondary school ní kí ló rọ owó mi rí ní o ló gbé nǹkan mi mú ní ọgbẹ́ nǹkan jẹ́kẹ̀ kọ́tà wo ló ń bẹ wájú ẹ̀ láyé ro aláwọ̀ yóò sí ń bẹ̀ ní kí láńsókè ó lágbára o mo dẹ̀ rọ́mọ mo tún wo mo mi rí fún ọmọ ìyá jìyà láyá tún lọ jìyà lọ́rọ̀ ó para ẹ̀ mélòó bá ti gbọ́ bond fm ò lè pokùn sí láéláé ó kọ̀ rí báyìí ni kò lè máa rí bẹ́ẹ̀ lọ ó wà ní yóò lọ. lẹ́bi mr bible léèrè nítorí ẹ ti rí wọ́n bá bí èmi gan léèrè kódà nínú láṣìwáyé o. ago márùn-ún bá lù mo ti sọ síwájú a lọ sórí ètò ta ti mọ̀ bí ẹnu mowó ìwòsàn ìrora ọkàn tí àjọ bible society of nigeria tí wọ́n ṣe nígbọ̀wọ́ bọ́bẹ́lẹ́ ń já àsáré yẹ̀bá díẹ̀ fún ètò kan náà níwọ̀nba àsìkò péréte wà ń kalẹ̀ gẹ́gẹ́ bí títí di ago mẹ́jọ alẹ́ gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bọ́tẹ̀ àti akéde ètò fún sáà yìí ń gbádùn bond fm náà ń gbádùn yín bí ti náà ṣe wà ń bí o.

sórí ètò jẹ́ olùlànà ìwé mẹ́ka àkàṣe ètò ọlọ́sọ̀ọ̀sẹ̀ láti ẹnu òjíṣẹ́ olúwa ẹni tí ọlọ́run pè tó yàn ẹni tí ọlọ́run yàn tó ṣe lógun olùṣọ́àgùtàn tolúwa ní tàlàbí olùṣọ́àgùtàn fúnléṣẹ́ ìránṣẹ́ believers in intercessory apostolic church number 18 Sri Lanka street ìsàlẹ̀ haruna ìfàkọ̀ ìjayé lagos.

tàbí ìdojúkọ ipò tí o fi ń nílò lára pé o kò ní agbára kankan.

0: àgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí ní ìtura ẹ̀rọ ọlọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
1: Gbogbo ọjọ́ ẹ̀rí Sunday ní dédé aago márùn-ún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú márùndínlógún.
0: Ẹgbẹ́ bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ bíbélì.

0: kaabo si ori eto pataki ta npe ni iwosan irora okan eyi ti egbe bibeli ti Nigeria ati ajosepo egbe bibeli ti America sagbateru eto yi ile se ta ti bo sa fe ta wo yi ni Bond FM 92.9 to wa ni Gbogbo Kingdom GR Ikeja Leko ni Ladipo Boston oruko mi ni Michael Oluwafemi Adesina JP Mr. Bible pelu mi sise lojo eto ni ni awon ranse olorun ala imejeji ni ti baba wa ti agba lalejo pataki ti won wa de kale won ma daruko won to ba to akoko bishop e daruko yin o ke so pe ti de
1: e ku le lord e o e ku isimi eni o bi jesu ba fa bibo re seyin isimi ologo a jo se ni o e de ku ti gbo lati ma gbo eto irora okan oruko mi o yi pada eni owo atojogbon Jacob Sunday Adeyemi lati Season Bible Church ti o nsoju fun egbe bibele ti Nigeria Season Bible Church wa ni agility to nsoju egbe bibele Nigeria e ku isimi eni
0: e se pupo baba wa lati bi ose te lo ajo wa nbi ni sa awon mo Nigeria to fe gbo yin pe ti de sa
2: e ku le o gbogbo le akiyin o oruko mi ni alufa tayo ladokun lati jo ni tebo mi ni my 12 area eyin la mo ba o ni gbogbo pata ba tin wa lafe olorun yo wa pelu wa o
0: e se pupo ni jejo akon lo agba mi lori ainu akonu to jade lati inu iwosan roro okan awon olutoju eniyan irora ati idamu ati wahala to nduju ko won a baba wa tin ba wa fo si wewewewe ka le ronu abayo a tun test waju lojo toni a wa fi ori eso legbi pe a mu abala yen ku nbe nti tojo toni eyin te wa nle a do seto le ni ni o baba wa ti mura ton lati dawon awon ibere yin nipa pe awon olutoju eniyan irora ti won koju 091 28 34 1367 091 28 34 1367 Bishop, oya o.
1: Lekan si, a n reti pe awon alufa gbogbo. Tori awa gan ni oro yi do je moju. Ojise Olorun. Tori awa je olutoju eniyan. A si gbodo kan si wa. Ka jo fi oro jomi to roro abi lati je ki awon nkan ta la koja ko le di titu pale olorun a bu ororo itura si egbe okan ni kokan o
0: ami o
1: taba wa atoki n ka bo en sa lejo mo la pe la lejo bi bata so e je ka wo ibere yi awon igbese wo lo wulo ti awon olutoju le gbe lati le pa iwon to won si mo nigbati won ba ntoju elomiran
2: ese olotu bere pataki le bere awon igbese wo ta le ri to ye ki olutoju gbe a de ti salaye ni jejo awon ta pe ni olutoju awon na ni be alufa oluko onisegun ati gbogbo awon to moju to kudekude to wa ninu igbe aye awon eniyan awon na nilo igbese to ye kan won gbe ki won ba le moju to ara won dada akoko ninu re ni pe won nilo akoko isimi to peye won gbodo fi akoko le funra won lati simi nitori eru ti won gbe o gba ki agbo ara won ko ma simi lekokan ekeje won gbodo se to gbe aye won ni ona to se se kini tuma re ni pe won o se day to day activities won gbo bi igbese ti won o gbe lojo kokan won lati se alakosile re
0: ko ba wo won lori ko ba ko e lo soro ara won
2: so e to ba ti ri pe o ti de bikan iyoku boya won o so di ojo mi ojo re won o le se gbogbo etan won gboro tun se tan lati gba iran lowo nigba to ba ye tori pe won o le da se won lati ya akoko won lati ma je onje to ni lera before sokunu la fi gbe tita awon elomi won to pon fe toju eyan won gbawe awon nu pada do lokun awon mi ti lo ri oge tan ku sibe to pon fe gbawe fe gbadua ki soro enikan tan sibe won na pada di olokun so gbogbo e o pe fun irunu dinle gba lo re kan fi akoko sile fun awon ise to mu agbara ati ayo pada sinu ara won nodawo won ni awon kan mi ta nu o se pe to okay o boya won gba table tennis abi nkan lati mu ara won do ko mo ye pe
1: ere
2: daraya
1: tabi
2: ere kaakiri so that won le ku o ninu gbogbo
1: joko
2: ojojumo awon no ti e le gba fe won le gba afefe sira so awon igbese ti won le gbe niyi to le mu ki ilera won foju pepe kan le gba tutu osu seta ti won si
1: e se e je ka tun gbe eleyi yewo to fara
3: pe
1: bawo ni isimi ati orun se pataki rest and sleep fun ilera olutoju ati bawo ni won se le ri daju pe won sinmi to
2: mo so le kan na lotu pe isimi se pataki kori won kan ko le kokan won ti tutu kori won le tutu isimi ye o se pataki won si gbodo waye fun ni nigba ti se ba n pe fun to n pe fun to n pe fun oye kan mo pe ago ara yi o se pataki ojogbon kan ninu awon abi onise alufa ni awon ilu oyinbo olohun fun lori ofe o si fun ni ebun o na wa bere awe o bere pe a oluwa mo fe ka gbara o po ki n le ba se eto lati mojuto awon eyan gba to fe ku ni omo odun mokandinlogbon o so gbolohun kan o ni oluwa ran mi nise o si fun mi ni esin lati gun lobe mo pa esin loju ona o ma se o mi o le fi iwe tolohun fun mi jise to pe ko moju to agu ara e ko sin mi ngbo ye ko sin mi
1: agu ara e lesin
2: agu ara re lesin ise tolohun ni waasu ṣugbọn gba to ti lu esin pa loju ona ko le mu ko le jise tolohun gbele lowo so ona na le wa ni kan pin oju se fun awon elomi kan si lu anfani ran lowo ti ijoba pese tori na la fi ni gbogbo awon ton je olutoju eyan kan ko ra won jo kan le mo ran awon lowo oloyinbo ni ayon sapnet ayo irin mo be ra won ni yo pon ra won bawon be ba lodo awon elerin ijo mo fi ni lo ra won ko le ra aro won lorun mi so memu akoko orun lokun ko du o se pataki olorun ran wa lowo
1: ti an ba n ro pe o nikan lo n le se gbogbo e ara lo n fabo si
2: bẹẹni
1: o ti sele si mi ori lepo igba ni ojo to ti pe to emi ni maa kọrin emi ni maa wa su emi ni maa se asilo emi maa se gbogbo e ti ma wa dele ma wa wo kalẹ atugba ti mo to n pin ise pe kọ atis o kọ bo ti koda akọ rẹ jẹ igba yẹn lalafia wa n de so n to n fa ti ọpọlọpọ aro pe ti o n ba wa su iwaasu yẹn o nìkan ló máa fi rẹ síbẹ̀ tí ò ní kò ní gbọ́tẹ̀lómì.
2: bẹ́ẹ̀ni inú ọ̀rọ̀ ni àwọn téèyàn bá gbẹ́kẹ̀lé ẹbí ni o ọ̀rẹ́ ni o ó yẹ kó lè pín iṣẹ́ fún wọn fóun lè bá a ní àkókò ìsinmi ara mi mójútó yo iṣẹ́ rẹ̀ náà nìyẹn tó kó lè wà ráyè tọ́jú àwọn èèyàn nígbà.
1: ẹ ṣe a máa rí yín bá ẹ jẹ́ ká tún wo eléyìí báwo ni àwọn olùtọ́jú se lè fi ààlà tó dára sílẹ̀ láì ní ìmọ̀lára ẹbí tàbí pé
2: ìmọ̀lára ẹbí pé àwọn jẹ́ onímọ̀
1: tàbí pé wọ́n jẹ́ onímọ̀ tara ẹni nìkan.
2: ìbéèrè gidi lẹ̀ ń béèrè ìgbà míì tí èèyàn bá wo àwọn tó ń lọ ládùúgbò rẹ̀ láyìíká àti àwùjọ àwọn èèyàn wọn lè tìyàn pa ìdí nìyẹn ta fi ń tí àwọn iléeṣẹ ẹgbẹ gbèrú ètò ìkalẹ ká lè máa síra wa létí ká lè jẹ kán mọ wípé nigba te yan ba ni rara si awon ojuse mi ti agbara re ko gbe ki se pe o je onimo tare ni nikan eh awon loyinbo won ni ability to say no is a sign of majority eni to ba le so pe rara eh apere ko ndagba niye dagbara re o ba ti gbe tabi ti o si aye fun wa ni rara se le eh eh mo kan gba mora mo tiju ko nti o ye ko mora so je ona akoko eh ekeji ki yan beere ki awon miran ko pa ninu ise itoju eh ara ntan buwi ni ara ala to ye ko yin o fi le ni ise itoju eniyan ki se nteni kan le daru boya ti family ni o boya ti awon onisegun ni o boya ti ijo na ni o olohun da wa ka le jo ma pin ni o ni e ma ru eru omo ni keji e je do ma ru ehe ki se pe won nikan lo da be ni won nikan ko lo da ya ko eh ekeji ni yiya akoko sile fun ara yiya akoko sile fun ara ni se pataki se ri oro kan wa ninu iwe mimo ninu iwe solomon o ni a awon omo iya mi won se won binu si mi won se buburu si mi o won mu mi lati ma toju agbo agbo e o eh
3: o se se
2: o ni sugbon agbo temi fun ara mi
3: o ti eru to mi boju to
2: mo pati
3: won gbe se ni lowo se boju
2: so o be si ke ro ri pe nkan to nse o da bo je o fe te ba le o fe te le lorun to fun ara ro won won o moju to so o si wa nu bibeli be yen ni ko olohun gan fe ki wo gan moju to ra re
3: eyin te wa nle oro le ti gbo yi o e boye yin na ti e wa ni ru pe ni jabe so pe e gbe ewe leru sori e wa fa ti yin dani e ore na le ti o sugbon awon baba wa tin fo si ko wa pe be se ni re o e ma ja gba bi ka ta ma di kaya para wa 091 28 34 1367 are ti yin ambo
4: Ìgbẹ́ ti Nàìjíríà ni láti rí gbogbo àwọn ìdíwọ́ tí kò fún àwọn ènìyàn ní àǹfààní sí ọ̀rọ̀ Ọlọ́run kúrò. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà ti ṣe ìtumọ̀ Bíbélì sí àwọn èdè abínibí 27 languages nínú 550 languages tí ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà, à ń ṣiṣẹ́ lórí ìtumọ̀ àti àtúnṣe ìtumọ̀ sí èdè mẹ́sàn-án lọ́wọ́lọ́wọ́. Ó kéré tán, ₦120 million 120 million naira ló mú wá láti parí ìtumọ̀ Bíbélì sí èdè kan. Iṣẹ́ náà bá parí láàrin ọdún mẹ́jọ. Nítorí náà, ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà ń pè ọ́ láti bá Ọlọ́run dòwò pọ̀ kí a lè ṣe ìtumọ̀ Bíbélì sí ọ̀pọ̀lọpọ̀ èdè abínibí ní orílẹ̀-èdè Nàìjíríà. Kí a sì lè ṣe ìpèsè Bíbélì aláfọwọ́kà Braille Bible fún àwọn tí ó ní ìpèníjà ojú àti Bíbélì aláfọwọ́júwe fún àwọn tó ní ìpèníjà etí. Láti ran iṣẹ́ ìtumọ̀ Bíbélì tàbí ìkéde àwọn àkọ́ṣeṣe wa lọ́wọ́, ẹ lè fẹ̀bùnú ránṣẹ́ sásùnwọ̀n ìfowópamọ́ sí yìí. Orúkọ The Bible Society of Nigeria, Zenith Bank, Account Number 10101109 50. Lẹ́ẹ̀kan sí The Bible Society of Nigeria, Zenith Bank, 10101109 50. Ẹni ìkànsí wa lórí ìfìwéránṣẹ́ lórí ayélujára info@biblesociety-nigeria.org tàbí lórí ìkànnì alágbàtà wa www.biblesociety-nigeria.org. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0815-909-4126 0815-909-4126 BSN àmúhòrò Ọlọ́run wà ní àrọ́wọ́tó.
3: Ẹ̀ka àbò padà sórí ètò ìwòsàn rírà kan, mo ti pe kọ́kọ́rọ́ fún wa, à ń retí pé yín ẹ̀yin tẹ́ wà nílé. Ẹgbẹ́ ń tún pè lẹ́ẹ̀kan sí kí n tó faṣẹ́ náà lé bíṣọ̀bù lọ́wọ́ kó máa bí àwọn bàbá wa léèrè àwọn ìbéèrè 091 28 34 1367.
1: Okay, asitan padà sí orí ìbéèrè wa padà, ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú, ìmọ̀ràn wa sí àwọn tó wà lábẹ́ ọ̀gá to je olutoju tori tan ba ti ri pe ise poju na ka wa yi lati gba aye isinmi bi be ko ko ma je ori ise la go nkule tori ati oga ati omo se na on ni lo isinmi so tori igba ti oga ba yera to den di awon ero le awon to wa labe won to ba ti npoju you know
2: o ye ka ti epe ka petu sa won oga nu na ni pe tin ba ran ti awon koko abe won tori a mo wi pon sele lajudo wa nigba tan ba ti doke tan majority ise yen owo awon to wa labe won ni o se a ni kan mo fun won se bo kan ran ti pe olutoju ti won na ni lo iseme e gbogbo an to ngbo wa edo abe yin ni ki gbogbo kan le ka le a le sise yen t'Olorun gbe le wa lowo pe emi wa o legun eh to dara fun wa
1: o ami o e je ka tun gbe ibere leyi le wo bawo ni egbe itileyin peer support group awon olutoju tabi imoran lowo amoye the counselor to se le ran awon olutoju lowo ni ti opolo ati ti imolara
2: o se pataki ki egbe atileyin wa nitori le kan so pe irin ta fi lo ra won o ma mu si ise akoko ti egbe atileyin ma se niyan ngba ton ba fi ara lo ra won won o le won o mu si won o do le pin riri laarin ara won won o to bi igba ti won jo pin eru ni but teyan ba da wa bi yo ba ti ni igi kan eru wa ko dagbo ko lohun igi kan ba wa ko ni gbo lohun ko jo igi e wa ko dagbo se no ona me ti an le tun gba oni kan ma gba imoran lowo ara won to wulo eh kan de gba kan se itewo kan gba itewo gba ati leyin ti tori elomi gba mi ko ni fe gba I can do it all iye ku ni ko le mu ki emi won ogun ko le mu kan sise yen ni aseyori ba mi atun fun ro won pe kan ko lati kan ko lati odo awon miran ti won ti ni iru iriri yen eh ton ba pin iriri pelu ara won yo mo ki won o le se ise yen dada so okan ti egbe yen to egbe atileyin to wa fun niyan o mo je ki aye abo lati soro nipa idamu won wa o mo tun fun won ni ore ofe pe aniyan yi o abi ebi okan kan mu ko se nigba ti imoran lowo amoye teyan ba wa imoran lowo amoye ohun ti ni oye o ti la koja yo le pin iriri re pelu won yo si le fi ona abayo koyan to idina e ta fi so pe gbogbo eniyan o lo ni lo ni wasu oni wasu fun ra re o na ni lo ni wasu
1: no man is an island eni kan o da wa
2: anilo igi ke da gbose
1: eh anilo ara wa so e je ka tun wele to ra ni awon ibere to po lori oro ta n gbe yewo ni kini ipa ti igbagbo esin isaru pelu ifarabalẹ mindfulness tabi ere idaraya nko inu bi olutoju se ntoju ara re
2: a le yowo igbagbo seyin ninu oro obo a le yowo eta pe ni irin ajo emi kuonu ati isaru kuonu bi aye wa tori bo Olorun se da wa o da wa ni eyan elemi spiritual man so igbagbo esin adi isaru o fun olutoju ni ireti en to ba di igbagbo mu dada to je omo emi yo ni ireti nkan mi ti o fun yo fun ni ite igbesi aye to lo mo pe ni reason or purpose for living ite to fi nse yen ki ese tori owo oni o je in to nti be ete elomi yo ri idunu re ni pe mo ran elomi lowo mo yanju so awon nti igbagbo to ni se ninu irin ajo ta wo niyan yo to fun ni agbara inu lati inu spiritual strength yo lokun lati inu lati dojuko ko ninja ba mi fo opo iyan gba mi adu awon eyan ati kiko pa ninu ijo tabi awujo igbagbo a ma mu itunu ba okan won a ma mu idamu ku ni wa se ma pa awon eyan gbadura fun ni na iye ni beli fi so e ma gbadura fun ara yin paul na beli oni e ma gbadura fun wa ba soju na e ma gbadura fun awon ara yin o tun ni awon to wa ni ipo alase e ma ran ti o to mo pe eru olo wa lori won so awon igbese ta le gbe niyan eto pari e ni isaru oloyinbo npe ni meditation te ba se isaru yo fun ni ifarabalẹ a si mo de aniyan sise ku tori yo be si ni ronu ojo ola so o se pataki keyan je en ti o ba se olutoju yo je eni to je onigbagbo to je omo emi eyan le fi se ara se tori yo de bi kan ti o su o ti ri niyan lootu
1: e se e je kin tun bere leyi ki o le ye awon eyan iru imaran wo on le le fun awon to n teti si wa to n gbo eto yi loni iru imaran wo on le le fun won boya alufa ni o boya nurse abi ya dokita ni to n gba bere boya woda ni o abi awon ti o n toju awon eniyan ti an ko awon eyan sabe akoso won iru imoran wo le le gba won
2: e se olotu imoran akoko ti ma gba gbogbo awon olutoju eniyan ati kasiti gbogbo en to ba ti ran eyan lowo olutoju bi alufa bi teacher bi onisegun kan ti pe ilera won se pataki gege bi eni ti won toju mara akoko ti ma fun won niyan iwe si awon apostoli ori ogun ese 23 re abi 28 meji de ni ogbon oni ma boju to ara re ati agbo ti emi mimo fi ese alabojuto se ke si pe nkan akoko to olorun ni kan moju to lara won kan to moju to agbo to wa labe won so en to je olutoju agbo to wa labe re o ni awon to ntoju sugbon ise re akoko o ni lati oko boju to ra re ko si le gbon du olorun lo eyan le mo ju bibeli lo
1: because o je are o ba da pe kilo fi oju
2: so o se pataki lati koko mo wi pe ilera ohun se pataki ekeji awon elomi won o kan so pe a ki fi ago ofo bomi fun yan yan pe ti o ba si nkan nu re o le render help o le siran lowo okunun la bi gbe tita wo kokko moju to ra re na ko le ba le anfani lati moju to awon to ntoju nitori na we wa iran lowo ati ya akoko sile fun isinmi ati bi boju to ilera ara atopolo o je ami ilera fun awon olutoju ki se apere pe won weak so o ye ki won faye le dada fun isinmi won kan si moju to ilera won yala topolo ni tabi ti ago ara ta fojuri yen yo ro won lorun lati le se ise ti agbele won lowo dada
1: e se apakerin ibere wa ni adeyo bi a so pe ani opolopo ibere so apakerin kilode ti o fi se pataki lati fi imoriri han ti awon olutoju fun ise ti won nse
2: e se ibere gidi le bere koriya je okan lara ise
1: ekuse
2: ekuse yen gan o ma je koriya nigba tan ba se imo yi tabi imoriri fun eni ti ntoju eyan ntun won se ni pe won ropo soko e won fun lokun ise itoju se ri o saba ma je ise to nira so nigba ta ba wa ri enikan to ni ekuse o epele o to ki kilo se o se koriya fun yan niyan ọ̀pọ̀ àwọn àgbékalẹ̀ ìjọ wọn a máa ṣe ẹ̀sìn ìsìn mọ́yì fún àwọn olùtọ́jú tí wọn nírùjọ àgbékalẹ̀ ti wà ní ìsìn a máa ṣe ìmọ̀yì fún àwọn tó jẹ́ pásítọ̀ òní tó bá ti lo bí ọdún márùn ẹ jẹ́ ká sọ pé ẹ kúṣẹ́ so wọn gba gbogbo ìdílé ọyá ẹ̀yìn náà ó ti sáré káàkiri nítorí láàrin ọdún márùn o ẹ sọ pé ẹ kúṣẹ́ so nígbà tó bá dẹ̀sí yẹn yóò mọ̀ pé àwọn èèyàn yìí wọ́n mọ rírì ni mo ṣe ń sáré káàkiri ó jẹ́ àwọn ọ̀nà tí a lè gbà tí ó lè mú kí olùtọ́jú ó tún ní inú dídùn sí ti ń ṣe ó lè bá tẹ̀síwájú.
1: ẹ jẹ́ ká wo àwọn olùkọ́ni kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ òbí ló mọ àti mọ rírì àwọn olùkọ́ àròyé lẹ́lòmí màmá sí tàbí complain. Pọ́ọ̀tì ìyẹn àìlera tí wọ́n rí oníkan náà máa fi hàn àríwísí àwọn ọmọ yìí dẹ̀ ni wọ́n ń gbé lọ́dọ̀ àwọn olùkọ́ ju
2: àwọn
1: òbí mi gan ráàyè ìtorí ẹ̀ tán bá gbọ́ rídé ìsìn wọn a máa wábi tán ti wọ́n sí lẹ́sìn torí pé wọ́n fẹ́ sinmi jẹ́ kẹ́ bá àwọn òbí náà sọ̀rọ̀ láfún àwọn olùkọ́.
2: ṣe rí ọ̀rọ̀ gidi ni àwọn bíṣọ̀bù wa pàkíyèsí wá sí yẹn gẹ́gẹ́ bí àwọn olùtọ́jú tí mo gbóríyìn fún ni àwọn olùkọ́ ni especially àwọn tó wà ní kíláàsì kéékèèké àwọn skul náà dẹ̀ gbé ké wọ́n gbé ọgbọ́n kalẹ̀ pé kí ọjọ́ kan wà tán pè ní okun dé ọjọ́ ọbẹ̀ wò nígbà bá débẹ̀ wà á yẹ ìwé ọmọ ẹ wò wà á dẹ̀ sọ pé tó tíṣà wo ló wà ní ìtajà ọmọ mi o ẹ náà mọ bínú o kò tó nǹkan ní sọ ní dáhùn so àgbékalẹ̀ yẹn kí tíṣà náà lè bá tún mójútó iṣẹ́ rẹ̀ ni bọ̀ nígbà tó jẹ́ pé gbogbo ìgbà tí wọ́n bá ti lọ àríwísí àròyé ló ṣe ó ràn wọ́n lọ́wọ́ torí náà abẹ́ bẹ gbogbo àwa tá à ń gbọ́ wa tá à ń gbọ́ ètò yìí ẹ jẹ́ amójútó àwọn olùtọ́jú bóyá olùtọ́jú ọmọ wa ni even na ni tá à ń gbọ́ ọmọ sọ́dọ̀ ẹ jẹ́ amọ̀ràn pa àti fún lówó rẹ̀
1: ìwé
2: ìṣòro ń gbà sálárí ìwé ìṣòro ń fún lówó
1: ìṣẹ́ ni mo rí ya ni ó fi tọ́jú ọmọ ẹ dáadáa
3: kọ́kọ́ yín ò tó yẹn ni kò ò tó bó ṣe pé ká ti ẹ̀ lọ kára màmá wa ilẹ̀ bá tọ́jú ọmọ mo ní kí ẹrọ sọ̀nfà fún yín
2: ni
3: àwọn ọ̀yẹ́
1: alẹ́ lè mọ rírì
3: bẹ́ẹ̀ni ẹ ṣe púpọ̀ bíṣọ́ọ̀bù tẹ́ bá ń la ìpèníjà tàbí ìṣòro tó ń ti inú ọkàn yín wá ẹ nílò ẹnìkan láti bá sọ̀rọ̀ ẹ lè kàn sí iléeṣẹ́ ẹgbẹ́ bíbélì ti nàìjíríà tó bá wà ní àrọ́wọ́tó yín tàbí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ WhatsApp line yìí 09026339945 níbẹ̀ ni ẹ ó ti rí ọ̀nà àbáyọ sí ìṣòro tó ń ti inú ọkàn yín wá sílẹ̀ náà ṣe retí pé òrùn tó kù lẹ̀ ọdún àtó aṣọ ọgbẹ́ o 09128341367 ẹ jẹ́ àdókè lọ́rùn tá a bá padà dé a tún máa tẹ̀síwájú.
5: The Bible Society of Nigeria. We are committed to breaking any known barriers that make the Word of God inaccessible to people. The complete Bible is now available in 27 Nigerian languages, while translation and revision are ongoing in 10 different languages. It costs a minimum of 120 million naira to complete a Bible translation project if achieved in 8 years. The Bible Society of Nigeria invites you.

0: kóríyá fún àwọn olùtọ́jú wọn. Nírú ti ìjọ ti wá, ọdún márùn-ún márùn-ún ni wọ́n ṣe àgbékalẹ̀ pé ká mọ rírì ẹni tó jẹ́ olùtọ́jú. Àwọn ìjọ tó bá dẹ̀ jẹ́ tó bẹ̀rù Ọlọ́run, wọ́n mọ pa mọ́. Wọ́n ó gbé jáde, wọ́n ó daṣọ sí lọ́rùn, àwọn èèyàn náà wọ́n ó tiẹ̀ lè ṣàdúrà fún pé tó a mọ rírì iṣẹ́ yín o. So ó jẹ́ ṣíṣe ètò ọjọ́ pàtàkì kan láti bu ọlá fún, ó ṣe pàtàkì. Wọ́n ó pè ní àfiṣẹ́sán di ọjọ́ ọmọ yìí. Bó ṣe ṣu lásán ló mú wá ààrẹ ni. Bàmí wọ́n lè da ẹgbẹ́ àtìlẹyìn sílẹ̀ tí ò bá ti ṣe ìjọ àwùjọ tàbí ìjọ, wọ́n lè pe gbogbo àwọn tó ń ṣe irú iṣẹ́ ìtọ́jú yìí, ẹja kó wọn jọ pọ̀ kán di ẹgbẹ́ alátìlẹyìn fúnra wọn. Irú ètí bíbélì ẹgbẹ́ bíbélì ń ṣe fún àwọn tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ nínú ètò ìwòsàn ìrora ọkàn, láti kó wọn jọ, láti ràn wọ́n lọ́wọ́, ó jẹ́ ọ̀nà tí a lè fi ṣe. Ìgbà míì ká pèsè ìrànlọ́wọ́ kán lè ba àgbà sinmi ọ̀nà ẹni. Ìgbà míì ká máa rántí wọn nínú àdúrà àti àwọn ètò ìmọ̀ yìí. Ìjọba pàápàá ó yẹ kó máa mọ rírì àwọn tí wọ́n ṣe olùtọ́jú. Ìgbà tí mo wà nílé ìwé, pòfẹ́sọ̀ mi kan ó ṣàwàdà, ó ní tó ń bá láǹfààní láti jẹ́ ọ̀kan lára àwọn olóṣèlú. Òun ó ní kí àwọn ìyàwó máa gbowó oṣù kán máa gba àláwáṣẹ. Àwọn béèrè pa iṣẹ́ wo wọ́n ṣe, ó bá béèrè. Ó ní tí ọkọ bá ti ibiṣẹ́ dé, gbogbo tó wù kojú rẹ̀ ó rí ní ibiṣẹ́ tó mí lọ bí iṣẹ́ ìmọ̀gàn ó ti sú mi. Ó ní ìyàwó mélòó ni ó sọ pé mo fara mọ́ ọmọ lọ. Yóò ní ọkọ mi ẹ̀já rowó ẹ tí ì rí mi. Ó ní ọjọ́ yẹn yóò dáná oúnjẹ fún un, yóò fà á rẹ̀ lẹ̀, yóò kì mọ́lẹ̀. Tó bá tún dàárọ̀ ọjọ́ kejì, yóò gbẹ̀ wúwọ̀, yóò lọ bí iṣẹ́. Ó ní àwọn ọ̀gá ilé iṣẹ́ wọn ò mẹni tó ṣiṣẹ́ lẹ́yìn ẹ̀ tó fi padà wá bí iṣẹ́. Ó ní ṣé kò yẹ ká mọ rírì àwọn tó ṣiṣẹ́ lẹ́yìn
1: ilé.
0: Àwọn lẹ́yìn tí ní background tá a mọ̀ pé ẹlòmíì ò bá dẹ̀ ti fi ṣẹlẹ̀ tó tọ́ nítorí tó ń fojú rí. Bíṣọ̀bù sọ̀rọ̀ lẹ́sọ pé táwọn èèyàn bá ti dọ̀gá, àwọn tó wà lábẹ́ wọn ń gbà mí wọn fún wọn sìn mí, wọn ó máa lò wọn bí lomi òjò ni. So àwọn tó wá ń fún wọn lókun tó fi lè tẹ̀síwájú, ó yẹ ká mọ rírì wọn.
2: Àwọn ẹgbẹ́ míì sì wà tí wọ́n mọ rírì bí grant tó jẹ́ pé wà, ṣùgbọ́n nígbà táwọn èèyàn mọ̀ láti ran àwọn olùsọ̀rọ̀.
0: Ojúṣe ìjọba nìyẹn, ó yẹ kí ìlú tá a wà lórí bẹ́ẹ̀ wọn ò mọ rírì wọn. Ẹ wo àwọn dókítà wa náà, ẹ wo mélòó ló kù, gbogbo wọn ti fẹ́ sá lọ tán.
2: Sálárì àwọn aláwáṣí sí wọn gẹ́ wọn ní fún wọn.
0: Gbogbo wọn ti fẹ́ sá lọ tán.
2: Àwọn owó àjẹmọ́nú wọn.
0: Gbogbo olù àwọn tó ń tọ́jú àwọn èèyàn já mójútó wọn lu
1: ìbẹ̀rù. Ẹ bàbá wa ọ̀pọ̀ ọ̀rọ̀ kì í kún àgbọ̀n, afẹ́fẹ́ ló ń gbé lọ tó ṣe bí òwe àwọn ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ ni bàbá ti bá wa sọ yìí tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n. Mo lérò pé ẹ rí ọ̀kan tàbí méjìdínlógún nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ti gbé kalẹ̀ àtàwọn béèrè tí bíṣọ̀bù ń béèrè lọ́wọ́ bó ṣe ń dá wa lóhùn. Òkú pé kò sí wàhálà ní pé ẹ̀yin tẹ́ wà lé náà kọ́ ẹ gbé gbàdá bá parí ètùtù ẹ máa pè ẹ lè rí bàbá bá sọ̀rọ̀ àbíjẹ́ àtúnyẹ̀ láti rí kẹ́ẹ̀ pè kẹ́ẹ̀ lè sọ èdè ọkàn tí náà. Bàbá ẹ̀dágbé fáwọn nàìjíríà pé ó ti di ìgbà mi bàbá pè mí.
0: Ẹ ṣe o, ẹ̀yin là máa rí bá o. A gbàdúrà pé gbogbo àwa tí a jẹ́ olùtọ́jú àwọn ènìyàn, Ọlọ́run fúnra rẹ̀ yóò tọ́jú wa. Ìlera wa ò ní kùnà, yóò dára fún wa o. Àlàáfíà ni fún yín o.
1: Bíṣọ̀bù.
2: A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tó tẹ́ ti gbọ́ wa bí ẹ̀ ti ẹ̀ pè lónìí. Ṣùgbọ́n a mọ̀ pé ẹ̀ ń gbádùn ètò yìí. Àwọn tí Ọlọ́run dẹ̀ ti bá sọ̀rọ̀ nípa ètò tòní, Ọlọ́run ó jẹ́ kán lè mú lò. Àlàáfíà Ọlọ́run á wà pẹ̀lú wa o.
1: Tó bá tún di ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú àṣọ Ọlọ́run bí kò sì bá fa ibò rẹ̀ sẹ́yìn, ká tún pàdé wa lórí ètò ìwòsàn ìrora ọkàn pẹ̀lú àkòrí mìíràn tí yóò jáde. Ìwòsàn ìrora ọkàn Kristi yóò la ọkàn wa kọjá, yóò sì bu òróòtura sí ojú ọgbẹ́ wa. Ó dàbọ̀ lórúkọ Kristi.

0: ọwọ́ mi. Olúwa bí ọwọ́ agbára dá padà. Wàá tún gbàdúrà báyìí wípé Olúwa bá aṣọ èérí tó bú aṣọ òkú mi mọ́lẹ̀. The moment you give your life to Christ, Ọlọ́run á wọ ẹ lọ́ṣọ òkú. Ṣùgbọ́n tó o bá ti dọ́wọ́ bọ ẹ̀ṣẹ̀, aṣọ èérí á bu aṣọ òkú ẹ mọ́lẹ̀. Ṣùgbọ́n torí pé o ti wà níwájú Ọlọ́run lónìí, ọwọ́ Ọlọ́run tó bú aṣọ èérí kúrò lára òkú Joshua, wòlíì Joshua. I pray for you. Ọwọ́ Ọlọ́run yẹn á bú aṣọ òkú rẹ kúrò ní orúkọ Jésù. Lápàdúwo wà ní Olúwa. Démi ní adé òkò. Dé àwọn ọmọ mi ní adé òkò. Dé ìṣẹ̀dá mi ní adé òkò. Lápàdúwo ẹ̀ṣẹ̀ wo ni mò ń ṣẹ̀? Kí o ní jẹ́ kí n rógòrò. Olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ náà. I reject the desire for sin. I reject spirit of sin. I reject all willful disobedience to God's word. I break the yoke of perpetual falling in sin. I break the yoke of begging. I'm continually getting loans all my life. No bad. Ogo Ramadan. Ami agbe mo logo Ramadan. Irawo Ramadan. La rogodo. Awon do sami mo ni wa rogodo. Ogo re oni wo mi o. Ogo Ramadan o. La be bo ti gori ogo Ramadan o. Shall it be in the name of the Father and of the Son and of the Holy Spirit? Ojo Saturday laaro. Yo Saturday laaro. Manje mo anu. Ni ago mefa si meje. O gbadua losu tutu to nbo yi wa ri anu gba Jesus Oluwa wa. God bless you.
1: Iṣẹ́ ìránṣẹ́ náà lẹ ti gbọ́ tán látẹnu bàbá wa nínú Olúwa. Pásítọ̀ Olúwa ní Tàlàbí, aka Ja Olùlànà.
2: Aago 5 kù ìṣẹ́jú 15 ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Sunday lẹ́tọ̀ ọ̀hún wáyé níléeṣẹ́ Radio Nigeria Bond 92.9 FM.
1: Báwọn àkàṣe ètò níléeṣẹ́ ìránṣẹ́ Believers in Intercessory Apostolic Church number 18 Sholanke Street, Ìsàlẹ̀ Haruna Ifakọ Ìjayé, Lagos. Ti ṣe lọ́dún yìí, Covenant of Mercy nlètò tó ń wáyé láago mẹ́fà dájú gbogbo ọjọ́ kìíní oṣooṣù nínú ọjọ́ náà. Ìṣòro já Night Vigil ó di ọjọ́ Jímọ̀ kẹta lóṣooṣù rẹ̀ látago 11 alẹ́. Tó bá wá dọjọ́ Sátidé kejì oṣooṣù, abiyamọ gbàdúrà nlètò tó ń wáyé lábẹ́ àkóso màmá wa nínú Olúwa. Pastor Mrs. Ọmọṣadé Tàlàbí bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án òwúrọ̀. Gbogbo ẹ̀bùbù nínú ọjọ́ Believers in Intercessory Apostolic Church number 18 Sholanke Street, Ìsàlẹ̀ Haruna Ifakọ Ìjayé, Lagos ló ti ń wáyé. Ìpàdé tó dọ̀sẹ̀ tó ń bọ̀ nígbàtá àmọ́ pàdé lórí ètò já Olùlànà.
3: Bond FM

bayen fury balefwa.

明花样。

0: olóògbé dayọ̀ kújọ rẹ̀ lẹ́gbọ́n o.
1: Sìlẹ̀mí ayọ́ǹgẹ̀, òrékè lẹ́wà.
0: Tó ní pé mo mọ Abidi,
1: ìjẹ́
0: bastard ìyà.
1: Ìjẹ́ bastard ìyà.

ti oba alaye ni oba ri ni wonu are mo akiolu lowo ilu eko oba iko la iluwa onu won se nigbowo oro ododo oba di ago meji a lo gbo iriyan gbaye lati era ro iwa mi Lẹ́yìn náà àwọn orí ìpolówó fẹ́ sanwó fún ẹ̀ tún máa gbúrò ẹ̀ṣẹ́ máa gbádùn ẹ̀ lọ. Àwọn ètò yòókù títí di aago mẹ́jọ tí màá ṣe yẹ̀bá.

díẹ̀ lẹ́ni lóòótọ́ ní studio náà tún ṣe yìí. Tí ò bá wa dé yàrá ò mọ wa ṣe o.

ọmọkan bẹntansi bó bá fi nǹkan bójú ẹ wá sọnù ó ní mọwọdẹlẹ ìrọdẹ ni ó ní ìgò kan tí mo máa ń lò máa ń fi bójú ní ìgò dúdú báyìí ni mo fẹ́ wò rárá a ti ní lọ́kọ̀ pé ilé.

0: ìrẹ́ran jẹ olóògì ní kọ́ ni kò jẹ́ kó tájà torí pé bí wọ́n ti mọ níran baba wọn nù ohun tó bá jọra wọn ló yẹ ká fi wéra wọn kíndó formula alternative therapy a kìí tó sọ fún olóye ènìyàn bí kò ṣe jẹ́ láwùjọ òkúta kíndó formula alternative therapy kẹ́dùn àti kíndìnrín ṣiṣẹ́ déédé kọ́pọ̀lọ́ ìdáṣiṣẹ́ bó ti yẹ ìṣètò dohun ìgbàgbé àlódìgbò ṣe fọ́gbẹ́ inú infection awábígbà hepatitis d tan jídòjìdò atato iyọ̀dún ìmọ̀ ìjìnlẹ̀ tó fa kíkí la fi gbé kalẹ̀ ló jẹ́ kó pójú òṣùwọ̀n èyí náà lù kẹ́ ẹni confam fẹ́ lómi kò sí aláṣẹ àtolùdarí ilé iṣẹ́ tó ń pèsè jídòjìdò ajẹ́bí iná egbòogi tó confam dr ojo ọlájídé ní gbogbo ọjọ́ monday sí friday aago méje àárọ̀ sí méje alẹ́ number 8 amúbíọyà street òkèàrò bus stop ẹ pè wá sórí 08037383879 08038 3879 lẹ́ẹ̀kan sí 08037383879 jíto formula alternative therapy ìròyìn kò tá fojú wa.
1: بسم الله الرحمن الرحيم
2: السلام عليكم ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ òdodo àkànṣe ètò tá a gbé kalẹ̀ nílẹ̀ṣẹ̀ radio bond fm 92.9 láti máa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọlọ́run ọba àlá láti fọkàn wa mọ́ eléyìí tá a ó máa gbọ́ láti inú alukur'an àti hadith anab muhammad ọ̀rọ̀ òdodo 30-minute program ni lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní gbogbo ọjọ́ sátidé laago márùn-ún òwúrọ̀ títí di aago márùn-ún ààbọ̀ òwúrọ̀ bákan náà lọ́jọ́ sunday aago mẹ́fà ààbọ̀ ìrọ̀lẹ́ títí di aago méje ìrọ̀lẹ́ inshallah ta ló ṣe onígbọ̀wọ́ rẹ̀ bàbá wa ni àláyélúwà ọba rídíwánú láì akin olóde force olówó èkó bàbá fuad kọ́lọ́wọ́n bá àlá àpàdé sàn wọ́n ní ẹ̀sùn olóore kó sì jẹ́ kí ẹ̀mí gígùn àti àlàáfíà kó bá ní jẹ́ tiwọn ẹ máa pàdé àwọn àfáà tí ó máa bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn islam ẹ̀kọ́ alqur'an àti sunna nabi wa muhammad sallallahu alaihi wasallam a sì dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ iléeṣẹ́ rédíò ìjọba àpapọ̀ iléeṣẹ́ rédíò bond fm 92.9 àti gbogbo àwọn alákòóso tí wọ́n fi àyè sílẹ̀ fún àkọ́tún ètò náà fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé 0802-848-3735 0802-848-3735 ọ̀rọ̀ òdodo ẹ máa tẹ́tí lẹ́kùn máa ṣàlà.
3: وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
4: الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم adupe fun olorun ba ala to tun se ni orun fun wa lati tun pade wa lori akotun eto wa eto yin oro ododo eleyi ti o je agbekale ti baba wa alailuwa oba ridwanullah aremu akilu the first oba of lagos abi olorun ba ala ko tubo ma ba wa kun won lowo olorun ba ala ko ba wa san won ni esan re laye ni ati ni ojo egbende alqiyama aljazaa'u lilinsan illa lilinsan ko sai son kan to wa fun daada ju daada na lo gbogbo mi ewu to ba ti se daada olorun ti sadehun pe daada na ni won fi son lesson motewola oyedokun na ni oruko mi eleyi ni mo fi to akabo sori akotun to wa ni ede asiko yi be na ni gege bi se wa emi ni kankan ni mo wa ni ori eto leni mo wa pelu awon olumawa fode lati sheke akim abu abdallah eba salama fi an yami
5: assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
4: wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ni tesiwaju ito wa nipa awon majemu ti o ma mu ise olore eda je atewogba lodo adeda pelu yondo olorun oba awon olumawa won ma tesiwaju pẹ̀lú àwọn mọ́jẹ̀mú yìí wọ́n ti sọ tẹ́lẹ̀ àwọn mọ́jẹ̀mú bíi méjì ṣùgbọ́n fún àǹfààní àwa tẹ́ pé aláǹfààní láti wà pẹ̀lú wa nígbà tí wọ́n ṣàlàyé àwọn mọ́jẹ̀mú méjì àkọ́kọ́ àáfẹ̀ kan tó rọra bá wa ṣe ìrántí nípa àwọn mọ́jẹ̀mú méjì àkọ́kọ́ tó máa tẹ̀síwájú lórí àlàyé náà fọ́lẹ̀ àtàfà dẹ́lu mashkura ya ṣe.
5: alhamdulillah thumma salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in adupe fun olorun ba
4: alhamdulillah
5: tun ṣe salatu fun wa nabi sallallahu alaihi wa sallam ngba ti abere akole pe awon majemu lo wa ta lati tepele mo ka mo daada lori ise ta nti so ajo olohun ba subhanahu wa ta'ala kale ba je te o gba aso ma pe meta ni ma je mu na
6: na

92.9 Bond FM, Emma Taliwakana.

door-to-door cargo service clearing and

0: Tó bá tún di aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdajì ọ̀la 5:25. Wọ́n kó tó di pé okó lé ọjọ́ ajé Monday mọ̀ pé Èkó ò ní gbàgbà kú gba o. Látọjọ́ ajé Monday ìṣẹ́jú ẹtì Friday lètò yẹn máa ń wáyé bójú ọjọ́ ṣe rí weather forecast. Lédè àbínibí èdè Yorùbá àwọn tó ń gbádùn ẹ̀ kódà mí ti ẹ̀ mọ́ bíta ẹlẹ́yà kan pè ní àlùmáìtì àlùmáìtì. Òkú iṣẹ́ ọmọ àpẹ̀lú ẹ̀ mọ̀ ń gbádùn ètò yìí. Lọ́rọ̀ ọba òṣèlú mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Má gbà fún mi láì dùmàrè gbogbo bá kọ́ mi àṣírí àtú o. Yóò dá kó mọ ipò tí ojoojọ́ wà kó tó di pé kó ń lé. Má lè mọ̀ bóyá òjò àárẹ̀ òjò níràn òòrùn máa ràn òòrùn níràn. Tútù amúni bóyá wàá lo nǹkan wàá wáṣọ òtútù ni. Gbogbo nǹkan yìí ló ṣe pàtàkì kó mọ̀ níléeṣẹ́ Bond FM 92.9 5:25. Bójú ọjọ́ ṣe rí. Ó dẹ̀ dúpẹ́ lọ gbogbo àwọn ìṣàkóso iléeṣẹ́ rédíò Nàìjíríà Bond FM 92.9 ká àti ìpínlẹ̀ Èkó. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ gbogbo iṣẹ́ pátápátá náà. Nígbà tí ètò náà ti bẹ̀rẹ̀ fún ìfọwọ́sowọ́pọ̀ àti àtìlẹ́yìn mo dúpẹ́ mo mọ̀ lóore o. Ṣe o thank you very much. Ikú ò ní pa yín kò ní pa wá kò sì ní pa èmi náà lágbo ọ̀nà. Akérè oko délé o. Orúkọ mi ò yípadà Olúmìdé Ọlálérè lorúkọ tèmi ò bẹ́ẹ̀ ti pè mí ní Olúmáìtì omi ẹ̀kọ́ ni lágbo ọlọ́run àátún pàdé ìdajì ọ̀la ora àlásùn ó dárọ.
1: Èrò yàwá wo bẹ́ẹ̀ ni irú orin òwò làátún kọ sí gbẹ̀dú lẹ́yìn èrò yàwá wo èrò yà máa bọ̀ ẹ wá wuri èrò yà máa bọ̀ ẹ wá wá dùn èrò yà máa bọ̀ ẹ wá gba ayò àìnípẹ̀kún lọ́dọ̀ tiwa RSK The Rock bẹ́ẹ̀ ni RSK The Rock Venture ní nọmba 9 Ajé Ṣafẹ́ Close Kánsù Power Line Road Ìdímù Lagos ibẹ̀ láti rí dábí ẹnu táwa ń rọ̀ bí òwe egbògi ìgbàlódé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó gbòǹtẹ̀ ìjọba làwa fi ń ṣọmọ aráyé ní ire. Òfìtọ́ Kádípẹ́ lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ tí wọ́n sọ ti owó ti gbòògì lẹ́bi tẹ́wọ́gbà egbògi aráyé RSK The Rock ẹ̀mí dọ́là rẹ̀yìn láyéláyé torí pé iwájú báyìí lọ́pá ẹ̀bì tí wó sí ibi tá a wí la dé yìí o. Eégún tó jáde ti kúrò lẹ́nìkan kì í wò ó. Gbogbo ọ̀rọ̀ ọmọdéyìn gbọ́ pátá ìrọ́ ló wà níbẹ̀. Ló fi tọ́ fún gbogbo ẹni tó bá gbọ́ láti lọ sọ fún gbogbo ẹni tí ò gbọ́. Ọyẹ fún gbogbo ẹni tó bá mọ̀ láti lọ ṣàlàyé fáláìmọ̀ pé ààyè ọpẹ́ ti yọ lórí àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbòǹtẹ̀ ìjọba wọ̀nyí. Ayọ̀ ni ti gbogbo wa. Ṣé ẹ gbàgbé àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n ni tàkọ́kọ́. Ká lè bọ́ lọ́wọ́ gbogbo wàhálà ìbálòpọ̀ takọtabo bí ìsúnkì ojora ìdásí ìdákọ́lẹ̀ arúbìnrin kú ẹ̀gbọ́n ṣigaṣiga àti ṣẹ̀ẹ̀kan sùn lọ. Ìkejì ni terminate prostate. Ká lè bọ́ lọ́wọ́ ọ̀tọ̀ àtọ̀jù tó jẹ́ atọ́kùn wàhálà àlera ńlá nínú ara takọtabo. Ìkẹta ni kataglanko tó wà fún ààbò tó dájú lọ́wọ́ glaucoma. Àrùn ojú tó lè sọni di ta ń wọlé gbogbo ẹni bá dáni lójú àáfi gbárí ni. Èyí ló fún wa láǹfààní àti lè pe iléeṣẹ́ RSK The Rock Venture fún àlàyé lórí ìbéèrè gbogbo tó bá rú wa lójú. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún ni 0802-948-1838 0802-948-1838 tàbí 0704-886-6422 0704-886-6422 ẹsẹ̀ láǹfààní àti yọjú sí wọn nílé iṣẹ́ wọn nọmba 9 Ajé Ṣafẹ́ Close Kánsù Bus Stop Power Line Road Ìdímù Lagos kẹ̀lé mojú ajé kò ní sọ. Egbògi àkọ́kọ́ tó jẹ́ kò ṣeé mọ̀ ní fún gbogbo ọkùnrin pátá ni wọ́n pè ní àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n. Bẹ́ẹ̀ ni ẹ ti gbọ́ mi dáadáa àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ní fún gbogbo ọkùnrin tó bá fẹ́ dára níwájú ààbò ẹ kúkú mọ̀ pé ode ni ti yato si taye ijo si laye awon baba nla wa awon ki jeje ku je be ni won ki mu mu ku mu oje ojo ni ti won ewe be ojo ni eran gbe to sa senu ebiti tabi ti gorogbe koda titi dori omi odo tabi ti bule ohun gbogbo ojo ni laye awon baba nla wa yato si eyi oni ru egbogi pelu agun ni ti won lati gbadegba oto lagbo idaji oto lagbo osan oto ni tale patapata eyi lo mu won ma gun leni ninu okun repete pelu alaafia to jiri eyi lo fi ye ka dupe pe nibi taye dori kododo lojo oni ogbon seku ima oti itan lowo awon eyin ni fi se lore egbogi ate kan le gbangbangban ki baraje ki je kun ki je do ki so ni da kun re te nigba kankan tori pe ewe ati gbe ibile pon dele ni o si lo ndi won o ni nilo teni ki fi lo koja bo se ye tori gbogbo wa la mo pe apoju ohun gbogbo ete lo wa nbe ko si lo ti nu rara ewe ati gbo ni dele ni gbogbo je ku je ode oni lo n sakoba fun baba abeji gbogbo omu kumu akoko yi lelesu leyin opa agbara omokunrin lo fi je dandan fun wa lati ba ewe ati gbo ibile se nile bo se wa gege laye awon baba nla wa o wa lori igba kaakiri oja o wa kaakiri adugbo kokan o si wa lori awon ontaja pelu awon isowo atekan le gbogbo ko si gba ta le lu nigba ku gba ti le ba dere ori papa ka le fakoyo gege bi se ye ni waju abo ko si won rara owo re o fa ni lapoya po ku lu owo eni atakere iyo dun ni eni fa uto si ni pe ni aramu eni ti o ba won debe ko le mo bo se lo atekan le gbangbangban ijeri aye ni ijeri orun oro enikan ni jero bo ba di topo eniyan o do gbogbo oro ṣùgbọ́n ẹ má gbàgbé àyẹ̀wò ìlera ṣe pàtàkì nígbàkúùgbà ká lè yàgò fún fífó oògùn ẹ̀tẹ̀wò làpálàpá ẹ gbìyànjú ẹ̀ wò lónìí kẹ ẹ lè já mi nírọ́ torí pé òpùrọ̀ ènìyàn ní pẹ́lẹ́rí òun wà ní jìnnàjìnnà ṣe ẹ rántí pé kókó leegun ná ṣe ẹ gbàgbé pé ṣùkùn leegun àgbàdo ká sọ̀rọ̀ kó rí bẹ́ẹ̀ ní iye ẹ̀dá ènìyàn àti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé egbògi ìbílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi ń ṣọmọ ènìyàn láǹfààní ní rsk the rock venture egbògi kejì ni wọ́n pè ní terminate prostate wọ́n sọ lórúkọ gẹ̀ẹ́sì kó lè nítumọ̀ sí gbogbo ènìyàn tòyìnbó ti yíbò pẹ̀lú haúsá ojú kékeré lọ́pọ̀ ènìyàn fi ń wò ó ṣùgbọ́n tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ yí wọn pé nǹkan ńlá ni ìtọ̀ títọ̀ yà ní gbogbo ògbà ó léwu púpọ̀ fún ìlera ènìyàn ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ ni nánjó lọ̀rọ̀ tiẹ̀ tó bá lókè tán ní bú yàyàyà ìgbà tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ yí bí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pé iná ti bọ́ sínú aṣọ torí náà bí ènìyàn bá ń tọ̀ lẹ́ẹ̀márùn-ún lẹ́ẹ̀mẹ́fà lẹ́ẹ̀meje láàrin ìlú kílẹ̀wú tó mọ́ àkíyèsí ìlera ṣe pàtàkì nítọ̀ bá ń jó ènìyàn nídìí kọjá bó ṣe yẹ débi pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ìtọ́ ti ń jáde kí ènìyàn tó dé léètọ̀ àkíyèsí ṣe pàtàkì nítọ̀ ènìyàn bá ń pín sí méjì mẹ́ta mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ àkíyèsí ìlera ṣe pàtàkì làwa fi ń sọ pé ààyè ọpẹ́ ti yọ torí lọ́jọ́ pípẹ́ sẹ́yìn ẹ máa mánéèjì ẹ̀ là ń gbọ́ kò ṣe é báwí kò ṣe é wòsàn ẹ ṣàmọ́ kì í mọ́lẹ̀ ẹ mọ́ kì í mọ́lẹ̀ títí lọ́jọ́ kú ṣùgbọ́n ní sáà yìí ààyè ọpẹ́ ti yọ kékeré láti pẹ̀ka àrókò tó bá dàgbà tẹ́ ẹ bọ nígbà lọ́wọ́ ẹni ló fi ṣe pàtàkì fún wa láti mú egbògi àtàtà yìí ní pàtàkì terminate prostate wọ́n ti ṣàyẹ̀wò ẹ̀ kí wọ́n tó lù ú lóǹtẹ̀ gbà wọ́n bá léwu lórí ìlera ènìyàn láyéláyé ìjọba ò ní lù ú lóǹtẹ̀ gbogbo àlàyé lílo rẹ̀ ó ti wà nínú páálí ẹ̀ egbògi ìsétọ̀ ètò àtọ̀jù atọ́kùn wàhálà ìlera terminate prostate egbògi ìbílẹ̀ egbògi tiwantiwa ìtọ̀ ò ní pọ̀ lápọ̀jù bẹ́ẹ̀ ni kò ní jóni fàìfàì bí ata ogoju mu ke eyan o tantan ki to tun mo ru sinu awo tele ni uda rara ki to mo jo ni nidi gege bi ata ogoju mu ki to eniyan o ma pin si beji meta tabi ju be lo ito ogbodo mo jade sere sere ko mo dawo duro ogbodo mo da ya ni ito ogbodo mo ki loko ti bi oyi tabi elerin dodo Beni ito ogbodo ni awo miran yato si olomi osan ati funfun nene onko ohun to ba yato si gbogbo nta ka sile yi olewu lopo lopo tori na onbo loke onbo lodo awon la dede e tete yan terminate prostate la yo loni ke gbo se wo ke ni jami ni ro e mo gbagbe Bo ni wo eda leleri ti e mo wa ni jina jina jina RSK the rock of venture atokun awon igbigi mete ta won yi wa ni number 9 Ajisha Fair Close Kansu Power Line Road Idimu Lagos ero bani soro te ni pe won si ni 0802 948 1838 me kan si 0802-948-1838 tabi 0704-886-6422 0704-886-6422 egbogi keta ti jade nle ise ara yi ni kata glanco eyi wa fun aboju lowo gbogbo kolukolu to le so ni bi ta nwole tabi ko gode osan lowo eni olohun dakun mo so wa so okun aye e kukuno ti oju lo bara oju le so ara gbogbo bare lede ni faari pe eyi lo fi je pe onbo loke onbo lodo afi ka tete de awon de afi ka mura si itoju oju wa ko le ba ba wa kale oju ogbodo mo gun ni pe pe pe nigba kankan bo ba nri be Onilo abojuto oju ogbodo mo sonu yala yulu ni gbogbo igba to ba nri be onilo abojuto oju ogbodo mo roni gorogo to ba wona tabi awo to ba nri be abojuto se pataki o oju ogbodo mo se pin ni gbogbo igba to ba nri be o nfe abojuto oju to sadede lepo ba baji loju orun abojuto lo nbere ilana lilo kata glanco na wa ninu pali re ba ba ti sa gege bi ologun dandan ni ko so dibo fun ni e mo gbagbe kata glanco abojuto wa fun lowo awon basije arun pelu aisan ti gboju lowo eni alaye lilo re wa ninu pali re ko si yo eni kankan sile to mode tagba todo pelu arugbo atunidan lo wa fun e ma ranti pe opolopo wa lawu to le sakoba oju wa bi apere itona lati lo awo oju elomi ile bani loju je itona lati sumo television ati computer gbagbagba ju bo se ye lo itona lati wo television ati ero computer fun akoko gboro lalai dide die itona lati ma kawe ninu okunkun ati awon wa mi be ta foju kekere wo ṣugbọn ti won ni ipa gbogbo ipa odi lori oju wa eyi lo fi se pataki fun wa lati ni egbogi atata ti nje kata glanco e mo gbagbe opuro eniyan ni sago seyin ika kan soso awon egbogi atata meteta ta ka sile won yi nbe ni gbogbo oja fun wa lori ate esi lanfani ati ra won ta ara ta jade Nini ishe won. RSK The Rock Venture. Ni number 9. Ajisha Fair Close. Kansu Power Line Road. Idimu Lagos. Ala koko ni atekan le gbogbon. Bin kan bara omo kun ba kere ju ojo ori e lo. Ko si wahala. Bo se da si. Bo se da kole. Ojo ra ni. Arobi iku. Abise e kansu lo. E lo fokan bale. Eke jini terminate prostate. Apo ju to. Le lege le lejo laarin iru iton tani ni bibi oni ata o nse ni mo to ni seju abi wakati wakati e lo fokan bale iketa ni kata glanko ala boju oju ti sojojo to fe re lede ni e lo mokan bale e lanfani ati pe ile ise RSK the Rock Venture sori ero bani soro 0802-948-1838 tabi 0704-886-6422 0704-886-6422 wani lu alagbata yake jadu ile Nigeria bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ alágbàtà níbikíbi tẹ́ ẹ bá wà ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 0802-948-1838 tàbí 0704-886-6422 inú yóò dùn pé ẹ ṣe bẹ́ẹ̀ ẹ ní kàbámọ̀ pé ẹ ṣe bẹ́ẹ̀ iléeṣẹ́ RSK The Rock ló ń kí i pé àlàáfíà ara gbogbo wa kò ní dìbàjẹ́ láéláé.

0: bá mọ̀yàn-mọ̀yàn. Wọ́n lọ wọ́n bọ̀ wọ́n ní ajá ìwòyí ló mẹ́rọ ìwòyí lé. Àjàtájábálá inú ajá ni mọ̀ ń gbéjẹrà sí. Inú gbígbé ajá ní májá wọ̀gbẹ́. Ẹ̀dọ̀ òfùfù ajá ní májá wọ̀gbẹ́. Tájá bá tọ̀ bálẹ̀ èdè ẹ̀ fún inú ajá yóò yọ̀tàn pòrògòdò inú gbígbé òní bí wa.
1: Ẹ̀ka alẹ́ mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àtàgbà mo kí wa tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kí wa tológun tológun. Omi tún mi ṣe lẹ̀tọ̀ ètò ni omi tún mi ṣe. Adúpẹ́ o adúpẹ́ o mo kí wa lórúkọ gbogbo àwọn lọ́gà lọ́gà nílé iṣẹ́ rédíò yìí bond 92.9 FM tọ́kalẹ̀ sí number 1 Adékúnlé Fájì Road Ìkẹjà GRA nílùú Èkó ń bí. Mo ń kí wa lórúkọ gbogbo ikọ̀ ètò omi tún mi ṣe bẹ̀rẹ̀ látorí Mayowa Adédèmbò Ghana Boy lórúkọ Títílayọ̀ Elúdiní ẹni ìtàn Adédoyin Àbíkẹ́ Akéwì Àbíkẹ́ Oníbàtá lórúkọ Abọ́lánlé Ọlámìkan ìyá gómìnà àjọ ń bẹ ilé agbára lálẹ́ yìí. Ọ̀túnba bá a sọ̀rọ̀ Bẹ́wàjí Adékúnlé lórúkọ tèmi. Onígbọ̀wọ́ ló lètò ètò ló lo onígbọ̀wọ́ ìyá wa yèyé ọ̀sun àsùnkẹ́ Fágbèmí ti fàṣẹ tí gbogbo ayé mọ̀ sí yèyé omi tún mi ṣe. Àwọn ọlọ́run ọba Elédùmarè gbé kalẹ̀ sí orí bólà ògbólóńtó ní Kòròdú orí bólà ẹgbọ́ o ìyá ọ̀sun póríṣiríṣi o. Àwọn kan lè máa ṣẹ́wọ́ sí yín ní ògbólóńtó pé kílẹ̀ ń wá kílẹ̀ fẹ́ ẹ sọ fún wọn pé ọ̀dọ̀ yèyé ọ̀sun àsùnkẹ́ omi tún mi ṣe tó wà lórí bólà lẹ̀ ń lọ. Ẹ má jẹ́ wọ́n tàn yín jẹ́ o. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi bá ìyá ọ̀sun àsùnkẹ́ omi tún mi ṣe sọ̀rọ̀ ẹ mú bárò àtìwé ká ẹ kọ́ 080-371-491-30 ẹ gbọ́ dáadáa 080-371-491-30 yèyé ọ̀sun àsùnkẹ́ omi tún mi ṣe. Tọkùnrin bá gbé ẹfọkàn yín balẹ̀ mánéjà àwọn ni o ẹ pè wọ́n wọ́n dà yín lóhùn tó bá ti jẹ́ ti ọ̀nà ìṣẹ̀ṣe.

ọ̀yá àbejì kìí ṣe gbogbo single mothers táàrin ń ta ní ọ̀daràn lọ́dọ̀ ọkọ̀ nǹkan mẹ́ta lọ́mọ ń sọ obìnrin di single mother alákọ̀ọ́kọ́ kádàrá torí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní kádàrá tó gbé wá kò sẹ́rú kò sì gbọ́dọ̀ káwọ́ sẹ́yìn níwájú ẹnikẹ́ni kò sì gbọ́dọ̀ ìràwọ́ rẹ̀ ọ̀tẹ́ríba kò sì sóbìnrin tí ó wà nílé ọkọ tí ò ní tẹríba fọkọ èmi ìkejì ni wà ìwà le sọ obìnrin di single mother ìkẹta ó ní ìgbìyànjú nínú ìgbìyànjú ni ọ̀rẹ́ wà ọ̀rẹ́ le sọ̀yàn di single mother tóbìnrin ò bá ṣọ́ra torí pé ìwọ tó wà nílé ọkọ tí ọlọ́rẹ̀ẹ́ tí ò sí nílé ọkọ tí ò bá nífẹ̀ẹ́ rẹ dénúdénú gẹ́gẹ́ bí ọ̀rẹ́ gidi ó lè sọ̀wọ́ náà di ẹni tí yóò mọ̀ dágbé látàrí àwọn ọ̀rọ̀ tí ó mọ̀ sọ ó ti wá rí báyìí pé kádàrá àti wà àti ọ̀rẹ́ ló lè sọ obìnrin di single mother èwo la wá sọ ìyá àbejì di single mother ọ̀rẹ́ ni o ó kúrò ńbẹ̀ ní 2018 lòun àtọ́kọ ẹjọ́ túká ọmọ mẹ́ta obìnrin méjì ọkùnrin kan ẹníṣẹ́ kí ni ń ṣe oúnjẹ ló ń tà ọkọ yẹn ló dáa lókoòwò tí fi ń ta oúnjẹ ẹ gbọ́ ìgbà tíjà dé àwọn ọkùnrin kan wà tí wọ́n máa ń gba nǹkan wọn padà lọ́wọ́ obìnrin tí wọ́n bá rà fún ọ gbà á padà ẹ gbọ́ nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ nígbà náà ní 2018 ó di pé bó lọ́ọ̀yà mi ó sàsàlà fẹ́mi ẹ̀ ọ̀dọ̀ àbúrò ìyá ẹ̀ lọ́kọ́kọ́ lọ ní kẹ́nẹ́ ibẹ̀ lọ́wọ́ fún bí oṣù mẹ́ta ìgbà tó di 2019 ẹni tó ti gbégbá oúnjẹ kalẹ̀ tẹ́lẹ̀ ó dẹni tó lọ ń ṣe ọmọ ọ̀dọ̀ tí ń fọbọ́ nílé oúnjẹ torí ìtìjú ó kúrò ńbẹ̀ ó lọ sábẹ́ òkúta ní 2020 nígbà tí coronavirus dé ìyá ipò torí pé kí ni kò kọ́ mọ́ lẹ̀ àwọn ọmọ gan ò rẹ́dí àti dúró ti bàbá wọn ó ń kó wọn káàkiri bẹ́ẹ̀ wọ́n ń dàgbà sí lọ́wọ́ nígbà tó di 2024 ó wá sógìjò wọ́n pebì kan lógìjò nípínlẹ̀ ogun láàrin sàgám àti korodú.

0: tó wọn ní ìdáǹda bíríbírí ìdáǹda bíríbírí òkúta bíríbírí awo inú omi ìràwọ̀ èmìnì jọ̀jọ̀ awo wọn lálẹ́ odò ẹ̀ka alẹ́ akíwa tẹ̀ṣọ́ akíwa tológun tológun ní gbogbo ibi tí atẹ́gùn ìkànnì ti ń fẹ́ dé àkànṣe ètò omi tún mi ṣe mo tún ti láǹfààní láti gbé ìyá wa yèyé ọ̀sun àsùnkẹ́ ọmọ fágbèmí tí gbogbo ayé mọ̀ sí yèyé omi tún mi ṣe wá sórí afẹ́fẹ́ ìyá wa nlẹ̀ agbára lálẹ́ yìí ọdún 2026 ó ń tán lọ yèyé ọ̀sun àsùnkẹ́ omi tún mi ṣe wà nlẹ̀ agbára nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo fẹ́ bèèrè kí wọ́n dá kọ wọn kẹ́ lè mọ̀ pé wọ́n ràn yàn wá a fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ alákọ̀ọ́kọ́ ni pé ogun ti ń jà wá lórílẹ̀-èdè yìí lọ́wọ́ yìí àdojúkọ tá à ń dojú kọ níta àti nílé lójúkorojú àti nínú ẹ̀mí ṣé oníkálukú mọ orírun rẹ̀ tó ti wá ìyá èèyàn lè wá fọ́kọ lẹ́kọ̀ọ́ níbo lórírun ìyá rẹ̀ bàbá èèyàn lè wá látọ̀nà tó jìn níbo níbẹ̀ tó o délùú yín rí tó ọmọ tí wọ́n ń bọ̀ ńbẹ̀ orírun á sọ̀rọ̀ pa rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni pé níbo lo dé dúró ọdún 2026 níbo lo dé dúró kí ni tó o ti ṣe kí ni tọ́kàn níbo gangan ni sport location bí tó o wà báyìí nǹkan méjì tá a sọ nìyẹn o ṣùgbọ́n ẹnu oníkàn ni wọ́n ti ń gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà ni wọ́n ti ń gbọ́ mo ta èyí ọ̀sun àsùnkẹ́ ọmọ fágbèmí ìfàṣẹ wọ́n wà nílé agbára lálẹ́ màmá káwọn èèyàn lè mọ̀ pé ẹ̀yìn lè wà nílé agbára kẹ́ ẹ̀ ràn yàn wá ẹ bá ń dákọ yín lẹ́kùnrẹ́rẹ́ kẹ̀kẹ́ ọmọ nàìjíríà.
1: orúkọ mi ni yèyé ọ̀sun omi tún mi ṣe ti fàṣẹ ọmọ fásitì tí mo tún jẹ ìfágbèmí.
0: àwọn ayé ti rí wọ́n ti gbọ́ wọ́n mọ̀ ohun yẹn ò tuntun létí wọn wọ́n ti ń gbọ́ kì í sọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ọmọ kí ni tẹ́ ẹ ní fún ọmọ nàìjíríà ẹ já bẹ̀ láti ibi orírun orírun ibi tó ní kálukú ti ṣẹ̀ wá.
1: pàtàkì tá mo ní fáwọn ọmọ nàìjíríà ni pé ẹ jẹ́ ká mọ̀rírun tá a ti ṣẹ̀ wá èpè ẹ̀yìn ò ní jà wá
0: àṣẹ wá
1: ẹlòmíì ó ń jìyà bàbàbàbàbà rẹ̀ ẹlòmíì ó ń jìyà ìyá rẹ̀
0: láìmọye ìran
1: ṣùgbọ́n tá a bá béèrè kí ni wọ́n ń bọ́ ìdílé yẹn ni wọ́n bọ̀ nǹkan kan ń dílé àwọn kẹ́sì méjèèjì ò tó dé nǹkan kan ni wọ́n ń bọ́ ìdílé kálukú ẹ já gbà kágbéyẹ̀wò ìdààmú ìfòòró kò ní wọnú ìgbésí ayé wa
0: àṣẹ ìdùmarè
1: èmi ò bá wọn bú ẹ̀sìn kankan o gbogbo ẹ̀sìn méjèèjì ti ń bẹ láyé ẹ̀sìn tó dá ní ẹ̀sìn tura ni ṣùgbọ́n wo orírun rẹ bí tó ti bẹ̀rẹ̀ o ò sì gbé ìgbésẹ̀ kó wo orírun rẹ pàtàkì jọ lẹ́yìn orírun kó wo ohun tí ẹlẹ́dà rẹ bá gbà kó ọmọ fún lóòrèkóòrè
0: lórí tó ń là kọjá
1: kó o lè bá a ṣàṣeyè àìlówó lọ́wọ́ tẹ́ bá jẹ́ oríire lọ́dọ̀ ẹnìkan
0: ó gbà pérò
1: orí burúkú ni lọ́dọ̀ ẹlòmíì àìríṣe pàápàá tí mo fẹ́ sọ ní alẹ́ ni pé ẹlòmíì láti ọkọ̀ tó fẹ́ ni sòro ti dé bá
0: tòró ṣìyàn
1: torí kó ṣìyàn ẹlòmíì látara ìyàwó tó fẹ́
0: torí pé kò béèrè
1: wọ́n la mọ́ béèrè ọ̀nà ká tó tọ́ ni ọ̀pọ̀lọpọ̀ béèrè oríṣiríṣi ọlọ́sùn wà láyé mi ìtakẹ́ nìkankan torí èmi ni mo kéré jù láàrin gbogbo ọlọ́sùn ṣùgbọ́n tó o bá dọ́dọ̀ mi tó o bá ní àdàmú fún ọ ní nkankan kò rí bó ṣe yẹ kó rí màá ṣètò wá gbé fa kalẹ̀ màá tún wá béèrè kí lórí irun rẹ gangan
0: bolo ti ń bọ̀
1: níbo lo ti ń bọ̀
0: bo ni bàbá ìyá rẹ ti ń bọ̀
1: níbo ni ìyá rẹ gangan ti ń bọ̀ wọn máa gbẹ́ lomi tí wọn lọ gbé fọkọ láti bẹ̀ wọn ó ti fira lórí tí gbogbo ìṣòro máa dé kò sí sọ̀rọ̀ tí ò sí solution kò sí sọ̀rọ̀ tí ò sí
0: ọ̀nà àbáyọ
1: ẹ jẹ́ ká wọ ọ̀nà àbáyọ sí gbèsè ayé wọn ẹ má jẹ́ àmọ́ bá yí ọdún ìtún ti ń parí lọ ẹ má jẹ́ ká mọ́ bá yí lọ bẹ́ẹ̀.
0: kò sì mọ́ sọ pé nàláì nàláì
1: kò mọ́ sọ pé nàláì náà tú wá o òdodo wà tó o bá wálẹ̀ kan tó o bá tí ì rí yí padà mo fẹ́ kó o tún padà wá torí pé ẹ̀kan kí ogun jọ o ẹ̀kan kógun wọnú ayé èèyàn ke si se ko su kan logun mo wonu aye yan e je ka duro gbeng pe tibi to ba de pe ogun isi ma kuro
0: keyan o si yera re wo
1: ko si yera re wo egun ni an bo le re ni mo yi pe tori pe mo ti de lesin kan mi o le bo egun so won ni ko ori egun lo ja ni abi ko obokoro lo le ba ko le ba lojutu
0: o so fun ni nto fe
1: ko poli re ni nto fe elomi le pe ejo aro lohun fe to pe adun ni kan ti oyin lori re ma gba ton o si la fun ti o mo ri ba ti se ti o mo ro na gbegba
0: ti o ni toro je
1: ti o si ni toro je ai ri se ke se nkan gidi o e je ka jade ka wo to leda wa ba gba e je ka jade ka wo rirun wa e je ka jade ka mo ru omo ta wa gangan ba je e je ka jade ka mo ru iyawo ta gbe sile e je ka jade ka mo ru oko ta nbe ninu ile re
0: e je nbere bayi iya wa fanfani ta ni lati ri yin ba soro lale e je mo bere ni shoku shoku shoku iya wa elegbe be yan ba fe yawo ti won ba ni omo elegbe ni se ka ko ni
1: e le ko yawo to ba je omo elegbe tori awon kan so lori kini inu opolopo dun won ni ko so omo elegbe wa to ba fo omo elegbe omo bi won se tu ni o bu egbe re fun omo bi won se tu
0: ko le ri ti e se lara re
1: ko le ba ri ti e se elomi e so je pe ayin ologun ko wo mo rara to ba fo omo elegbe to tun omo elegbe yen omo bi o se ma sadura fun laaro laaro
0: ti o mo rowo mu
1: ti o fi mo rowo mu opolopo okunrin to gbon a mo wa yi pe mi a mo wa sodo temi pe mi le mu yawo mi wa sugbon olomo elegbe ni a si ba tu a ba be gbogbo ona ri o si si a mo so fe lomi pe o ya ro gede lo le iyawo ori oje to ba ti gba lo re to ba ti je asiri omo elegbe ni mo tun yen tesi yen ke
0: iya wa eje tun bere bayi lowo yin pe nipa ori bibo elomi ro pe to n ba ti dagba koja 40 50 ohun o nilo lati bori mo se ori bibo lojo ori ninu
1: ori bibo lojo ori ninu la o ti wa ni 18 20 ma bori e ko le ba ri nkan re mu won fe gba we ilu eyinbo ni won ni ko so na bori e won fi le olowo o si ti wa nbe ni woran re ni o fon ni we iwo jagbo bori bibo lo ba ton ti
0: o ti pe nlo oyinbo
1: be ni eya ma pe ori eyinbo en to ba ni eyin epo ori bo iro ni oro fun wa ni o si nbe a gboruko ya a gboruko baba a ti pe rire bola gokun oru ni gbogbo ohun na oro si
0: ibi ko ba wa Canada
1: ko ba wa bi kibi
0: e le ba bo nile
1: yi a le ba bo toro re ba je motutu eni a mo ba yan bo ti tun mo se video o ya mo sadua bo ba je motutu a tun ba gbe
0: awon irin ajo kan wa te rin ninu odun yi te lo sawon loyinbo kokan be te lo bori fawon eyan pelu n te so ye je nbere lowo yin bayi elomi ti wa ni Canada odun me dukun ogun odun ori we gbelugba ti won wa ni pe ori bi bo ni da duo ti o si bori ti green ti we yen si jade ya asiri wo lo wa nbe se orirun na ni
1: te
0: ti o tun tele de Canada ni
1: ko si bi won o le ba yan lo
0: ko
1: si bi ti won o le ba yan lo
0: lai ra ticket won tun tele yan wo plane
1: awon ni ide owo ticket gbogbo olu te ni mo lo yen mo le mo pariwo a lo bori nbe alo se nko risi risi nbe to je popolopo ti ri igba ona ti la fokaluku wo wa joko sinu ile o da so bori oni ko si nkankan a mewa nbe
0: iya wa ero ba ni soro tawon eyan le fi bi yin ba soro e ba nfo
1: number mi ni 080 371 491 30
0: e ba npe le kan si
1: 080
0: 371 391 30 wa wo e mo pe opolopo eyin ni isin bayi e rorun lati ri papa julo lojo aje ojo Monday e ke dalejo lohun rara gbogbo ojo to ku le fi mo dalejo lohun ojo ose ojo Wednesday ojo Anu le mo nso sebe latago mokanla tawon eyan mo wa si ori ibola logolonto lodo yeye osun asunkan omi tun mi se bi mo tin so yi be lori tori pe ojo Monday yen e fi faralele lati fi dira tunra mu sugbon be lati ojo isegun Tuesday titi di ojo Sunday le fi dalejo lohun ojo Wednesday yen se topolo tawon eyan ba ri topolopo ba wa pe lawon ti ora aye awon oloselu nla nla yen se won la anfani ati ri
1: a mo nda won lohun gbogbo en to ba wa won ezi ko tete wa laaro tori ero ma npo a ma da won lo gbogbo won to ba si mo pe omo mi ni olegbe ni o dide ko mo bo njo Wednesday ka jo gbo se ka bo gbogbo awon orisa o ri pe gbogbo ode ara re o ma tu
0: eh ta ba wa ni ka wo awon kan wa na o to je pe won ma gegun ti won so pe ki won lo ko se osun ki won lo ko se ijoko se lanfani ati ko awon eyan se yi
1: ero ti e ti po repete anfani wa lati ko yan
0: ti won ba fe ko ti won fe mo npa re
1: ti won fe mo npa re ma ko won latokede le ti won ti mo
0: eh eh e ba e ja se bayi ti won ba nbo kini ki won mu lowo
1: oro ti se kiko igba ti won ba de la ma mo
0: eyin o be yan ba fe yayewo to fe josin
1: to ba fe josin mu o amusin apu kan dani
0: be yan ba wa nbo to fe pada si lu oyinbo to si fe gba we gbelu abo fe wo na bayo ati romo bi ati ribi sagba kini ko mo wa mu bo lodo yin awon teyan le se teyan le wo e ko to ku lodo yin se gbogbo e na lo wa
1: gbogbo e lo wa ton ba bo mo mo wo lasan dani
0: eh eh keti wa ni omi tun mi se tempo
1: o wa be omi to ti laju eyan
0: ah iya e je ka
1: wa 30
0: number keji manager e ba npe number
1: keji e ba npe mi tokunrin ba gbe
0: eyo manager won ni o eh eh e ma so pe e ja si bo mi o ke so do fo wa na e o eh eh manager won ni o gbe o te ba pe so ti ye bayi omo won ni o awun na ni manager won e ba npe number keji
2: 090 72
0: and you
2: 84
0: and you
2: 34
0: and you
2: 84
0: e ya mi lekan si
2: 090 72 34 84
0: eyan mo Nigeria ti ro ba lo logun odun ojo kan soso bayi lo to ba e tin gbo polowo e tin gbo radio lati daji lati gba le ti mo e si ti gbo orisirisi to nkari ko ti so nbe sugbon o en to ba loruko re ko ni foriki ti oda ko fi baje o nloro yeye osun asunke ti fase ifagbe ni omi tun mi se ibikibi te ba nba bo koda ko je lati ku tonu e ma bo ni korodu e bere pe ogolo nto le nlo e bi won eni odo yeye omi tun mi se lori ibola nle nlo ti an ba tin mu yin ya wole gan leyin na o ti mo ra won eyan ti an lo ketiketi ti won lo sibe e kan si won 080-371-491-30 awon kan lo isirisi la le ma so tan lori afefe tin da opolopo laamu awon ropa rose romo lapa romo lese in sagbalagba in somo kekere to le bo npe ni stroke egbo awon kan mi wa ti ki se pe aye fi se yan o to je pe egbogi agbo lo nilo ewe ategbo lo nilo e kan si yosun asunke omi tun mi se e je ki ma fe leyi ka ma fi se lo fun ta leyi otun ba be wa ji adekunle loruko temi loruko gba won ta jo seto ta leyi mo fin ki wa pe e ku kale ore lasun

sínú inú kan a fi gbogbo ọmọ ẹgbẹ́ vigilante lupọ̀ kan yíra ti ìpínlẹ̀ èkó sí ibi ìdánilẹ́kọ̀ọ́ àwọn ọlọ́pàá ìyẹn police training ìwà ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà ló pa láṣẹ fún gbogbo ọmọ ẹgbẹ́ VGN sínú inú kan a pe gbogbo ọmọ ẹgbẹ́ vigilante group of Nigeria ti ìpínlẹ̀ èkó sí ibi ìdánilẹ́kọ̀ọ́ àwọn ọlọ́pàá ìyẹn police training ìwà ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà ló pa láṣẹ fún gbogbo ọmọ ẹgbẹ́ vigilante group jákèjádò orílẹ̀-èdè nàìjíríà pé kí wọ́n lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí fún ìgbaradì community policing ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ sunday 26 of july títí di ọjọ́ friday 31st of july 2026 ìyẹn ní police college ti ìkẹjà ààyè ìdánilẹ́kọ̀ọ́ kò sí fún gbogbo ọmọ ẹgbẹ́ vigilante tí kò bá ní clearance permit láti olúlú iṣẹ́ vigilante ní ìpínlẹ̀ èkó fún àlàyé tàbí ìbéèrè ẹ lè wá sí olúlé iṣẹ́ vigilante tó wà ní number 19 àtinúkẹ́ ọlábànjí street off oríjà bus stop ìkẹjà lagos tàbí kí ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ẹ pè sórí 08050502295 tàbí 0913925962 ọ̀pẹ́yẹmí tajudeen saka lagos state commandant lolùkéde vgn sinu to crime see something say something. Thank you.

0: PDA, Sino Ukraine, Uncle Woman Gabriel, and the group of Nigeria, take Milego, CB, and Leco, I want lock by your police training. You are locked by Ule de Nigeria, look by Lash, a phone book, Woman Gabriel, and the group, Jacket Jadio Ule de Nigeria, breaking all of shit, and Leco, you, by the community policing. It had Leco, you bury near your Sunday, 26th of July, City D or Jom Friday, 31st of July, 2026, Yeni Police College, T. Kenya. Aye, that Leco, you fool book, Woman Gabriel, and Tiko ba ni clearance permit lati olulu ise vigilante ni ipinle Eko fun alaye tabi ibere e le wa si olulu ise vigilante to wa ni number 19 Atinuke Olabanji Street off Orija bus stop Ikeja Lagos tabi ki e pe ero bani soro won e pe sori 08050502295 tabi 0913925962 ope yemi Tajudeen Saka Lagos State Commandant lolukede VGN say no to crime. Say something.
1: Happy on the 92.9.
2: Bond FM. 92.9.
3: Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, Rabbil Alameen.
4: الحمد لله رب العالمين وكفى والصلاة والسلام على عبده ورسوله محمد المصطفى وعلى آله وصحابه الذين اصطفى ما بعد أقفون الله بابا الله أدقني أكسي أقبالي أقبالي قلون الحمد لله رب العالمين أترى إكاء إكاء ولي أجين جدان فانا با محمد Long Babani K Bani Gay. One be alone to one chill as well and bani cabani gama. Monsa be an ebani yonusuma. Lato rima yon alone to kodura and a kodura or madamawa. A krawa kwawa kana kwawa si de tuwa. Tuska to nafs. Provision of the soul is self for memory. Itiati basaba. Timan wa yinya jo or jo ni dasikui. And don't know by that verse Lenny. I don't want to hear and go. Now that you man be a sorrow alone, Cabor alone, no matter my lad, Dana. Along was your not answer, similar, and you put a reef for what answer at the end go. I'm all on us in me, senior with Jerry for my senior Jerry, I don't know the Buddha Likama. He will take it boa. Gẹ́gẹ́ bí ibi tí ọ̀fọ̀rọ̀ náà ti sí ní ọ̀sẹ̀ tó lọ ní abẹ́ àkọọ́lẹ̀ gbogbo òde a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ torí kò lè àkàrà ọ̀nà àlìkè àmọ̀ tí ó ṣe ń pé bílẹ̀ ṣe ń sú bílẹ̀ ṣe ń mọ̀ là ń sún mọ́ àlìkè àmọ̀ sí tó ń jọ táwa bá ti kú àlìkè àmọ̀ ti bẹ̀rẹ̀ nù kó tó wá kan àlìkè àmọ̀ gbogbogbò. Bíti àwa bọ́ọ̀ náà dé òun náà ní lábẹ́ ọ̀nà àlìkè àmọ̀ yìí ajé àmọ̀ yìí pé gbòǹgbò ọ̀rọ̀ ti bẹ lábẹ́ àkọ́kọ́ àmíyàtú àlìyàtúlẹ̀ àkàrà pàtàkì sẹ̀mí àlìkè àmọ̀ yìí pàtàkì ẹ̀ nínú ẹ̀ náà ni. Akibadu la akhira wa athara في نفس الإنسانية. وناني بابا الكيامة أتوي باري نمي ميومانيا أي لينا قدرة الله سبحانه وتعالى على الحياة الأخرى أكبر اللون ليوم الدنيا لا تكبك يوم الدنيا باكوتا قولون داك بدا سلاي لا تواسي أمي كاين أكبر اللون بات ديبه لوري أحمية لوري بتاكي أجي سلاي رجدي لوري لوري حقيقة الآخرة بابا لكيامة واثرها في النفس الإنسانية أتيولي بار إنه ممانيا ولينا لوا ولي لقبي دان لكو وسيطولو للوري توجي يقبي إنبي أوا دوسي وناني Ibata nje koma ni yama kwe ale ayeta wa yi. Olon ba fi wabe ni. Kim oya olon ba ti de. Amu wakumbe. Kunta li ma sila yi. Olon ba ti loya oya niye. Kusi mombo. Mombo na usimbe. Atifi wa awaya. Tolong bisa awak rida juga awak kau ini. Gusi mambo, tempat ia, oh ya nani? Tolong ni, semua jadi nak kum khalaf art. Tolong ni awak long, anak lasi ni, aruli urile. I want to say, I really mean bad him. Laying by Tama Kati Lula came to the Aloni Inando. Give a Tamalu. A fewaw, and I tell ye, Bula, she say. Hey, Surah to Yunus. I have 14. A fewaw, ina. Àwọn àkà ti lọ síwájú yín àwọn afẹ́ wo bílẹ̀ náà síbẹ̀sí ẹ̀rì torí dẹ́ iná àyà mú yọkùdí àlẹ́sàánà fi wọ́n lágbọ́ ọmọ pé orílẹ̀ ayé tá a wà yìí tá a ń lò yìí tọ́mọ́nìyàn tá a ń lò lọ́kọ̀ọ̀kan yìí a ń lò díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ bí mo ta ẹ̀nà ni. Bí máa yà kú nù mí ni o. Wọ́n lágbọ́ mọ̀ pé à ń ṣe ìdánwò ni o. À ń ṣe ìdánwò ni o rẹ Mùsùlùmí tá ń bá sọ̀rọ̀ yọmọ nìyẹn tá ń bá sọ̀rọ̀. A wà ń lé ayé tá ń ṣe ìdánwò. Ẹ̀rì. Gbogbo tálá mi ha Adalmalik. Ọ̀bẹ Adalmalik. Kama pe o lati Olorun fun wa yi o lati Olorun fun wa yi ipo Olorun gbe fun wa yi ipo adanwo ni ipo adanwo ni lain nasire muhasaban ala ma yaksib bada bako ifi kole nka so mo yi pe a se danwo aba se siro lórí ń da bá sí láyé nígbà bá wà ń bẹ fúngbà díẹ̀ wọn ni ìnáhádà àtàsọ̀wòr àríwò yìí dá sàlàyé fún àyè pé ilé ayé ṣe gbére ìrìn àjò ọmọnìyàn ọmọnìyàn tó ti wà láyé ó wà tí ó máa bẹ lábẹ́ kọ́lọ́ máa dáwò ní ìrísí ìrì ẹlẹ́dìn ṣé o lè islam fi kọ́lùbìlẹ̀ báṣà. Islam lo gbe sokan mo niyan be inu to gba wa lokan muslim niyan er foga na o yara la hakika Money bear, na lo money, and the young brother to rip papa and pay. Wala dakda u ani ala khara woni ko ma je ki tan je tan unje o ko laju le ko si emi le woni na si ni a ifokanbale fun fun mani yen iye na ni fun ifokanbale je o to mani en gbe ipe mo wa laye nbi na be ma si olohun tin ba ri se ma gbalada tin ba ri se ma jiya eri o ba dun olon ni bi o ba dun ko seyin e woni na shuru linsan to ma ni ba ni tarama ana mutala kulli ayda bin si abisa da woni mumuta anu eni ti an da woni bi ayami la yakdiha ala al-ard bubu bojo to lo laye ojo ti olon fi de woni to bubu e lo se shuru le lori wa bi kulli shay'in yamliku gbogbo nta ni kapale lori tolorun se fun alaye nbi ni ola ni niyi ni loro ni lowo ni larsi kini lomo ni nipo ni gbogbo e adawo ni o wabikuli mata ay yutau lahu gbogbo nti ba je ohun ore ta so fun ma laye le o ma ni laye le ni adawo ni o wani yamnau mana'ati diddal itirad wal inihda wal gafla won tori die lo pe igbagbo nu alikiyama yi una ni oni je ko siwahu ni obini gba itanje pelu ori ta se fun ni obini fonu fora gori pelu ori ta se fun wayutihi wiqayatan min istigraq fi mata'i dunya una ni o si da gbogbo maniyan lati ma teri patapata sinu yoyin ile aye wa min taka ala hadha al mata alladhi wa masul anhu yana ni o si koyo latara pe ko ma di bubun fun lori gbanu ile aye yi to pe a bile re gbogbo n to si laye wa mutana fihi asidan fun le lori wena shuurahu bi riqaba alladhi tuhitu bihi wa tabay kun tarama yubi ah olohun mo fi hun sile awon kankan ma nbe ti olohun ba liko lanu ko ma muju tohun eri walladhi yusawwiru qawlu subhanahu wa ta'ala iti olohun ba liko la ta ka fun e ton so fun ayi pe linanzura kaifa ta'malun afa wu le se se a mo wu le se se won le leyin re olohun so eleyi bi ejala o shedida tawakki ki o mo ni le sora daada ku ni sora daada ko ma ji ki aye ba to nje ko ma ji ki aye ko ba isemi orun hun eri shedida la adar o gbo sora gan shedida rugba o gbo e de ko nsoju kokoro gan filisan lati ma shedire wa bin najat ati ko ma suju ko bo ni ohun se fe yege bakana min hadha al mutian inu adan woli aye ta fi don ma ede ni awo eri taba unu so adu fajir arimbe betolo ban so adan wo to fi ma don ma ede ni awo abala mi je ototo ni yenni awo mani adawu abalakala amaro si adawu ni nkan to wa je aburu ah omo eku iyawo eku oko eku owo esonu ile ejo won gbaduke eri ile la ma lu pada wo lo wan so wan so atu sadal fajr Quran chapter 89. Chiaba waya 15 ayah 16. Oloni ba mama le insanu idha amata Allah rabbuhu. Oloni le di omaniya. Chiona ba re badawo. Fakramahu. Tusakwa le fun. Oda lola. Inchi urupun le ni. Oni. Wana amahu. lo wa da oro lu o da ide kun lu fa ya ku rabbi akramani yo wa so ah lo ma pon mi le ninu aya yi olorun ja ma wi pe ide kun olorun ure olorun to n ba se fun eru ohun adawo si ni adawo ni bunu si ege kula si lu nkan won yi lati te olorun ba lorun adawo benu adawo akoko nu ko lorun fi daada ko mi sadawo fun yan ye muslimi aida abuni kan koni ja adawo nu gusaye muslimi abuni kan koni ja adawo inu gusaye muslimi nko fe ki e ko yi wa na ebi muslimi olodun wa de swaju oni ba ma itamu ala wa qada li rizqahu fa yaqulu rabbi ahanani olodun bakana tabadu wa damani yawo awade aisikeku ah ana no ba mi omo yepere mi o omo kan mi labugo ngo lo nfe soro ore olon pe ladawo ngo be soro osi olon pe ladawo ngo yi pe re muslimi ile aye ta wa ile aye adawo ni olon ba sore fun nbe adawo ni olon ba si dakeji na fun nbe adawo ni ki wa la fi yege adawo mejeji a ma nfi idupe fọlọrun ife mi more han a ma fi dupe adawo oro adawo daada alo sibi to ti olorun ba lorun alo sibi to ti olorun ba lorun ki la fi wa ma koju adawo abura ini ati bebe lo asobro suru watahammul ati ni farada imakara ye muslimi olorun ba sore fun adawo ni mabu la se ba ore lo ta fi ojire olorun olorun ba se airina ati awon nkan ti ma ba enu je adawo ni wa ma bolu se balo ninu aya ti ankilo lekan lo so pe a ma wo bolu le beshi eri inanzur ke ba ta malun kaliba wo bolu le se fesi suratu yunus aya 40 adonu suratu anbiya ni aya 35 bedolo nsoro emi omaniya ati le aye olonu kun nafsin dhaiqatul maut olon gbogbo emi ko kana ni o to ku a wali aye ku wana bulukum asma dayu bi sharri wal khair ama fabul sadam fuyi ama fina sadam fuyi fitna tan abisadan woni adayu pelu dada adayu pelu aburu wa ilaina turjau adipodo awo na bana ni e pada si eri alikaman bayi lati ri pe alikama ogboro nipa ninu emi wa apilaye da wa ye laye kadamu ni tolo ba tin dan yawo isi sa wa adawo asiri awon ta bana fi dan yawo po ati dada olorun ba se fun wa adawo ni atoku di ka to to ba se adawo na ni ito wa je dada a fi more ati ise eto olorun le lori afi balo itoba je okude ka to a fi suru ifarada igbamara aibaraje afibaro asmo yi pe esa kini keji odolon lanti lo re ko ni tesiwaju lori alamare na won ta ba wa wuwu alaye ta se lo yi lato kedere woni wahada huwa mafarku tariq بين تصور الذي ينشئ الإسلام في القلب البشري بمثل إساب بمثل هذه اللمسات القوية وتصورات التي تخرج الرقاب الإلهية والإساب الأخروي من إسابها فإنه لا يمكن أن يلتقيا إثنان عدوما يعيش بالتصور الإسلامي ولا آخر يعيش بتصورات القاصرة ولليني ياتو تيمبلاري اريوي الاسلام منو اكو مانيا لوري غبغونو ادي كياما اتي با نينو امي اومانيا تيوني كومبن غكان اتي اوان روري مي تيادو سي تيلي wọ́n láwàá ní pé méjèèjì ò lè pàdé ara wọn ẹni tó pé àríwòye ti islam nípa àlìkíámà ní bẹ ní ọkàn rẹ̀ àtẹ́tọ́gbà àríwòye míì tí ó kọjá alẹ́ ayé ní bẹ ní ọkàn rẹ̀ wọ́n náà méjèèjì ò lè pàdé papọ̀ wọn lè jọra wọn tó pé ṣọ́tàánà wọn àbẹ̀yẹ náà hùmọ́ bi sama se jinale ni irori mejeji jina sira won ere nitori de la yumkinu an yaltakiya fi tasawwurihi lil hayat wa mejeji o le papo lori iriri ti won fun le aye perception ti won fun semi wala bil khuluq iwa kalu ko le jora won iwa eni o ni itala manu emi saliki ama tenti oni wala fi haraka buki gbodo won isapa won le jora won ed kama la yumkinu ila takia ni zomani insani yani won baka na nani to mani ya meje ototo be o le pade ara won yakumu kullu min huma ala qaidatin ya tene qaidatin latini la la takian turuko ni keji won o agbon ti an du le lori agbon ti o le pade ni en to ni emi alike ama den ti le mi alike ama won le papo ni wa won le papo ni irori won le papo ni ise won le papo ni abajade won le ni the same resort to li eni re muslimi ma wala hayat bil islam isamitu islam dan so yi hayat mutakamila al qawaid wal arkan isemi to pere pere ni to gbogbo origun to e ko wa nbe lo wa nbe gbogbo la te ko nbe lo wa nbe eri woni wa yakfi an nadhkura faqat min hadhihi al-haqiqa al-asasiyya fi tasawwur al-islami wa ma yanshau anha min athar fi harakat al-farj wal jamaa wa lo tuni apojuwe kama gbogbo patan so yi uru islam ati awon ajebo ti o ma jade lara awon ti an ba je muslimi ti an irori leni ko kan ni abi ni jamaa ni a o ri pe yo yato sira won resort a yato sira won abajade a yato sira won tori de wa leti kodu yemi la akhir ni gbagbo si ari kiamat an so yo to ruri yu ona yan ni o istikmal shuhur ki tara ma wa le ba pe bẹ́ẹ̀ni wàrà hadhihi al-haya fi lẹ́yìn ìsẹ̀mídà wà ń bẹ̀ yìí hikma oyè kan tó wà níwájú wọn ni khayra alladhi tad'u ilayhi risalat ká ló mọ̀ pé àwọn oore tí iṣẹ́ ẹ̀sán mọ̀ tí àwọn ànábì ọlọ́run polongo faraye tí wọ́n ń pè ọmọ yẹn sí wọn lè ga hadhihi al-haya òun náà ni ògógún tá a wá sí láyò wọ́n máa kàtó lè jẹ́ náà wà lẹ́yìn sá ìlàlẹ̀ yà bùdó ọlọ́run ló ń dáhùn àjẹ́ náà àtàwọn ẹni torí kankan بوسك واسم ولوم عباداتنا لربنا سبحانه وتعالى هي غاية الوجود ما سنو نوبا وا بوسيتو بوسي اناني تولون توري دوا كواسي كواتلون لون توري دوا دفي نو ما يتا ما كفوا بوبوبا سوات باكوا لايا 21 اري بونچلو بالا تو سوفوا لوني يا يو الناس لوني اپيون مديني عبد ربكم الذي خلقكم اسن لو باين تو داين والذين من قبلكم اتموت يقصوا جونا لو داوا لالا كنت تكون كلبا بايلا انتلون توريز داوانو كاسي كاسي نو باتوري داوا انتوري دي ومن ثم لا بد ان يلقى جزاءه انتوري دي لو في جوران يان فمانيا تو با مرو نكان تان سوي تو سوي تو سوي تو اكو سي كو غبا اسان ري ني بيبل اد اولم فان لم يلقوا في هذه الدنيا تو باتي رسي غبالايي نبي فجزاءه اسان ري او يوري ان تو با غبيلي ايي اسي او مديمون في العالم الاخر اوتي وا garanti ni isemini senali kama alladhi taslu fi alhayat albashariyya ila kamal muqaddar laha to pe unani yo mu isemio maniya je pe olorun ti pe bu fun o complete bisi aye wa ma alladhina yaziguna man ajillah subhanahu to pe won gbori ko ninu alakale olohun bo tolohun ni won ma se ni won se awon awon awa bu ni won wu won la won ile na re iwa won ile ta nso ire anu pada ri pe ati bo ta won lari kiyama iyani iyani won tori die la bi wa gbodo si pe adamo rere tolon damo mo edeniyan tan pe ni fitra ki amaje kin kankan kolu kamuju to ere no suatu room ni aya 30 olorun ba le kola on so owa adamai ngba tolon so owa adamai to damo mo edeniyan olorun ni fakun wajaka li din hanifa olorun ni re omo ni doju ko esin leni mimma kitab allah alladhi fatara an-nas alayha unani adama tolorun ba da mo medeyan la tabdila li khaliqillah kusi pada fun adama olorun ba yo dalika zal qayyim yanani esin to so ni le walakin akthara an-nas la ya'lamu bolo po yan ni omo be muni bina le ki omo ni doju e ko lon ba re wataku gase payo lohun wa kinu sala egbenu do wala takunu min mushrikin e ma je kan awon elebo min alladhina farraqu dinahu awon ti fa faisi won ya pere pere wa kanu shi'an tan wa juri shi shi jo kul izbin bima la farahun ti bo jo kan wan dunu sin tin bayi eri ini gbagbo nu alikiyama imada bobo adamo mani arere kun je ku yabara koda bi adun ara igbadun le aye to ba fe ku ba to fe ko le ati ti pada o tu ba sodo olohun kuni teri sinu ima selon mo le le ina ni o je ki semi omo ni da lori le aye ina lo mani o ju ma se rere lori ile aye won to ri die re muslimi gbadọ lo ri mo yi pe inigbagbo ni sojo gbinda likiyama yi ku do lori pe mo fe gbesan nikan la likiyama o tori pe awon mi nbe nu awon eyan gba yi pe ka le ba gbesan likiyama nikan ni won rara o inigbagbo nu alikiyama koko ni pe o je ka le se laye a le se mere lori ile aye a le bara wa lo pe lori ile aye a le tori ile aye se ale mudagba gbori laye kutu wa kesa likama kìí gbé torí wọn bá gbé ẹsàn lálẹ́kẹ́ àmà nìkan nínú gbàgbọ́ àlẹ́kẹ́ àmà ni pé kí n lè sinire láyé ká lè lólé ayé rẹ ká lè torí ilé ayé sí ká wà lọ kẹsàn lọrun ẹ torí pé ọmọ nìyàn ẹdá tó tóbi lọdọ ọlọrun ni fún ọlọrun lọ fẹmí iye rẹ sára ọmọ ẹdẹ yẹn fún ọlọrun lọ pọn ọmọ ẹdẹ yẹn lé fún ọlọrun ọba lọ yọ ọmọ ẹdẹ yẹn kúrò nínú agbo ẹranko fún ọlọrun ọba ọlá ló jẹ kí èròǹgbà ìsẹmí ọmọnìyàn kó jẹ èròǹgbà tó ga ju ìsẹmí àwọn ẹranko lọ kí àwọn nǹkan wọnyí lè máa ti ọmọnìyàn lọpọpọ pé mo wà gẹgẹ bí ẹranko wà gẹgẹ bí ọmọnìyàn ló wá sọ ọmọ ẹdẹ ènìyàn málìkì àmà òun sì náà ni ó jẹ́ kọ́mọ ẹdẹ àmà ìpìlẹ̀ àtòpin lójú kọ́mọ ẹdẹ àmà ṣẹ́ torí ẹ̀sán lójú kọ́mọ ẹdẹ ènìyàn máa pé wọn wáyé dúndúkú ọlọ́run bá ò dáhùn lásán bí ó sì ń pé ó ní tọ́lọ́ bá ń retí lọ́dọ̀ òun gẹ́gẹ́ ọmọnìyàn tó bẹ̀rẹ̀ lórí kí ọkàn ọmọnìyàn lè bà lórí ilé ayé kí ọmọ nìyẹn lè gbé ojúṣe tọlọmọ bá làbárò lórí ilẹ kí ọmọ nìyẹn lè ṣiṣẹ olóore lórí ilẹ kí ọmọ ẹdẹ yẹn lè bá bá déédéé ọlọrun bá pàdé àti àánú ọlọrun àti kẹ ọlọrun nígbẹyìn lọhùn níjọ bá ń pàdé ọlọrun bá lọjọ gbé dalẹkẹ àmọ wọn lè lè adájú ń pa àlẹkẹ àmọ òun náà ni ìyàtọ ti ń bẹ láàrin mùsùlùmí àdájọ kìí ṣe mùsùlùmí ẹni tó fún rẹ má sẹmi ayé nìkan tí ò túra rẹ lẹ lórí díẹ ló wá sí yìí pé láàfírí àwọn mùmí nínú ìròyìn àwọn olùgbọ́ náà bá gbọ́ òun náà ni ká ṣe rere láyé ń bí ká sì mọ́ gbàgbé àlìkẹ́ àmọ́ ẹ wo bẹ̀rẹ̀ ẹ sọ àti bákọ́lá ń gbọ́ lọ́n fẹ́ bẹ̀rẹ̀ fún wa ẹ wo àwọn àyà márùn-ún àkọ́kọ́ tó lọ́n fi bẹ̀rẹ̀ tí jẹ́ ìròyìn àwọn mùmí ní oko iṣẹ́ rẹ pọ̀ mọ́rọ̀ àlìkẹ́ àmọ́ ọlọ́ alifilami dalikalikita bulare bafi odalimotaki ọlọ́nìtìyàní kò sí èméjì ń bẹ ọ̀nà mà ló jẹ́fọ́ olùpàyọ́ ọlọ́run ẹlẹ́dínà yóò mẹ́nu náà bí lọ́wọ́ ẹ̀ẹ́bì àwọn náà ní ẹ̀jẹ̀ gba ìkọ̀kọ̀ gbọ́ wáyò kì í mú iná sọ́la tí wọ́n gbénu dúró omi máa ń sọ́kí náà òyò ń fi kú ní ọ̀tá tó ṣe fún wa lóore wọn ní sójú ọ̀nà ọlọ́run wọlẹ̀dínà yóò mìíràn bí má ohun ìsìlẹ̀ ilé ka nígbà sọ̀kalẹ̀ fúnra anábísà alukurani àwọn ajá nígbàgbọ́ sí i wọn má ohun ìsìlẹ̀ mi ń kọ́bílì ka nígbà sọ̀kalẹ̀ síwájú rẹ ní àwọn awé mi wọn nígbàgbọ́ sí i wọn abẹ́lẹ́ àkàràtì ọmọ yìí kì í ọlọ́ni àlìkẹ́ àmà dá wọn lójú ní ẹ̀mọ́ pé etí ọ̀sẹ̀lẹ̀ ni ọláìka aláwùdàmẹ́ rọ̀bìhín ọlọ́lá ó mú olè mú fúlẹ̀ ọlọ́run láwọn náà ní ẹni èrè tí wọ́n jèrè ayé tí wọ́n jèrè ọ̀run àwọn náà lẹ́ni èrè ẹ̀rẹ̀. fatakuwa ìpàdé ọlọ́run tó lọ́n sọ nínú ayé ayé fúdì alimutakin ọ̀nà àwọn ọmọ ìpàdé ọlọ́run wọ́n ní dáńpé ìpàdé ọlọ́run ṣòro fi dọ̀mìr òun náà ni fílìn ìtaramanú ẹ̀mí wàhálà tó fojú dáni tí ó sì máa wà lára wọ̀tàǹbàdìgbọ̀n ní ìtìjàhà wàhámàl tí àwọn asẹ́kọ̀ọ́ sì máa tara ẹ̀ jáde àwọn asẹ́kọ̀ọ́ máa tara ẹ̀ jáde kí sì gbàgbọ́ ọ̀bọ̀rọ̀ gidi gbàgbọ́ tí òun sẹ́dá níkọ́ ẹ̀rẹ̀ wọ̀tàǹbà wàhádà bí i àlùmọ̀ṣáàlù ló bá àtúnà wọ̀tàǹbà rufaadì lọ́hìrà tí ó lè pé ìtara máa ti nú àti iṣẹ́ ẹ̀ka yóò sì máa ṣeré dára wọn ẹ̀rẹ̀ tí wàá jẹ́ ọmọnìyàn tí ó sọ ọmọnìyàn mọ ọlọ́run fìṣẹ́rèhè níkọ̀ọ́kọ́ ọmọnìyàn kò nígbàgbé ọlọ́run wọ̀jáàrèhè nígbàgbé ọmọnìyàn kò nígbàgbé ọlọ́run ẹ̀rì tí ó yí pé ẹ̀mí ọlọ́run ẹ̀mí ìjẹ́ ẹni ọlọ́run yóò wà lára ọmọnìyàn ẹ̀rì tí ó yí pé njẹ́ ó jẹ́ lógún jù òun náà ni ọ̀rọ̀ àlìkẹ́ àmọ́ bí oṣù bọ́lá ọba rẹ̀ pàdé lọ́ a sì ń pé kò ní fi àwọn ẹsẹ̀ olóore oríṣiríṣi lẹ̀ yóò sì fi ọlọ́run ọba sọ́kà ní gbogbo ìgbà ọ̀rọ̀ tí ànábì wá sọ lórí hadis jibril nígbà tí wá ń bèèrè lọ́wọ́ ànábì tó bè débi pé àkàbèrè ni alil ihsan péré ànábì sọ fún kí ni jẹ́ ihsan tàbí wá sọ pé alil ihsan ti jẹ́ ihsan ti jẹ́ rere àǹtá àbùdá ọlọ́hà kú náà ni kò sìn ọ́ náà bá ká nínú kàtàrà nígbà tó ń rọ́lọ́ fẹ́yìn lẹ́mítàkùn tààrà tó bá ti rí fẹ́yìn ọ̀yàrá kàwọn sì ń rí ẹ̀ ló wá sọ pé alifilami tìlíkà yá tó lè kíta abẹ́rẹ́ hakeem ọlọ́nlẹ́ẹ̀rí ilé náà ni àwáyà tí àwọn ọlọ́ọ̀bá ọba ọ̀jọ̀gbọ́n hudan panama ni o wàrà àmàtà limusini ó tún jẹ́ ìkẹ́ àwọn olùṣeré ẹlẹ́dí yóò kì í múna sọ́lá àti máa ń gbé wọn dúró ẹ̀rí wa yóò tún ẹ̀zàgà àti wọn yóò sàkà wọn bẹ̀rẹ̀ àkàràtì mú yóò kìnnú a tún sọ yìí pé àlìkíámà ó dá wọn lójú sísìn wọn á fi àlìkíámà ṣeré rárá àwọn ẹni rẹ nìyẹn gẹ́gẹ́ bí ọdún ọba ọlá bó ṣe ń fi ń rẹ̀ fún wa inú sùúrù lukman láti àyà alákọ̀ọ́kọ́ sí àyà ẹlẹ́ẹ̀kẹrin ìwà náà tó parí ẹ̀nà ni pé ọláìka aláhùdà mẹ́rọ̀ bí ọlọ́run láwọn náà ní àmọ́ ojú ọ̀la tó lọ́nà ọba wọn wọ́n ọláìka mọ́lẹ́ fọlẹ́ ọ̀hún àwọn náà sì lẹ́nu ìrẹ́ gbogbo àwọn nǹkan tí à ń sọ fún wa yìí ní fi rìnlẹ̀ fún wa nígbà ń pè ní orí pa pàápàá àlìkíámà náà kan mọ nìyẹn torí díẹ ìnàlẹ ìmánu bìlẹ àkàrà ìnígbàgbọ sí àlìkíámà yìí wọtọ sídẹ kọbi yom dín àti ìgbàlódodo ọjọ ẹsan tarusumu hotton asase yẹn fi màlá mi nọọsì alimomina wọn ni yóò la pa

Band FM.

0: alẹ gbogbo ọmọ Nàìjíríà gbogbo ibi tẹ ti láǹfààní tẹ ti ń gbọ́ni fún ta lálẹ́ ìwé ọlọ́run ọba mo kí ọ gẹ́gẹ́ bí ìṣòyí ọba kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ alágbára ńlá ọba tó ni gbogbo gbogbo nígbà gbogbo lọ́jọ́ gbogbo àwọn ìlú àlá ọba kàràǹdìtì ọba tí ń gbéni ìdálójú ọlẹ́gàn ìwé ọlọ́ba tí ń jagun tó gbé kìí jà mo kí ọ fún ta lẹ́yìn gẹ́gẹ́ bí ìṣòyí ìkòkò ìwé ọba yẹn wọ́n sì ṣèjò ló ń lóko ọ̀hún bẹ́ẹ̀ bá rí ìròyìn tó ń gbé lórí omi èyí nìyí gbọ́n nìkan tí wọ́n fi hàn mí ta wá lọ nílò tó nì fún ìròyìn ètò yìí tẹ́ ẹ fi láǹfààní tẹ̀ ń gbọ́ ẹgbẹ́ mẹ́bẹ̀rẹ́dì òun náà ni ẹni tọ́lọ̀ ń fiṣẹ́ rán nípa ìṣègbàgbílẹ̀ lọ́nà ìgbàlódé Colac Apps Nigeria Limited iléeṣẹ́ wọn ìròyìn tó ń lò fún ètò ìtẹ́ fi láǹfààní tẹ̀ ń gbọ́ ẹlẹ́jà gbàgbé ló bá kọ àwọn kùdìẹ̀kùdìẹ lágbo ara wa ẹja tètè lọ́ra sí ẹ ká lọ ṣàyẹ̀wò àràgbélayé náà la pètò ètò náà sì làràgbélayé ètò tó ń sọ nípa bóun la ṣe lè ráyé gbé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dáhùn ayò pé bóun la ṣe kí la fẹ́ fi ráyé gbé lọ́mì iṣẹ́ ọwọ́ yín lónìí òun yóò ràn lé ayé gbé fún yín lẹ́yìn náà bẹ́ẹ̀ bá ṣe dáadáa ọmọ yóò gbà dáadáa lọ́la bẹ́ẹ̀ bá sì ṣe dàpé ọ̀run ó kò la ṣe ní ẹjá fìyà ráyé gbé ẹnu rẹ tí ó mọ jáde lẹ́nu rẹ kò lè fi ráyé gbé fáwọn ọmọ tiẹ̀ ibo là ń lọ lórí ètò fútọ̀sẹ̀ yìí ibo là ń lọ kí wọ́n ń pè ní èrò gẹ́gẹ́ bí ọmọ yorùbá àti àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wọ́n gbàgbọ́ pé ṣàṣà lórí sùn kọ̀ọ̀kan láwọn orí ìròyìn tí kò wá wa ti jáde tí ò ní àwọn ṣe mọ́ṣẹ́ àwọn ìdílé kan wà báyìí wọn gbọ́dọ̀ gbọ́dọ̀ kódà àwọn ìlú kan wà wọn gbọ́dọ̀ pa ẹ̀jẹ̀ nínú ti kílé èwọ̀ tó ń bẹ nípìnlẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ìdáhùn wọn ẹ gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ti arákùnrin kan tí wọ́n ń pè ní Abdullahi ọmọ bíbí ìpínlẹ̀ Kwara ni níjọba àbílẹ̀ tí wọ́n ń pè ní Asa gbogbo ẹ̀dá tó bá láǹfààní tó ń bẹ lábẹ́ omi ẹ jẹ́ ká wá pèrè ká fi tẹ̀ torí pé ọgbọ́n ọlọ́gbọ́n là fi ṣọgbọ́n ká mọ̀ bá àdásíkò tó rẹ̀ bàbá òkodoro a máa sọ̀rọ̀ kan a ní bí o bá ti dójú agbo bí o bá ti ń kì ọ́ lórí kì í lè bàbá rẹ torí ẹ bá ti ń mú omi pè gbogbo tó wù kó o lè dà láyé lọ́mọdé èrò ní mọ̀lẹ́bí yìí torí pé ẹ̀jẹ̀ ni inú ẹ̀jẹ̀ ló wà má jẹ̀ mú ẹ̀jẹ̀ ni ohun tí wọ́n bá ti pèlé rẹ̀ ní pé kéèyàn mọ̀ ṣe ibi wàhálà wá wà láyé tá a wà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ayé òde òní náà ní èrò nínú mọ̀lẹ́bí
1: yìí. ǹjẹ́ ń gbọ́ fọ́nrán wọn olúwayé king wàsíù àyìndé ó jẹ́rìísì ẹ̀rọ àgbo lọ́wọ́ ọkọ̀ láàkì kára gba yagiyagi ó ń dà lókè lọ́hùn.

0: ẹ̀ka àbọ̀ padà sórí ètò tí a pè ní alàgbélayé. Ẹ mọ́ gbàgbé pé ilé iṣẹ́ kòláàkì wà ní nọmba one kòláàkì bọ́stọ̀ bí ẹ̀rọ ròd òjòjì gbàgbà nípínlẹ̀ èkó lórílẹ̀-èdè nàìjíríà. Gbogbo ẹ̀yin tẹ lọ́mọ lókè òkun bí amẹ́ríkà, new york, ẹni àǹfààní lọ́wọ́lọ́wọ́ báyìí láti nára gbogbo gbòógì tó jáde nílé iṣẹ́ kòláàkì.
1: Pàápàá jùlọ àwọn tí ń wojú ọlọ́run fún ọmọ bíbí. Ẹ̀yin tẹ́ ẹ̀ rọ́kọ fẹ́, tẹ́ ẹ̀ rí ìyàwó fẹ́, àwọn nǹkan kan tó máa ń fà á mo ti sọ́rí lórí ètò yìí nígbà kan. Ẹlòmíì ò ní rọ́mọ bí yóò máa wò pé kí ló fà á. Kò sí obìnrin láyè yìí torí tí wọ́n ń pè ní ìbálòpọ̀ èmi a máa sọ nǹkan àṣírí lẹ́lẹ́dàá wa fi ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ní ìdádúró mo forúkọ ọlọ́run tọrọ fún yín láti alẹ́ lọ ọlẹ́ ayọ̀ ó sọ nínú yín. Ẹ̀yin tẹ́ ẹ wá bí rárá ọlọ́run mo mọ̀ bẹ́ ọ pẹ̀lú agbára rẹ pẹ̀lú àánú tó fi dáyé àtọ̀run ọlọ́run ó bá mi ṣínà ayọ̀ fún yín. Ẹ̀yin náà dọlọ́mọ ẹ̀ẹ̀ni dàbí ẹjọ tó kọjá lórí àpáta tí ò nípa ọlọ́run ó ṣàánú yín. Ẹ̀yin náà bí akọ àbíró ẹ bá bu àbúyè láṣẹ ọlọ́run elédùmarè lọ́la àwọn tó nílẹ̀ àwọn tọ́lọ́run fayé fún. Ẹ̀yin tẹ́ ẹlẹ́fẹ́ wá tẹ̀ ń fẹnu ẹnu sọ ọ̀nà àlàáfíà ẹ mọ̀jọ́ jìnà ayé la báṣẹ́ ayé la bówó wọ́n náwó lọ ká tó dé bá a bá tún lọ tán wọ́n tún máa náwó lọ oníṣẹ́ ó sì máa ṣiṣẹ́ lọ. Wáyè àlàáfíà wáyè fúnra rẹ láti lè ní àlàáfíà tó péye. Gbogbo ẹ̀dá tó ń gbọ́ mi fún talẹ́ yìí ìwọ náà mọ́ fìgbà làdọ́la. Ẹ̀yin tẹ́ ẹ wá re gbòógì lọ́dọ̀ wa bá a ṣe ní ẹ mọ́ lò ní ẹ mọ́ lò ó ohun tá a ní ẹ mọ́ jẹ ohun tá a ní ẹ mọ́ mu ẹ mọ́ mú o ẹ bá àwọn lo àwọn oògùn yín ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ẹ̀yin tẹ́ ẹ sì ra egbòogi wa tẹ́ ẹ ti lò ó tóhun tó sì ń ṣe yín nínú àgọ́ ara yín sì fi yín lẹ̀ tó lọ kò ní padà wá mọ́ láṣẹ lẹ́dùnmarè. Ẹ̀yin tẹ́ ẹ ti ra àwọn egbòogi wa tẹ́ ẹ ń lò lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ò ní tí lo egbòogi débì kan tán bá ti lálàáfíà díẹ̀ mọ́ fẹ́ pátì. Àwọn oògùn tẹ́ ẹ rà nílé iṣẹ́ wa ẹ rí pé ẹ lò wọ́n tán ẹ sì ń lò wọ́n gẹ́gẹ́ bá a ṣe sọ pé kẹ́ ẹ máa lò wọ́n. Ẹ wá gbọ́ o ẹ̀yin tẹ́ ẹ ń fò ní dọ̀la bó bá dọ̀la yín lọ bó bá tún dọ̀la yín lọ ìwọ náà tètè dìde wúyà kó mọ lọ sí àgbàlá Kolak Apps Limited nítorí pé ó ṣe àlàáfíà rẹ ni ó ṣe pàtàkì púpọ̀. Ohun mo ṣe ń sọ fún ìwọ náà lálẹ́ yìí pé 08023093598 ẹ̀yin alálàákàlà ẹlòmíì kó mọ̀ tí ìdíjú ni gbógun bá ṣe ń le lóró ó mọ̀ le lójú òun ìwọ tó ń níbàálòpọ̀ lójú àlá ẹlòmíì ìgbín ni ó mọ̀ yìnbọn mọ́ lójú àlá ẹlòmíì ti ń rí lójú àlá ọmọ tó ń wá lójú ayé kò rí yóò bá ti lójú àlá yóò mọ̀ pọnmọ́ ó ti lọ́wọ́ jọ kanjà kan àmọ́ ogun tọ́lọ́run ò lè ṣe kò tí ì sí. Ọmọ ṣe ń sọ pé ẹja súnmọ́dọ̀ àwọn tọ́lọ́run pè ìkànnì bàbá wa Kolak International oníṣègùn ìbílẹ̀ lọ́nà ìgbàlódé ìwọ náà kàn sí iléeṣẹ́ Kolak ọlọ́run ó da olóhùn ìwọ náà ó sì gbégbá ọpẹ́. Ẹ̀yin tẹ́ ẹ lárúgbó lé ẹ rí pé mo tẹnu mọ́ bẹ́ẹ̀ bá rọ́pọ̀lọpọ̀ àwọn ìyá àti ilégún bí ẹnu ọ̀nà wọn báyìí wọ́n fàtìmọ́nú ni tí wọ́n fọwọ́ mórí nítorí pé eékún àgbà ẹni tó bá ní grandma grandpa ìwọ kàn sí iléeṣẹ́ Kolak bó bá débẹ̀ ìwọ náà ní ọlọ́run gbogbo.
0: Páàkì ìrìn ìjìnlẹ̀ nípa àlàáfíà ni ìṣòro tá a ní láyé òde òní ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ò mọ ohun tí wọ́n ń pè léèwọ̀ ìdílé ẹyìn kọ̀ọ̀kan bí a ti jáde. Arákùnrin tá a pè lápò láì tí mo pè lọ́mọ bíbí ìpínlẹ̀ Kwara níjọba àbílẹ̀ kan tí wọ́n ń pè láàṣà ọdún ìgbé ayé ẹ̀ nígbà tó wà ní ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25 years. Iṣẹ́ káràkátà ká máa ra àgbàdo nígbà tó bá pọ̀ ká máa kó pamọ́ sínú ṣọ́ bó bá wọn ká kó jáde kàtà ọwọ́ rẹ̀ sì gbẹ́ sí i. Ó lówó lọ́wọ́ ńbẹ̀ ó ra mọ́tò ńlá àwọn mọ́tò ẹlẹ́sẹ̀ mẹ́fà ìlàjì tirẹ́là òun ó sì ní káà tó ń lò. Ìgbà tó wá dá kókò kan nǹkan wá ń dàrú fún nǹkan ń dàrú fún ó dàrú fún débi pé àti ìyá àti ó dàgbà mí bí ọmọ bá ṣe ń sàárẹ̀ tí kì í dẹ́kù lọ́wọ́ àárẹ̀ òun ò tún gbé ebi pé ń ta mọ́tò òun ta lé ó tún padà ṣe ṣe àárọ̀ padà ìwọ tí o láǹfààní tò ní gbé ni òun rógun ìbá padà sẹ́yìn láṣẹ náà ó padà sẹ́yìn kò ní nǹkan kan mọ́ osare deba ati waju ateyin kile wole baba ti e ti won de to se tun fa dare fun iru fe to sele sokun se mo pe ko ri pe nkan kan je eyo bi pe le la le se ile baba yin ele ile le se ore bayi ni won se ore bayi ni won se eni to ti ni tele o wa deni to npada toro je o wa pada lo si abule won o le nba ko ah ile aye ta wa yi ogun ni o isoro ba gogo e gojuru bi ese ti lo ori nkan kan ni won o de ni o ko bo ba dako mu la ma fe ni je ko ma tu joku e o sa fe ke bi ni apa o ri titi o wa o na ba yo pe ki lo nfa ru nkan bayi ogun ti pa ya ati baba e ni o ka bo le mo se da laja ile abala e ri da ni ipo ni otun o bo si tosi gbogbo ọrọ ayé ẹ gbojúmọ kí ló ń ṣẹlẹ náà tó ẹjọ ni nígbà tó yọ ní èkó yìí gbogbo ọkàn ló ń dánmọ́rán fún ìyàwó ẹ ìwọ tó jẹ pé bó o bá ti wà nígbà kan ní gbogbo ọkùnrin náà ní ìwọ àwọn ọmọ ìnáwó fún ọ ó wá dẹni àríṣà bí odò ìgbà náà ìrọmọ bí mi tẹlẹ yìí ló bá ti jọrọ ọmọ ìgbàgbọ ẹ tán ẹlòmíà a sì jọrọ tán yóò jẹ ẹmbásì láti gba físà tó fẹ́ lọ ní èdè kò sì ní wọn gbà nígbà tó bí ti gbé wọn bá ní amúkùnrin rẹ wọ yóò ní òkèlè ẹnìyàn nílò ọrọ ìsàlẹ àràdélayé náà la kòtò ẹjẹ ká délé iṣẹ kọláàkì níbi bàbá tọlọ ń fún ṣe nípa ẹgbẹ ẹgbẹ ìbílẹ àwọn tí wọn gbé sọnà ìgbàlódé àwọn ọmọ sí ìtẹlẹ fi yẹra ní òmìnira ìlú gbẹngbẹ wọn gbígbà ń gbẹngbẹ a ní ladies army àwọn oríṣiríṣi ẹgbẹ ogun tó ń sara lóore.

0: fẹ́ gòkè sọ́yìn wọ́n wá gòkè tán gbogbo wọn kọjá tán igi wa ya sí méjì ó wá ya sí etí omi gbogbo àwọn ọ̀tá àtàwọn ogun tó ń lé wọn bọ̀ ó ya lòun mọ́bẹ̀ ó gba gbogbo wọn sínú ibẹ̀ bàbá wa sọ pé láti ijọ́ náà ni àwọn bàbá bàbá tó bí àwọn wọn ti sọ ìtì náà báwọn pé gbogbo àpótí tàbí pápó tí wọn bá ti fi igi ìrókò pẹ́ àwọn ìgbọ̀ngàn sábà wọn jù pé ṣe rí pé èèwọ̀ ńlá gbára bó o láti dáhùn bàbá bẹ́ẹ̀ ní òyìnbó igi náà wọn ṣàfihàn ṣe kú tí ń ṣe àtàkùn ìdòfó àwọn ayé ti lajú ní ìsìn ṣe àmọ̀ pẹ́ni tó bá ti rìn ní èèwọ̀ rẹ̀ ṣé àwọn ni ó ṣe sínú ilé ẹ̀ àwọn ti gbàlódé wà òun máa dòpó lé gbogbo tí wọ́n bá ń pè ní àpótí èyí tá a fi yí ṣe èyí tó jẹ́ èèwọ̀ ìdílé wọn ni pé nọ́mbà rẹ̀ kí ìwọ náà sọ èrè fúta lẹ́yìn
1: ìwọ náà tètè mọ discount ń lọ lọ́wọ́ lórí gbogbo egbògi lọ́wọ́lọ́wọ́ báyìí nílé iṣẹ́ kòláàkì wọ́n wà ní kòláàkì street kòláàk bus stop ńbọ̀ ní kẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ní òjòdó gbẹ̀ngà ẹ wá pé nọ́mbà 08023093598 nọmba tó pèsè àgbàlá kòláàkì ni bàbá náà ni ó gbé nǹkan
2: ẹ. jẹ́ ń gbọ́ fọ́nrán wọn olúwayé kí n wàṣọ àìndé ó jẹ́rìí sí ẹ ràgbọ́ lọ́wọ́ kòláàkì kára gba yagiyagi.

0: ọgbẹ lomi ni
1: aisan
0: inu ẹdọ
1: aisan
0: inu ọkan
1: aisan
0: inu kidi
1: ọgbẹ loju ara ẹ
0: ọgbẹ lomi ni
1: iru
0: adajina
1: lara
0: awa
1: lobolobolo si
0: oni lọ
1: ọlọrun ma fi ara mi wa
0: ebo
1: ti o ni san
0: ọlọrun ni fi ṣe wa
1: ṣugbọn kawa naa de
0: sọra ara wa
1: ma lọ leni ma lọ lọla
0: lomi fi ṣe ẹ
1: leni
0: ọmọ
1: wọn gbe kaariri
0: ọlọrun ni sọwadi wahala
1: fọwọ ọmọ wa
0: bi awọn kan
1: ti wọn ni
0: ipake
1: kanto ni hania
0: ti horo to wa nsalẹ
1: ti kan tobi jukan lọ
0: kanto ni
1: tabi ipake
0: ti horo to wa nsalẹ wa
1: ti kan lọ tobi jukan lọ
0: awọn agbalagba mi
1: wọn le ma rẹ ẹyọ
0: lẹẹmẹta
1: ẹmẹrin
0: ilẹ to mọ
1: tabi ko ṣe ẹyọ tán
0: o dabi pe ni
1: ẹyọ yẹn ti wa nibẹ
0: ko ma rin
1: ko ma ro
0: ko ma ta
1: ẹ ti mura si
0: ẹ ma jẹ
1: ko di
0: ọlọrun ma lo
1: rọba
0: ka to ṣe ẹyọ
1: 08377711 88
0: lẹẹkan si
1: 08377711 88
0: Ọbẹ̀ sọ̀rọ̀ nípa
1: ọ̀fẹ́ ìlú.
0: Oúnjẹ
1: tẹ́lẹ̀ kò má jẹ lálẹ́
0: kò jẹ́
1: tẹ́lẹ̀ kò má jata
0: kò jẹ́
1: wọ́n ní kò má ti
0: jẹun.
1: Oníṣẹ́ ń jẹun.
0: Àwọn oògùn tí ẹlòmí ń lò
1: sọpẹ́ inú
0: bíbí kù.
1: Ọ̀gbọ́n ló ń ṣàwòsàn sí ọgbẹ́ inú yẹn.
0: Wọ́n ti lọ́wọ́ oògùn kan tàbí méjì
1: lásìkò yẹn
0: ó máa fi bẹ̀tà.
1: A rò pé ọgbẹ́ inú yẹn ti lọ.
0: Tí bakitéríà yẹn bá ti wòsàn tó bá sì wà níbẹ̀,
1: ojú ọgbẹ́ yẹn sì máa wà níbẹ̀.
0: A nílé jata,
1: nílé pa ebi mọ́nú.
0: Àwọn oògùn tí ẹlòmí ń lò
1: ó kàn ń reduce asidi yẹn ni.
0: Lásìkò tó bá lò ó
1: á fi bẹ̀tà.
0: Ṣùgbọ́n
1: ó máa rò pé ọgbẹ́ inú yẹn
0: ó ti lọ.
1: Ó lè filẹ̀
0: fún ọjọ́ kan,
1: ó lè fúlẹ̀
0: fún ọ̀sẹ̀ kan,
1: kò tí ì lọ o.
0: Tí bakitéríà yẹn dẹ̀ sì wà níbẹ̀.
1: Tí ẹ bá ti wá lògùn yẹn tán,
0: ìrora yẹn
1: á ṣẹ̀ wá padà wá.
0: Ẹ nídìí nǹkan pàtàkì mẹ́ta láti ṣe.
1: Àkọ́kọ́, nǹkan tó ń fa bakitéríà yẹn
0: ó nílò àmójútó.
1: Ẹ̀kejì,
0: ẹ nídìí
1: a nídìí oògùn
0: tó máa mú ásìdì tó wà nínú wa
1: tó máa jẹ́ kó balance
0: tí ò ní jẹ́ kó pọ̀ jù.
1: Ẹlẹ́ẹ̀kẹta,
0: ẹ nídìí
1: ẹ ní láti lo oríṣi mẹ́ta.
0: Tí ẹ bá lo oògùn yìí,
1: ẹ gbàgbé nǹkan tó ń jẹ́ ọgbẹ́ inú.
0: Mo ní ìmọ̀ pàtàkí fún ẹyin màmá wa nínú ilé
1: lórí
0: ọ̀dọ́ wa lásìkò yìí
1: nípa ìwàkiwà tí wọ́n ń wù,
0: ìmọkúmu
1: ìfàkúfà
0: tí wọ́n ń fà.
1: Ẹ bá dọ̀ síbítù,
0: ẹ máa rí àwọn ọ̀dọ́ wa rẹpẹtẹ
1: tí wọ́n ń ṣe oríṣiríṣi àyẹ̀wò fún.
0: Ìmí àyẹ̀wò ọpọlọ,
1: ìmí
0: àyẹ̀wò ọkàn
1: nípa nǹkan tí wọ́n ń mu.
0: Ó wá dọmọ tá a rí
1: tí wọ́n ń bàjẹ́.
0: Ẹ jẹ́ ká mójútó wọn,
1: ẹ mú wọn jáde
0: àbí kẹ́ ẹ pè wá
1: 08037711 88.
0: Ní agbára Ọlọ́run
1: ọmọ wa,
0: Ọlọ́run ò ní ṣe wọ́n ní bànújẹ́ fún wa.
1: O ò ní dọmọ tá a rí
0: tá a bànújẹ́ tá a sunkún.
1: Ẹ rọmọ mi
0: tí yẹ bá ń ba wí
1: ábẹ̀ lè mú yẹ lù.
0: Àwọn ọmọ wa
1: tó yẹ kó di ọmọ ológun
0: àwa dọmọ jàgídí gàgan.
1: Ìmí
0: àwa di dèdè
1: nípa
0: ìmúkúmu
1: ìfàkúfà
0: a máa wò sù.
1: Ẹ jẹ́ ká mójútó wọn,
0: ẹ jẹ́ ká mójútó wọn.
1: Torí ọjọ́ ọ̀la wa ni wọ́n
0: ẹ pè wá
1: sórí WhatsApp number wa 08023093598.
0: Láyé àtijọ́
1: ó ní àwọn kankan
0: tí àwọn bàbá wa fi ń kojú ìṣòro yìí
1: tó fi débi
0: nǹkan tí wọ́n ń fa àyẹ̀mọ́.
1: Kò ṣe ọmọdé nìkan ló
0: mú
1: àgbàlagbà náà mú.
0: Àrùn ògbó òru
1: ló ń jẹ lómi láàmú.
0: Kí wọ́n sùn kí n tẹ́ mọ́lẹ̀ lójú oorun.
1: Àyà rẹ̀ máa lu pípípí.
0: Nínú kò mọ̀ nǹkan àrùn tó ń ṣe.
1: Ó lè jẹ́ wákú
0: ni. Wákú ẹ̀dẹ̀ ni
1: ó yàtọ̀ fún wárápá.
0: Ẹlòmíràn
1: á kẹ̀lé dé ṣubú lójijì.
0: Ní agbára Ọlọ́run
1: ọmọ wa,
0: Ọlọ́run ò ní ṣe wọ́n ní bànújẹ́ fún wa.
1: Ẹ má dẹra yín mọ́lé.
0: Ẹ má ní máa lọ lẹ́nu.
1: Máa lọ lọ́la.
0: Ẹ má dẹra yín pa.
1: Ẹ tètè jáde sí nǹkan tó ń ṣe yín.
0: Gbogbo ẹ̀yẹ lólùfẹ́ wa.
1: Tẹ́ ẹ ti wá
0: tẹ jàǹfà ní ọ̀sẹ̀ nígbà tàṣẹ parí.
1: Ẹ̀bẹ̀ ló pọ̀
0: látijọ́jọ́ díẹ̀ pé.
1: Ẹ̀bẹ̀ ló pọ̀ látijọ́jọ́ díẹ̀ pé.
0: Fún àwọn tó tì ráyè wá.
1: Ìgbàlẹ̀ yẹn léyìn o
0: a ní fọjọ́ kúmọ́.
1: Ìgbàlẹ̀ yẹn léyìn o
0: a ní fọjọ́ kúmọ́.
1: Má jẹ́ kí tẹ́lẹ̀ kejì tún fẹ́ ẹni.
0: Jáde wá
1: oní gangan
0: lẹ máa bá kalẹ̀
1: kí wọ́n máa dá iná
0: láti aago
1: mẹ́jọ àárọ̀.
0: Ẹ pè wá
1: láàárọ̀ kẹ́lẹ́ bẹ́ẹ̀ ni gangan lórí ìjókòó.
0: Ọlọ́run ní fara mi wá o.
1: Ìgbọ́n ká náà kọjú ara wa.
0: Kí n bọ̀
1: ẹgbẹ́ mọ́tò tó lọ sí òdòdó bẹ́gà.
0: Ẹgbọ́lẹ̀ ní Last Bus Stop.
1: Ẹgbọ́kadà tó lọ sí Dẹ́rọ́ Ìṣàṣe.
0: Ẹgbọ́lẹ̀ ní kò Last Bus Stop.
1: Ọ̀kadà tó lọ sí Dẹ́rọ́ Ìṣàṣe.
0: Ẹgbọ́lẹ̀ ní kò Last Bus Stop.
1: Tàbí kẹ̀kẹ́ wa.
0: WhatsApp number wa lélẹ́yìí 08023093598.
2: Ó parí lò ó. Ó parí lò ó.
3: Ọ̀sẹ̀ ìlera iléeṣẹ́ Kólaakì ní ẹ̀ náà lókù. Irúfẹ́ ìlera wo ló ń dojúkọ tí o ti gbé káàkiri ṣùgbọ́n tí ó jingiri tí ó kọ̀ láti lọ tí ó wà ti fẹ́ sọ lára ìdí àgbàná? Ìwọ náà dìde fúyà. Máa bọ̀ níléeṣẹ́ Kólaak ní number one Kólaak Street Kólaak Bus Stop Dẹ̀rọ Òjòdú Mẹ́gà. Ẹ̀lọ́ Kólaakì 08037771188 08037771188. Ìwọ náà máa bọ̀ kó tó parí ọ̀sẹ̀ ìlera Kólaakì.
2: Ó parí lò ó. Ó parí lò ó.
4: Fun FM.

0: 0807771188. Lẹ́ẹ̀kan sí 08037771188.
1: Band FM
2: 92.9. Band FM.

awaye ma sise loruko tan pe fa awo lu majia loruko tan pe shoda ani kai loruko tan pa won ya mi ele awon ni omo latuji to bi kilo se pe wa mo yin tori omo ni tori ola tori ola won ni ki n fokan ni bale pe lojiji lojiji le lebi won ri o mo gbe aje ti wa ko wa wa o won ni nitori kini won ni lojiji lojiji le lebi mo ri ti be toro fun gbo lojiji lojiji mo ni gbo fi be toro fo ya gbe ati pe kekere bayi ni sese egun ti gbigba aje lomo e lori aje o a pe o loni ko wa jo wa ni wele wele o aje a pe o loni ko wa jo wa ni wara sisa e ka le n gbogbo bi te tin gbo mi laroye lori eto olorun o se bi fun ta leyin eto olorun o se bi leto ti alabi ogun baba seyin sanwo fun fun gbe kale pe ka ma fi la ra wa loye lori ona ta gba ti le aye ti rorun fun yan ta fi segun aye ta fi gori ogun are dr kola olatunji lo ko mi omo lojide ile ese ni kirun agbe bond fm ba wa nilu eko 35 ilu ra won alabi ogun baba seyin emi a ma ko bere owo fun baba e ni gbogbo igba nitori iti mo ri lagbala won lo je mo wi pe a kasalika elegbumo re gba owo alabi ogun baba seyin sise iyanu boya tori ooto to gbe lowo ni o abi tori pe a mo pe eni ba looto lowo won a mo sofa boyin ba te si pe yin ba o sa ti ye yin alabi ogun baba seyin ni oniro ki ra won owo yo gba ni igba lohun amọ dede ti won ba ni ko won gba lori ise to n ba se lu won gba n to oni bo se ba lowo baba baba won lu won si tun ba lowo baba won be oni ohun o le se ita won alale e ba ni ko won lo se se nipa ka se wosan inu ara ni abi ka toju eyan ka gbogbo eni pada fun ni ẹja dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó gbé alabi ogun baba seyin kalẹ̀ fún wa ní sáà ta wà yìí o ọkọ ọ̀run ní ìdàwọ́ láàmú ni àbáyà ọ̀run ìwọ wá po owó orú yẹn sẹ ọ fi tògìrì kó yọ lójoojúmọ́ oògùn nínú ọ fi ń wo ẹ̀fọ́rí nínú ayé ta wà yìí o ẹlòmíì ti dé ìlú ọba ilẹ̀ mọ̀ ti ń ta sí ìyá rẹ̀ ti náwó náwó bàbá rẹ̀ ti náwó náwó bẹ́ẹ̀ owó alájẹsẹ́kù ni wọ́n fi rán lọ ìlú ọba ọ̀rọ̀ ilé ìwé ìgbélúgbá o kò níwe working permit tí wọ́n fi ń ṣiṣẹ́ kò tó ní owó ìgbà ìwà ṣiṣẹ́ bí erin ń jẹ̀jẹ̀ rírí gbogbo ẹ̀dá tí ń gbọ́ mi láròyé lásìkò yìí ṣé oyún wọn ti ẹ̀dùn mọ́ wọ́n ẹlòmíì ti gbóyún kiri nísìnyí ó ti lé lọ́dún méjì kì í ṣe pé kó gbìyànjú ọlọ́run ò tí ì sáánú sí ọ̀rọ̀ rẹ̀ ni ọmọ nìwọ̀n ń wá àlàbí a máa ní ohun kọ́ lòun sọmọ o bẹ́ẹ̀rẹ̀ méjì mẹ́ta làlàbí ogun baba seyin ó bèrè lọ́wọ́ rẹ̀ tí ó fi mọ déédéé ọ̀gangan ọ̀nà tí ó gbà tọ́lọ́run ó gbà tí ó fi sọ ọ̀dọ̀ lọ́mọ láyé gbogbo ẹ̀dá tí ń gbọ́ mi láròyé ẹ má mọ̀ já fi òní dọ́là bílíọ̀nù ọ̀la bá ti mọ́ lọ sọ́dọ̀ làlàbí ogun baba seyin ní nọmba 11 bíbíire mayer street alaso bus stop ọláolúwa along ait road

0: àgbàlagbà oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílùú Èkó tó ní àpèjẹ ewé àtẹgò tó ń jẹ́ lọ́wọ́ ní mọ̀nà wá àlàbí òkú bàbá àsẹ́yìn lẹ́ni ọ̀hún. Elédùà ló jogún ọ̀nà àgbàlẹ̀ ewé àtẹgò fún wọn láti fi ṣètọ́jú lórí èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá lé fùrù kọ́kọ́ lu ayé ẹni lẹ́nu. Irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ ó sì lálàáfíà pípé gbọ́jẹ́ ogun àfiṣe ni tàbí ìbínú ayé lórí iṣẹ́ ni tẹni àbí wùmíì àlàbí ògún bàbá àsẹ́yìn ni ọkàn sí tó fi dórí ìtọ́jú ohun tí fa ìdènà àìrọ́mọ bí fóbìnrin àtọkùnrin ìpèníjà kọ̀ọ̀kan ló ní ọ̀nà tí wọ́n ń gbà ṣètọ́jú rẹ̀ lọ́dọ̀ wọn. Kábàánì bẹ́ẹ̀ lọ́hún kámi táyé fi sí ni láró sì kúrò lọ́gẹ́ ohun tẹ̀yọnú ayé ayé fífẹ́ ni fún rere iṣẹ́ alájẹ́ asínà ọ̀la bẹ́ẹ̀ dàbí bẹ́gbẹ́ gbọ́gbẹ́ gbàtò láwùjọ ń bẹ lọ́wọ́ baba tó dájú ìjákulẹ̀ àmúgbò rere ogun promise and faith àlákàlà táyé fi sọ ni sínú ìgbòkùn ni ìbẹ́lẹ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ baba tí ẹni tó sì mórí bọ́. Àǹfààní wà fún ọ náà láti rí àlàbí ògún bàbá àsẹ́yìn. Wọ́n wà ní nọmba 11 bíbíire Mayer Street, Alaso bus stop, Ọlọ́olúwa along AIT road, Kọ́lá bus stop, Alágbàdo Lagos, telephone 08104219 50 tàbí 08077884965.
1: Ẹ káàbọ̀ padà sórí ètò tá a pè ní ètò Ọlọ́run ò ṣe bí. Ètò tí àlàbí ògún bàbá àsẹ́yìn oníṣègùn tó mọjú ewé tó mọjú egbò tí wọ́n sanwó fún. Broad FM la wà nílùú Èkó tá a ti ń tètè lura wọn. Ní tá a máa sọ̀rọ̀ bá lálẹ́ yìí lórí ètò Ọlọ́run ò ṣe bí. Wọ́n náà a pè ní egbò àdá àjẹná. Egbò àdá àjẹná. Nígbà tí mo wà ní ọ̀dọ̀ àlàbí ògún bàbá àsẹ́yìn, wọ́n gbé in tó jọ mọ́ ọ̀rọ̀ egbò àdá àjẹná yìí wá. Bàbá yìí wá bèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ àwọn tó lọ wá. Ó tó àsìkò kan àlàbí ògún bàbá àsẹ́yìn ní kí ẹnìkan tó tẹ̀lé ọmọkùnrin elégbò àdá àjẹná yìí tó tẹ̀lé wá àlàbí ògún bàbá àsẹ́yìn lọ́jọ́ ọmọ yẹ̀wò. Àlàbí ògún bàbá àsẹ́yìn wa ni ọmọ Látúnjí Mọ́lẹ̀ ọ̀run kẹ́ńkẹ́ yé ẹni ní ta ní ẹ̀bìtì òpó ọ̀rà. Ló bá pe ọkùnrin tó ní egbò àdá àjẹná yìí náà. Ó pè sí ẹ̀wù. Ó béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ẹ̀. Àlàbí ìbáṣẹ bàbá àṣẹ wà ní ẹ̀. Ìrọ̀rùn rẹ̀ ń kọ́. Ọ̀rọ̀ àlẹ́. Ẹ sì jọ ń gbé ọ̀rọ̀ ọ̀jọ́ gbé. Àlàbí ọ̀rọ̀ pèyàwó ẹ̀ wá. Kábíyèsí rẹ̀ lọ. Ayé tó tó. Ayé àkàrà. Mo wá rí sọ́fáyé o. Orí ìlú fún gbogbo agbẹ̀rún lọ pátápátá. Ọ̀rọ̀ mò ń sọ, ẹ má jòwó rí bá mi lẹ́yìn ẹsẹ̀. Ẹ má jòwó rí bá mi, ẹ jẹ́ mi sọ́là kí ẹ sọ ọ́ lọ́wọ́ ni. A gbọ́dọ̀ dákọ lórí ètò yìí ni. Gbogbo ọmọ Nàìjíríà pátá. Lẹ́yìn ọ̀sẹ̀ méjì làlàbí ògún bàbá àsẹ́yìn tó lọ́kẹ́rọ̀ lọ́dún. Àlàbí wá ń béèrè lọ́wọ́ ìyàwó pé kí ọkọ rẹ̀ ṣe fọ̀. Ó ní ọ̀nà kankan pa ọ̀rọ̀ rẹ̀. Níbi ọ̀rọ̀ yìí gbogbo ọmọ Nàìjíríà wọ́n ti lọ ilé alára wọ́n ti lọ ilé ajẹun wọ́n ti àti lọ ọsibítù wọ́n ní àìsàn kan tí wọ́n pè ní àpọ̀jù ṣúgà lágbo ara ní ìdá láàmú. Ètò ilé yìí wá gbọ́ tó dí padà kọ àpọ̀jù ṣúgà lágbo ara náà ti wá gbé ọmọkùnrin wá àti ohun tí ń ṣe kí n ṣe àpọ̀jù ṣúgà lágbo ara.

tó fọ ìgbàdá àjò náà ilé ni a kọ́kọ́ wá ọtọ́ tó bẹ́ẹ̀ káyọ̀ sí rẹ̀ àfi ẹ̀rọ mọ́ mi pé ọká tẹ̀lé béèyàn ò bá mọ bọ́ sí dọ́mọ lágbàálẹ̀ kò gbọ́dọ̀ dánwò ọmọ mọ́ bá pa ẹ̀kọ́ sórí gbogbo ọmọ nàìjíríà gbogbo nǹkan ló lẹ́kọ̀ọ́ ọ̀kadà táyà ó lẹ́kọ̀ọ́ iṣẹ́ kápọ́táyà ó lẹ́kọ̀ọ́ lè lọ́ wá bà mí pé àṣẹ gbogbo àwọn tó mọ pé ìgbàdá àjọyọ̀ lórí kìnní lórí íńtánẹ́ẹ̀tì wọ́n bẹ́ẹ̀ ni lóòótọ́ làwọn nǹkan ń ṣiṣẹ́ àwọn yẹ ká wádìí dáadáa mọ̀ pé ìbò gbogbo ti wá fẹ́fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́bí gbogbo tí máa ń ṣẹlẹ̀ sẹ́jà láyé lórí ẹ̀rọ ìpẹ̀ láburú ìlànà ẹ̀bẹ̀ ọmọ kóòtù ìjẹun gbogbo ọmọ áfíríkà gbogbo ọmọ nàìjíríà pátápátá ti ń bọ̀ mí láròyé ìwọ tó ọba ń bá nǹkan báyìí tó lárú nǹkan báyìí kọjá tó ọba ń bá nǹkan báyìí pàdé nínú ìgbésí ayé ara rẹ wọn tiẹ̀ ti sọ tẹ́lẹ̀ ní ìdí àrùn jẹjẹrẹ tó jẹ́ pé àrùn jẹjẹrẹ kọ́ wọn sí ọtún lọ́wọ́ lọ́wọ́ àlọ́bí ìgbà bá sẹ́yìn wípé ìyẹn bẹ̀bẹ̀ ni òtútù òtútù tí wọ́n ń dákọ̀ wọ́n fi tù ni wọ́n fi tù wọ́n máa fi bẹ̀bẹ̀ wọ́n fi tù nǹkan tó bá ní ẹtu ọmọ yìí kí ni ó gbà wọ́n bá ń sọ pé ó sáyé o alábí ògún bàbá sẹ́yìn mo kó bẹ́rẹ́ ọwọ́ fún ọ mo ṣèbà fájọyọ lọ alábí ògún bàbá sẹ́yìn ní ibẹ̀ mo ti kọ́gbọ́n pé gbogbo tí máa ń ṣẹ̀dá láyé ẹja kọ́kọ́ wájú ọ̀wọ̀ ọgbọ́n orí lẹ́lòmíì tí yí nǹkan tí wọ́n yíwọ́ mọ́ lọ́wọ́ mo ti sọ̀rọ̀ àyẹ̀wò lórí ètò náà rí pé n tó dáa jù ní pé ká máa ṣàyẹ̀wò lórí ìgbésẹ̀ àti gbogbo tá a bá ṣe ká tó tẹsẹ̀ bọ́ lọ́wọ́ ayé ká má bàa dààmú ká má bàa sọ̀rọ̀ ká tó sọ̀rọ̀ ẹjẹ́ kọ́kọ́ sọnù ni ká má bàa sọnù o ẹ̀jẹ̀ á dúpẹ́ lọ́wọ́ elédùà tó gbára bí ògún bàbá sẹ́yìn kalẹ̀ fún wa wọ́n ṣàtà wàyí ọ̀dọ́ ayé tẹ́lẹ́dùà fún lọ́gbọ́n tó fọ́nrán dára àyẹ̀wò ó lè dáa púpọ̀ o ǹjẹ́ a jẹ́ pé bálà bí ògún bàbá sẹ́yìn ò bá ṣàyẹ̀wò kó tó kọlu ọ̀rọ̀ yìí ó ṣeé ṣe kí èpè tìpọ̀n lẹ́yìn kọ́run owó tí wọ́n ti mú wa ní lára ọgbọ́n tí mo rí kọ́ ni pé alábí ògún bàbá sẹ́yìn wa pe ọmọkùnrin yìí ó ní wọ́n kọ́ bí wọ́n fi àwọ̀ ẹ̀rù òun kò lọ tó ra mu ẹja ṣàyẹ̀wò lórí àwọn ọmọ wa ẹja ṣàyẹ̀wò lórí iṣẹ́ wa ẹja ṣàyẹ̀wò lórí ara wa ó tọ́ ká ṣàyẹ̀wò lórí gbogbo ọ̀tọ̀ bá dá wọlé mo sọ pé bóun ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ adé fún bàbá aláwo tí ó dífa ọdọọdún ọmọ náà sì ń kì í sọ̀rọ̀ ọ̀run o gbogbo ọmọ kóòtù jìnnì àmì kàgbákò ayé ọ̀run àmì kàgbákò ìgbàdá àjẹ́wọ́ ọ̀run ó wá rí bẹ́ẹ̀ lọ lórí gbogbo àwọn àìsàn

Ori mi je nla mo je ku o eleda mi mo je ku je nla o nitori o mi mi bi ta fi daju mo ori eni ni gbe ni ta fi leji gbara leke atari eni ni gbe ni ta fi be message aso ba ti tan yan no la iwo to ba n doju to ba ni doju ko mo gbe gbe ta tin so lataro egba daji mo apoju suga lagu ara aboriri si ogun aye ti ba n doju ko o se se ko je pe iwo le mo ran kan re iwo to ba ni le yan be legbe ti won ba n ba ja ni emi kan se ni won ran lo be ngba ni aye ti ko tan iwo to ba ni o je o ti mo se legbe re ni o bo ni ja o ro ro e be je pe kaso number 11 big in the Maya Street in Yala, big Baba Sayua. The Alasu bus stop, Olalua, along AIT Road. The Kola bus stop, Alagbadu, Nibweko. Number 11 big in the Maya Street. Alasu bus stop, Olalua, along AIT Road. Kola bus stop, Nibweko, and Big Baba Sayua. Number 3 was silly. 08077884965 alabi ma passe ni be eke ba se n ba lo lori eto olorun se bi nitori e ni ba lo lo ba ku lori oro igbada ajina alabi ma ba se wa salaye ani kan ni ba ma pa igbada ajina alabi ma ba se mo ni akoko aye amo ti se ni olorun je aye se wa o ni bi baba se ni pe I ma se se ngba mi to je pe mi o re bayi na ni fi bere mi ba ti ja ni si ma kesi ara n to si be fun ara bi o ma ba se yin tun ni lo to mo fe awon iboju ko bayi awon ona wa yin lo amo afo fa ilu mi na tun ro fa mo sa wo ni awon eroja kan wa lagbo ara to ba ti se alaye to bo to ba ti mo igbo mo nke ni e je pe ni ipo adaje na yeyin eleyi ale ni leyin ba te nkan mole aye a ma se pe to e fi nkan si wa ju eno na re e fi nkan si wa ju shop re bo ba te mole o ti be mi to ra pe o se se o wa mi ga ta se di e gba da ti mo awon mo ni se awon mo ni o se se ti o ti ara ko se bi ta e ti ti o ti ba mo ni ara bi ogun baba se yi ni elomi ti lala to won san lada no bo ni nigba ti o si ti saye o ri pe nkan tere digba ba won ba na yan ni igbale o si tere sara won ifun wa ran na mi
o fi ran titi to pe ba bo e mo to jade laye aye mo ni siwa mo ni baba aye o ala je mo ba se tun ni opolopo wa to je pe lataro onje oju o lati fi awon suwo bayi kan mo to ba jojo to pe alago alago e mi o je oju o mo tun ni si Ewo ti alago mo ri mi jo mo ni ba ni o ma fi so fun o mi lo la ba ti mo o da la bi ba ba se yo gba lo lara ona ti eyan tu wa fi mo ka gba ko ni e gba da ti mo ona sa si o asa si te bi o ku so wa nbe e gba da ti mo amo mre lo mi lo si orun ajanti Bẹ́ẹ̀ni, ọmọ kò tó jìrì, ẹgbẹ́ wọn ni àwọn tí. Àwọn bí ògbọ́n bá ṣe yìí, elégbò àárín sí wa lákòókò yóò. Kí wọ́n bà ọ́ lẹ́rù, kí wọ́n dá ọ láyà, àìsàn wọn. Wọ́n náwó sí náwó sí tí ò lọ́wọ́ àbáyọ. Bẹ́ẹ̀ kí wọ́n ṣe ọ́, sátara wọn lọ láti gbọ́dọ̀ ti lọ. Oh, no bo ka ka ta mo. E ga won ti pe Olorun so bi o iyin ni ebe o. Gbogbo to wa ba fun da da ra ni. Oun a ni bi ni be na ti. Abi o ka tan pe na ju. Eh, I saw one bella re. Oh, mo o ti mo na. To mo ba. O ti saye wo, lotun o ti saye wo. Mo si mo ba kan na ni. Ara e la ya ni. Mùsùlùmí tí ẹ àyọkọ wọ ilé mùsùlùmí tí ẹ ọ̀bẹ́gbẹ́ pé ẹlòmí kàwé oníṣàyíkẹ́sì lọ́wọ́ wọn ọkọ̀ náà ni kò ríṣẹ́ kankan ṣe ìtayé fi ṣèwọlé wípé gbogbo tó ń bá ti ṣe ọ́ láàánú ìbọn àtàwọ́dí lọ́ fi dabẹ̀rú ọmọ kúrò náà lọ mọ̀ ọ́ sí jù wọn ò tiẹ̀ wá láàánú rárá ẹlòmí ti síngẹ́rẹ́ síngẹ́rẹ́ wọn ọkọ̀ ni kí ló yẹ kó ṣe kọkọ kó tó sí lẹ́lẹ́ yìí àwọn àdúgbò náà bá ṣe ìgbìmọ̀ sọ pé ẹlòmíì wà tó jẹ́ pé ètùtù lọ́rọ̀ rẹ̀ gbà ẹlòmíì àdúrà lọ́rọ̀ rẹ̀ gbà ẹlòmíì sì ní kájọ kan ọ̀kan ni etí kálukú mú wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì tiẹ̀ wá ara rẹ̀ kalẹ̀ láti bí ogún ọdún inú ìrẹ́ntì náà ní sì ń sùn ayé ò wá síjú rẹ̀ síbi kíkọ́ rìn kọ́lé yìí wọ́n ti rí nǹkan mọ́bẹ̀ ni wọ́n ti ẹ̀síjú rẹ̀ síbẹ̀ ni bílẹ̀ ọ̀la bá ti rán fún àgbọ̀dọ̀ alábí ògún bàbá sẹ́yìn lọ. Alábí ògún bàbá sẹ́yìn wà ní nọ́mbà 11 bíbíire Myer Street, Alaso bus stop, Ọláoluwa along AIT road, Kọ́lá bus stop, Alágbàdo nílùú Èkó. Nọ́mbà 11 bíbíire Myer Street, Alaso bus stop, along AIT road, Kọ́lá bus stop, Ọláoluwa nílùú Èkó. Nọ́mbà tó ọmọ pè wọ́n sí ni 081-084-21-950 tàbí 08077-88-4965 08077-88-4965 ọgbà àlàbí ògbọ́n bàbá sẹ́yìn ni ó jà sí ẹjẹ́ máa dágbé lórí ètò ọlọ́run ìṣèlú fún tàlẹ́ àmọ́ padà wá ọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run ọba ààrẹ dr kọ́lá ọlátúnjì ọmọlódìmọ̀ ẹlẹ́sẹ̀ nípìnlẹ̀ àgùnbẹ́ lóko mi.

0: fani láti máa gbọ́ mi ẹ̀yà kan sí ètò lélẹ́yìí tó ní ṣe pẹ̀lú ìlera rẹ̀. oore kẹ́nìkan lè ṣe ẹnìkan ni pé kẹ́nìkan sọ fẹ́lẹ̀ mí tó kó jẹ́ kájọ jàǹfààní ìwọ̀nba ìṣẹ́jú tí mo ní pẹ̀lú yìí. bàbá ẹ̀dẹ́kọ̀ọ́ bá ń dakọ̀ yín fáwọn ará ilé ká mọ̀ pé lóòótọ́ ilẹ̀ wà nínú kulù pẹ̀lú mi.
1: ẹ kú kalẹ̀ gbogbo etí tó láǹfààní àti gbọ́ mi lórí ètò yìí bíi ti ń lọ lákòókò yìí àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì o èmi ni bàbá agitọ́ náà ń gbè olóòótọ́ ọfà ara ẹ̀yẹ méjì yìí sì jáde ẹ bí n bá jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí lórí ìwòsàn ọmọ ẹ̀dá èèyàn àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú bá ṣe gbáyé pẹ̀lú àlàáfíà pàápàá jùlọ bárò bá dọ̀rùn ewé àtegbò bá a ti lò ó tí í ṣe rí bó ṣe yẹ orí báwọn bàbá wa ti lò ó kí o tó fi lé àwa náà lọ́wọ́ bó ṣe jẹ́ pé ayé náà dayé òyìnbó tó kò dé agbára ewé àtegbò kù ó ń ṣiṣẹ́ bí ìmọ̀nà wà látìgbà pípẹ́ wá ó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àṣẹ elédùà tó darí ayé yóò tó mọ ṣiṣẹ́ títí ayérayé.
0: bàbá ọjọ́ ti pẹ́ tá a ti máa ń gbọ́ ọfà ara ṣé ayé àtijọ́ nìkan lọ́fà ara wà bó sì ń wà nísìnyìí àti pé kí ni ọfà ara gan.
1: olóòtú ọfà ara nǹkan tó lágbára pọ̀ ni ó ti wà tipẹ́tipẹ́ orúkọ tí kálukú kù lójú ó yàtọ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ò mọ ohun tí ẹ̀ ń pè bẹ́ẹ̀ wọ́n wà á mọ̀ fún lórúkọ mi ṣùgbọ́n ẹ dé ń fún aláwọ̀ àpẹẹrẹ tó ṣe pé ṣeéṣe kí a fi fura pé ọ̀fà ara rèé. alákọ̀ọ́kọ́ òun ni pé yóò mọ dàbí pé nǹkan rìn kiri ara ẹ̀dá èèyàn ibi tó bá sì rìn déhùn kì í ṣe pé yóò mọ dùn mọ́ o ìnira ni yóò mọ jẹ́ ńbẹ̀ nígbà míì wà bónítọ̀ ń bá ní kò ń fẹsẹ̀ tẹlẹ̀ ṣe ni ó dàbí kó fẹsẹ̀ lérí ẹ̀gún kó fẹsẹ̀ lérí ìgò àbí wọ́n da ta sí lára nítorí ọ̀fà ara yìí ìmọ̀ owó ọ̀nà láti ba inú ẹ̀jẹ̀ jẹ́ àti inú ara ni kò wá síbi tí ó lè rìn dé nínú ara bó bá ń ṣèyàn lọ́wọ́lọ́wọ́ a máa fẹ̀fọ́ rí a sì máa fakojú oṣù wúyè pé pé kò kò fẹ́ sún gbà míì nígbà míì sì ré a máa ṣeniláyà tí ó mọ̀ ṣeniláyà kìkìkì táyà ó ṣàdédé mọ̀ já pàpàpàpà ẹ̀sìn kí wọ́n bá ti rí báyìí wàhálà ti bá ń ti ń bí ọkàn nù ọ̀fà ara nù kò sẹ́ni tí ò lè ṣe àmọ́ ọ̀ṣọkùnrin àmọ́ ọ̀ṣọbìnrin àmọ́ ọ̀ṣọmọdé àṣìmọ́ ṣàgbàlagbà jẹ́jẹ́ mi mo jókòó kò sí ní ọ̀rọ̀ ọ̀fà ara o wọ́n bá wọ́ dẹ́sẹ̀ ó lè wọ́ dápá kò sì ní wá pẹ̀lú ìrọ̀rùn ìmọ̀ ẹ̀jẹ̀ kára ó ní ẹni tó bá ṣe ni ṣùgbọ́n pẹ̀lú ewé àtẹ̀gùn gbogbo ẹ̀ pátápátá ní ìgbòǹgbàgbé tẹ́ni tí ń ṣe ìṣeun tí ó padà dẹ̀ tó lálàáfíà.
0: bẹ́ẹ̀ tí ẹ fojú kàn tá báyìí àwọn ìdojúkọ inú ara wo ni ká gbà ẹ pé yóò dùn àfisẹ́yìn tí kò ń fi sọ.
1: ẹ jẹ́ ń kọ́kọ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ná.
2: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 07031445626 07031445626.
1: ẹlòmíì àmọ́ fẹ́ báyẹn sọ̀rọ̀ àṣírí lórí tẹlifóònù nígbà bá sì gbàláyé tó dáa tó fọkàn rẹ̀ balẹ̀ yóò mọ̀ pé kóun gbéra kóun wá lóko torí ó lè bá mi sọ̀rọ̀ lórí tẹlifóònù kò ní gbóògùn látòrí tẹlifóònù o. ṣé ẹ rí ti jẹ́ kòkòrò inú ẹ̀jẹ̀ nǹkan tó burú gbáà ni bí kòkòrò bá wọ inú ẹ̀jẹ̀ yóò bá ṣan ọmọlúàbí jẹ́ ẹ sì rántí pé ṣara wá dàbí wáyà tí ń múná láti ibì kan síbì kan ni o. bí ṣan ò bá ti sí ẹ̀dá ò ní lè rìn gerege bí ṣan ò bá ti sí ẹ̀dá ò ní lè gbápá gbẹ́sẹ̀ dáadáa bó ṣe yọ ogbe bí ṣan ò bá sì sí ẹ̀dá ò ní lè ṣe lọ́kọ láyà lọ́dọ̀ obìnrin èyí ò ní fà tẹ́lòmíì fi mọ owó ìyàwó rẹ̀ bí àbúrò rẹ̀ tí ò gbọdọ̀ fọwọ́ kàn yóò sì mọ rí nǹkan ẹ̀tọ́ gẹ́gẹ́ bí nǹkan ìwọ̀ torẹ́rù ó mọ̀ bá ni ewé àtegbò tán bàbá wa lò ti won fi ni yawo kan ni meji ni meta ti won si soju se bo ba ti e lagbara ti ni yawo meji meta ikan to ba ninu ogbodo ji o mo pe okoloko o ile yoruba ta wa yi aroba alade to ti lele ni adorin odun to si ni yawo merin marun mefa ta si gbo ri pe ko se dede se ri aile se dede omokunrin nkan buru ni aile ni daada nkan buru ni asi mo fa ti kokoro mu eje iba gbina ya tan o wa to fa ara ama je ko duro fe mo wo bayi bayi asi mo fa ki apa kan ri ko mo fe foyan ye ngba mi si wa to se pe lomi bayi ko ni ru osun owo re kan ni kokoko ku riri bi ko se je nbe elomi si re ese re kan ni ku riri bi ko se je nbe elomi ese mejeje atowo mejeje iye ku riri bi ko se je nbe se mo pa wa gbogbo da keka mo owo eyin oniran e ta si se lorun iwe ategbo ki se pa se lo lu oyinbo lo re iwe ategbo wa ibi ta ti ni iwe ategbo na la wa ti se re ati lilo re lo se pataki ngba ba sayewo tan ta yewo duro ta wo tin se yan a wa se kini a wa gbogbo se lori e be yan ba ti lu ogun bi e se ni olu o le so dandan le ko sise bo se ye ko sise baba gbi tolohun gbe olootu ofa ara ti an fi pe mi olootu ofa ara ni mo bo bayi
2: lagos abekuta expressway ile epo oja bus stop legbe ile epo mrs filling station ni victory plaza ni waju bridge elese
1: ibe ni o kale si si mo gba mi lago opolopo eyan oju amoti soro lori telefone ngba ba soro tin ba bi olorisirisi ibere oro iwo na ori pe ere loluwa
2: 070-31-44-56-26 baba wa ni lagos abekuta expressway ile epo oja bus stop legbe ile epo mrs filling station ni victory plaza ni waju bridge elese gbogbo ba tin bo sa ti pe phone number won
1: awon nkan ti mu ko mo ko o mo le gbe papapa laarin awon egbe re awon ti mu ki oko laye o mo jija ile iso ta ko mo ko o mo le se bi okunrin atawon ti so ni darugbo kange kange elomi won fa won danfo won gbe gokada won gbe sokale ni pelu mi ba gbese kan won se ba gbe keji ni o fa ara mo sise kise lara asi mo da igbesi aye omokunrin atomo bere laamu olootu ontetile
3: o de bayi bi tolorun gbe oko arugbo ba ba olootu o fa ara ti olohun ti to olohun gbo o fa ara mi ya ti n tare lona abaji ti o wa bi ese ni n gbeju bo ti ye ka ma rin soso so bi eni te egun mole ka ma le ri daada tabi bere mu nkan safara le mu tabi ra ogiri mu awon apere woyi ki se n to boju mu gbogbo egbodo da fi eyin fun awon ka lagun lagun sogun sogun to le ma ba omi tabi ege ara je ni ejoju si wa ayewo fini fini lona ti gba lode to n tibile lakoko ati wa fi ri atego to n gbona bi mo na wa koju epe wa kajo se mo na papo
1: 080-5450-0540 emba se ku ti o se tan aye ikiku se eyan se ti fi debi apere ni so ri be eyan ba da mu loko da mu lodo ori ti o gbere ama gba wo re ko ni won elomi n gbo ba lo n fe kirun abo fe gbadura ile ijosi won gbaga fun loto ni omo odun melo ni o ti n gbaga fun bo ba ti e fe te pa n bo si te o pa afa ari le eyan te bo ba ti do pa po n fi gisi keta ise lai ti ipo mu ogoji odun ipo mu adota odun ndu ona re mi ngba ko fe wo mo ku ni ayi o di pe fura mi ni bo le ni moto ki sa imo moto wa ola ni mo fi se ti mo fi ni dereba to wa mi asi bo le awa na awo nu ayi ngba de to ni ki ora ile ni dudu ni o bo re le ni dudu o mo lo bua ngba bere ise so ri ba na fura mi ni odu si di kene gbogbo oro to ya so po sugbo fe gba wa laye ni won ba bo ba telefone mi won ugo isola afi se le aye bi o ba sise lare deyin abi se o ba se n to ye o se oni to hun kan dabi oku gi ti egbe ti se gbe tan ni kokoro ni eje asi mo ba san je ogun ti je lomi o mo wo kan ko bi ki bi kurukuru ko boju ojo ara nti je kokoro mu eje ni elomi sire ji dara je ni ni gbogbo igba ko mo nu oko ko mo bi ipade ko mo le banki yo mo da gbogbo ara je ni belomi ba we bayi wahala ni bi o we na wahala ni awon ti kokoro mu eje ni se o po ayewo la kokoko se awa na lo gba lo de mo ti ana a fi bere bi aise lugo si ewe to ba taye mu le mo ba kan ide mu ogbo awon baba wa ni asa ni oje lubu lubu ojo na ogun ni je be agbo isegun ibile iwe ategun ateso ati ipogi ba ti nfa wo yebo je nbo lati bi ogboji odun le pese pese ta ti wa lenu e ati gbawo san lodo wa mo awa ko eledun oke lo fa se se nta se ṣugbọn wa di ise iwe ategun bi o ti lu gele ewe ta wa fun awara le ta gbe ta ni se mo fowo ra ewe teyan fi bi odidi e ka le kan gbe lorisirisi ewe en ta gbe se ti omi en ta gbe sinu ibi ye en ta gbe si ibi bojiwa lorisirisi to je pe ani mo se wa kaakiri mo en ta ti se le wa nbe iwo ni oja re para o wa laafia fura re bo ba ti laafia en ti o ti ku lo ni gboke yin o ni gboke o na namba mi
2: 07031445626 Te wa bayi ni baba Agitolorun gbe oko arugbo olootu ofa ara baba wa ni Lagos Abeokuta Expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo gbogbo ba tin bo sa ti pe phone number won
1: ofa ara lara ede eyan ki ba ni ware o iwo lo ni gba agbara ojo pe won ni lewo eni to ni leni o ni gba fun awon apere to ba wa ri to mo tu mo re to mo ko re iwo pe ni lori telefone alaafi ara wa ko ni gbon danu gbo ni olugbo o
0: baba e ku atoto mo era kan ba npe phone number yi le kan si se mo pe elomi o le ma raye sugbon bo ti mu phone number yi elomi ati e le lati mo pato ngbo lo wa gan ati bo ni ati ba yin soro
2: baba wa ni Lagos Abeokuta Expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni waju bridge elese gbogbo gbogbo ba tin bo sa ti pe phone number won 07031445626 gbo mi dada o 07031445626 Baba wa ni Lagos Abeokuta Expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese
1: ibe ni o kale si gbo mi daada o
2: ke jade wa o ke wa bayi ni baba Agitolorun gbe oko arugbo olootu ofa ara baba wa ni Lagos Abeokuta Expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo gbogbo ba tin bo sa ti pe phone number won
1: ibi gbogbo ni sokan kan osupa idojumo onile molotun
2: 07031445626
1: amọ reti yin
0: ọrọ le ti gbọ yan yin yan se mo pe orire yi fe ke yan se n bayi iwo na jara re gba loni alaafia wa ko ni di fi afia
3: o de bayi di tolorun bi oko arugbo baba olootu ofa ara ti olorun ko to lowo ogun ofa ara ni iye alaba ti jare lona abadi ti owo abi ese ni nbe ti bo ti ye ka ma rin soso so bi eni te egun mole ka ma le rin daada tabi bere mu nko baba re le mo tabi ra ogiri mu awon apere wo yi ti se to boju mu gbogbo e gbodo da fi eyin fun awon ka lagun lagun sogun sogun to le ma ba omi tabi ede ara ye yedu si wa ye o fini fini lona ti da lo de to nti bile la koko ati wa fi ri ati ko to nguna bi mo na wa ko ju e pe wa ka jo se mo na papo 08054700401 ko da da o 08054700401 o fara o se duro wo iwo na ma su